0: wọn ni ǹjẹ́ ẹ mọ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ló ń sọ̀rọ̀ yìí o wípé ewu ń bẹ rùgbẹ̀rùgbẹ̀ ń fì lókè bó bá yẹ já lásán yóò já sórí agbègbè tó tó ẹgbẹ̀rún mẹ́jọ níye bẹ́ẹ̀ náà sì ni àfàìmọ̀ kó má ṣe àkóbá ewu ńláńlá o fún àwọn ilé ẹ̀kọ́ èyí tó tó ẹgbẹ̀rún mẹ́rin ó lé ní 500 òǹkà níye káì ìwé ìròyìn punch ló gbèrò ìyẹn jáde o àmọ́ lójú ìwé keje ṣá àkọlé ìròyìn kan náà tún bẹ́ẹ̀ mẹ́ tí mò ń wò lórí ọ̀rọ̀ ti bí ó ti ṣe wá di pé epo ń dọ̀wọ́n gógó yìí o wọ́n ní tọ̀ àwọn ìpínlẹ̀ gbogbo náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sáré báwo ni ó ti jẹ́ eré àsálà tí yóò fi di pé bóyá àwọn ọkọ̀ aláfẹ́fẹ́ gáàsì náà ló kù tí kálukú ọmọ farabalẹ̀ mọ́ lò báyìí o ṣùgbọ́n àwọn ìròyìn kan ń bẹ lábẹ́ bẹ́ẹ̀ náà ṣá torọ́ rẹ̀ ti do ní ìkọlùkọ gbà báyìí o torí wọ́n ní àwọn ilé epo gbogbo òun náà ni wọn ò ní ànító afẹ́fẹ́ gáàsì yìí èyí sì rèé ló ń mú ìfúngun mọ́ ló ń kó bá àti rí ìpèsè afẹ́fẹ́ gáàsì lò fọ́kọ̀ ní tòró tìbú ìpínlẹ̀ wa gbogbo lórílẹ̀‐èdè nàìjíríà ojú ìwé keje àkọlé ìròyìn yẹn ni ọ́.
1: ó dá ẹ jẹ́ ká lọ tààràtàrà kódiwọ̀ nínú ìwé ìròyìn daily post èyí tó ń jẹ́ ká rí gbọ́ ọ pé àwọn àgbẹ̀ wọ́n bọ̀ ta bọmbọ kódà àgbáríjọpọ̀ àwọn obìnrin ti hormone hanche kálukú wọn náà ni ó ń ké gbàjarè síjọba báyìí pé bá a bá ní ká lọ tààràtàrà lápá ọ̀dọ̀ tàwọn o ìyẹn ní ìpínlẹ̀ abia wọn ni ẹ̀jẹ̀ mọ̀ pé àwọn ikọ̀ fúlàní àgbẹ̀bọ̀ ń kọ́ wọn ni ó mọ̀ ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀gẹ́ tán gbìn fífà tú lójú wọn báyìí ni wọ́n sì mọ pa àwọn màálù pé ọyẹ ẹ mọ jẹ́ ẹ̀jẹ̀ ń kẹ́ rúra àwọn obìnrin ṣe bẹ́ẹ̀ o ẹ̀wọ̀n kọminú lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣùgbọ́n àtìkù ń kọ́ wọn ni òun náà ṣe bẹ́ẹ̀ ó tiẹ̀ ń ṣàlàyé ni pé ẹ dákun o ẹ bá ní ké sí ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà Bola Ahmed Tinubu kí ń ló ṣẹlẹ̀ ọdún kìíní o ọdún kejì ọdún kẹta ìkórajọpọ̀ àjọ ìṣọ̀kan àgbáyé ó ní ààrẹ orílẹ̀‐èdè wọ ọmọ lọ́kẹ̀ igbákejì ni wọ́n yàn sọ́wọ́ ẹ bọ́ ta bọ́ǹbọ́ kí ẹ wá ṣàlàyé ìwé ìròyìn the guardian ló jẹ́ ká tún níyàn lọ́wọ́ àgbọ̀nyẹ bẹ́ẹ̀ ọ sẹ́ẹ̀tì gbọ̀nyìn láàárọ̀ òní o.
0: akọ́ṣẹ́mọṣẹ́ kan tá a bá ń sọ̀rọ̀ nípa n tó ní ṣe pẹ̀lú ètò ìṣúná owó ká ṣàlàyé ẹ̀ olójú lámì yìí tọ́ ni wọ́n ní ó sì tún jẹ́ àgbà nínú ká dánilẹ́kọ̀ọ́ nípa àwọn tó bá rọ̀ mọ́ ètò ìṣúná owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kálu ajá wọ́n ní kálu ajá ló ti ké sí sóludò gómìnà ti ìpínlẹ̀ anambra pé ṣàlàyé wá ṣàlàyé ohun tí ọ̀rẹ́ rẹ tinubu tó ti ṣe fún ìpínlẹ̀ abia ṣàlàyé káyé ó gbọ́ ìtawọ́síra ẹni kọ́lá àpè yìí ni amọ́lójú ìwé kẹrìndínlógójì ìwé ìròyìn the punch mú màrí àkọlé ìròyìn kan ńbẹ tó máa kọ́ni lóminú o wọn ní ìjẹ́ mọ̀ pé onírúurú àwọn ọjà lóríṣiríṣi tí owó rẹ̀ ń lọ bí 2,000,000,000 naira ló ti di àìtà nítorí wípé àwọn tí ó ra oníbàárà kọ́stọ́mà dáadáa ni wọ́n ní wọ́n ti dínkù o kò sówó ń ta táwọn èèyàn ọ̀nà mọ́
1: o
0: ọjà ń ṣòfò ọjà ń ṣègbè o a ti sọ̀rọ̀ yìí sí nàìjíríà kété o wẹ́rọ punch ló gbé ojú ìwé kẹrìndínlógójì
1: lọ́wọ́
0: naija kété ni ọkọ̀ jẹ́
1: ọlọ́run kọ́ ṣàánú fún wa ni o. ó dáa náà jẹ́ kẹ́mi ó gbé wa lọ sí ojú ìwé ìkẹfà àti ìkeje ìwé ìròyìn the nation wọn ni tí a bá ní ká sọ́wọ́ o ẹ gbọ́ báyìí bẹ́ẹ̀ ìkórajọpọ̀ ìjíròrò tó gbòòrò fún gbogbo àwọn olóòtú pátápátá ìpínlẹ̀ inú gan ó diwọ̀ níbẹ̀ hàn ayédátiwa àwọn lòun náà ṣe àlàyé pé bá a bá ní ká sọ bẹ́ẹ̀ ni ọba ní bó bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn ìlànà ìdókòòwò kan eléyìí tó sì jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú iléeṣẹ́ ti dangote ó dá ẹ jẹ́ ká tún lọ ta ní ìjàwùjalè wọ́n ní àgbáríjọpọ̀ àwọn ẹbí méjì ọ̀tọ̀ wọ́n ní jẹ́dí ara àti ti fagusua wọ́n náà méjèèjì ń ó náà ní ọbọ̀ ta o tí wọ́n sì ń ṣe lálàyé wípé ẹ jẹ́ ká tún kínní ìṣe ni ẹ jẹ́ ká tún ọmọ tí ọ̀jọ̀ba yẹn jẹ́ àtúnyàn ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ ká wá tún iṣu yìí dé ìsàlẹ̀ kòkò gan ẹ jẹ́ ká padà mú ètò bá ṣe dìbò wa tẹ́ fi mú wa tẹ́ fi yàn wá ẹ jẹ́ kó ń gbogbo kó bẹ̀rẹ̀ lákọ̀tàn ṣùgbọ́n ṣá wọn yan olórí ẹbí wọn ń kọ́ àwọn àgbààgbọ̀ ọ̀hún méjìlá ọ̀tọ̀ wọn dúró bẹ́ẹ̀ ni àwọn náà ń béèrè fún owó ìtanràn kan owó gbà kọ́ ọmọbìnú oní bílíọ̀nù kan owó orílẹ̀-èdè nàìjíríà níbo ni ọ̀rọ̀ ń dé dúró bàbàlẹ́gbàá nígbà tí a bá dé

0: Many also bazi ya conco border but no was la jailore tabile conity or monwabi. A lolo fair where my loss at Jarania by your joke Facebook. Ella sha warrior neat on splash FM 105.5 a badon. E like e bi baba leg back e wa woran awon igo aye raye kan be be ba lo si ataye lu jara e le foju ko eh baba leg back o de gbogbo e wole keri keri
1: awa se ndin ko sa joji sawon eyan wa mo
0: e fi si po
1: eh sola create ni
0: mo so James Akisulure adupe ni owo yin Said Oseyawo adupe oloye olusegun ayankola adupe ni owo yin afa banise
1: o se yawo mo
0: o juma o se yawo adupe lo olohun agbawo ehn
1: Johnson
0: no bogun se itan adupe lo yin Abraham Adetunji ajowa ni ate aye lujara nbe ni e ma ba ni like be ni ke love e ba ni pin ni mewa eni kokan ile osu ile sese mo ni nitori na nko a fun je e si mo yi pe nto to keso ni kesa na o na lati gbe fun yin o oda je ka gbera tan ka lo sakata awon ile eko alako bere ati ile eko girama ni orilede Nigeria won ni egbo awon alagbato ati obi pata gbogbo won pata ni tin ke gbajare bayi wi pe ipo teto abo wa o nko ni lominu o won ni leyin eyi ta ba ni ka tun wo oro aje na ko fi taratara gbera tan bo ti tan ati bo se ye ninu gbolu ohun le ti won fi n salaye wi pe baba woye ti an taja le epo bentiro o se be o tun gbenu oke won ni awon obi ti biti owo na bayi o wa di gan ti o lori tabile awon obi o gege bi awon akeko bi won se n wole fosa eto eko tuntun nigba ti won jiroro pelu iwe royin Daily Post won se alaye oro enikan eleyi to je pe o na je okan gbogi lara agbarujopo egbe awon to ni ile eko to je ti aladani iyan otunba Yusuf Alaka nigba ti o se alaye oro re oni be ni baba ni ka sosotun ka mu ka tun so so si nkan oni egbo ko si abi kankan o ta le da won to ni ile eko to je ti adani oni nitori pe on te eyan bara o na ni o mata oni se ri ekun wo to se be to gori owo ile eko hun oni be ni nitori pe on to nbo latoke o na lokan to pa sowo isale o oni be ti kini ohun ba tun ti fere die iya to nko o yo tun se be yo tun de ba nigba ti o pari oro re enikan to nje akowe fun agbarujopo egbe awon obi nko nigba to hun no soro oni egbo ara baye olon jo ma tu wa ni oni nbi toro de duro oro aje wa o ti duro regerege oni ekunwo o ti wa poju ohun gbogbo na lo se be to gbe owo kari gege won ni lori oro ta wa so nipa re ye agbarijope gbe awon oluko ni orilede Nigeria na kesi ti kere ti kere awon obi ati alagbato bi ejo ntori olohun e wo in tin seleun e mo mo je koko yin lominu e mo je okoro wese bayin o eni afojusun pe awon omo ye dandan won gbodo ni ogun eko eleyi to dajo e ri bayi bi ko lohun oba ki o ba ni so won di opo ni orilede Nigeria o
1: o ti koja be bayi
0: o lagbara po bayi
1: o da to lodo temi nbi iroyin ti emi na nwo lo nka so de o pe egbe agbarijopo awon to je ile ise gbogbo to npese nkan orilede Nigeria oni o na ni won ma ti se akosile akosile kini bayi o oni akole bi trillion 4 o le ni oji le ni 500 billion naira ti akole re nbe ninu eto oraje orilede Nigeria lodun 2025 sugbon se e wa ri ti odun ta wa yi oni awon oja gbogbo eleyi ti o n to bi trillion 2 o le 100 billion naira 2.12 trillion naira o na ni ma si nbe lawon ileise gbogbo ti o si ti re ni ra o ko si meji ju wi pe asun awon onibara gbogbo lo ti yoro gege bi akole data iwadi ti o fi han lati odo egbe agbarijopo awon ileise ti n pese nkan le yi Manufacturers Association of Nigeria. Oni to akosile ina ni o n paroko idamokandiniogota ele to je pe alekun re lati bi trillion meji o le otalelegberin din mewa bilionu naira 2.85 trillion naira ti won sakosile re tele ni odun 2024 eyi tin toka a ilapa kan ni pataki bi owo se nwole si tele le ile lawon ile ise gbogbo ti won tin pese nkan to ti wi pe nkan o ti e fi gbogbo ara eko o fi gbogbo ara soju mimu tele amo bati lasiko yi sa won ni nti gbese tin bele yi o ti wa koja be o nitori wi pe won pese nkan ni oro wa doro ateni bere a ronda a pajuba bere a ro nko ile ise po ka akiri won si pese on gbogbo ṣùgbọ́n bàtì wọn ò rí èèyàn kó wá ra tí wọ́n ń tà ibi wọ́n ti ń pèsè oúnjẹ àwọn ohun mímu àti kódà tó fi dé ẹ̀ka èyí tí wọ́n ń pèsè ohun tí wọ́n máa ń fà tí máa ń rúwú fín tí àìkúkú wáyé náà ká má rútú o
0: wọ́n
1: ni èyí gangan náà ló jẹ́ apá ibi tí ó ní ipa ribiribi tẹ́lẹ̀ tó máa ń kó nípa pípa owó wọlé lápá ọ̀dọ̀ tiwọn níbi tí wọ́n ti sọ wípé àìdókòwò ilé tí mo lọ bíi tírílíọ̀nù kan ó lé bíi bílíọ̀nù ọgbọ̀n náírà wọn ni nígbàtí àwọn nǹkan ìpèsè míì gbogbo tí kìí ṣe ti onírin ṣùgbọ́n tó jẹ́ àwọn nǹkan ìwakùsà wọn ni eléyìí tiẹ̀ òun náà a máa lọ bíi ọ̀tà lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bílíọ̀nù ó wá lé mílíọ̀nù mẹ́rìnléní ó lé òjìlé nírínwó mílíọ̀nù náírà 960.44 billion naira. Ẹwẹ̀ wọn ni lásìkò yìí o nítorí wípé ọ̀wọ́n gógó ti gbòde kan bẹ́ẹ̀ sì ni owó fẹ́ri lápò gbogbo ọmọ ènìyàn kíní ọ̀hún ti jẹ́ kó di ìyàtọ̀ báyìí ìyàtọ̀ tó sì bá òun náà ni wípé a ò rí èèyàn kó wá rajà mọ́ o ọjà tó sì ń bẹ láwọn ilé ìpèsè rẹ̀ gbogbo iléeṣẹ́ ìpèsè ọjà gbogbo wọn ni náà ni ń di bíi tírílíọ̀nù méjì náírà 2 trillion naira tí wọn ò rí èèyàn kankan kan wá rà á nítorí tí àpò àwọn oníbàárà gbogbo tó ti ṣòfò punch ló gbé lójú ìwé kẹrìndínlógún ogójì ṣùgbọ́n o ìwé ìròyìn punch náà ló gbé èyí lẹ́yìn tó ń kà sódò wípé aya ààrẹ orílẹ̀-èdè nàìjíríà sẹ́nẹ́tọ̀ olúrẹ̀mí tinubu ló ti rọ gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà wípé ẹ dákun ẹyẹ ẹ jọ ẹ jẹ́ mú àdínkù bá ìfóúnjẹ ṣòfò àwọn ìlànà kan ń bẹ tá a lè fi dáàbò bo àyíká wa torí pé bá a bá ń fóúnjẹ ṣòfò àwọn nǹkan wọ̀nyí náà a máa jẹ́ ipasẹ̀ fún àrùn láti máa débáni ní àwùjọ aya ààrẹ tinubu òun náà ni ó pe ìpè yìí yóò níbi ètò kan eléyìí tí wọ́n gbé kalẹ̀ fún ti àyájọ́ ọjọ́ àpalẹ̀ ìgbìmọ̀ tọdún 2026 lágbàáyé o 2026 world cleanup day èyí tí ó wáyé ní ọjọ́ àìkú sunday tàná tó ń ti àkórí ẹ̀ tí wọ́n pè ní from clean plate to clean cities ó sọ̀rọ̀ ó ní àfojúsùn gbogbo tó ń jẹmọ́ ìfóúnjẹ ṣòfò ní pàtàkì jùlọ kò sí méjì tí ń bi lásìkò yìí o bí kò ṣe àyípadà ojú ọjọ́ tó ń wáyé àti ibi gbogbo tí àwọn ìjà àti aáwọ̀ ti ń wáyé gan kíkankíkan àti àwọn ìpèníjà míì tó ń gba òde ayé kan káàkiri àgbáńlá ayé gbogbo nǹkan wọ̀nyí ló ń ṣe àkóbá ńlá ìlà fún ìṣọwọ́ pèsè oúnjẹ gbíngbìn àti kíkórè àti títà àti ríra rẹ̀ aya ààrẹ wá rọ gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé ẹ jẹ́ ká túbọ̀ mú kinní ọ̀hún gẹ́gẹ́ bí ojúṣe wa lórí pé bóò ni àwọn ohun tá a bá fẹ́ máa rà bá a ti ń rà wọ́n bá a ti ń pèsè wọn fún jíjẹ bá a ti ń jẹ wọ́n bá a ti ń fi àwọn èyí tó kù sọ lọ́jọ̀ sí ààyè tí wọn kìí ti fi dìbàjẹ́ ó ní mo gba gbogbo wa nímọ̀ràn gbogbo ẹ̀yin olókoòwò gbogbo ìdílé pátápátá àti gbogbo àwùjọ gbogbo agbègbè ìpè jẹ́ ká mú àdínkù bá ìfóúnjẹ ṣòfò bẹ́ẹ̀ ni àwọn tí ò bá tọ́ mọ́ tó bá yẹ pé àkìtàn náà ló tọ́ ká darí rẹ̀ sí ìbẹ́ẹ̀ sì jẹ́nu àwọn ààyè tá a máa da pàǹtí sí gangan táwọn kólẹ̀kódọ̀ ti fi wá kó gooro ẹ jẹ́ ká máa ṣe dáadáa go ma wa nu re dada ki je ta kan da ti gbo yara ke ma la ma la ti kan da nu ti o da lele pati pati ti e sise mo ku gbo ewon ati awon la si gbo mi ti n ta do kokoro waye ati idin lori sirisi lo ni ranan ti ma tayo ru won ti o si n tara be jade bo sibi te eyan ofura ti fi lo mi ka lo pelu onje gbo nkan won yin na ni pada da isan e je ka tubo se amulo ilanu abanikale awujo alawujo abanikale lati daabo bo ayika wa aya re tinubu soro oni ka wa fowo sowopo ka jose yi na la fi le ni awujo ati ayika ele to motan gara to si tun ni alaafia nu pelu imototo lo le segun arun gbogbo imototo bori arun mole gege bi oye ti bori oru punch lo mo jade ti fun te doro yin lati ka
2: Growing moments are filled with chances to be active and learn.
3: Did you see, Mom? I made such a big jump.
4: Great job, my boy. You get better with each game.
2: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
3: I feel so strong.
2: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
5: Yeah, she don't watch the same cooking video for like 16 times. She don't pause, rewind, and she go still do a mini how again. For this portion, she get the super fast Airtel 5G smart connect with data when you they finish, which if you connect to all her device them, and when light off, the battery fill lasts for 6 hours. Life just they go for her, no shaking. Go carry your Airtel 5G smart connect today for just 25,000 naira. Go to the Airtel shop where they near you or call 0911-000-0080 for free today. Airtel.
6: Books?
7: Check.
6: Uniform?
7: Check.
6: School bag?
7: Check.
6: And Bornvita?
7: Double check.
6: It's back to school season. And with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
8: Bornvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
9: Duro na o ko tora multivitamin yen beere lo wara re nje o fun awon mo re ni asara lore to pe pere

0: àdìdì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Babe, why are you frowning for me now?
2: Mama, make noodles for me.
1: Hey, this woman. Okay, how do you want it?
2: I want it as it is hot. Let it burst my brain.
1: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
3: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
4: Mommy! Mami, iṣẹ́ yẹn ti bọ́ sí o.
5: O káàárẹ̀ ọmọ dáadáa.
4: Àwọn àǹfààní kọ̀ọ̀kan tún bá wà ọ́. Bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
5: Iye náà dáa, àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
4: Èmi ò mọ̀ bóyá yẹn bá wà o, mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹn ni?
6: Kódà ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ ó ṣe rí. Nítorí náà o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwò pọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀, a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 02094613333.
6: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.
8: With Glow Cafe, you don't have to settle for less. Because your Glow life should be easier. Recharge, buy data, manage your account, get support, ask Gloria.

0: this far to settle for less. Scan and download the new AI-powered Glow Cafe app on your app store now.
1: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
2: Yay!
1: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
2: But when did you add milk?
1: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
3: So delicious, Mommy.
4: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
5: Bẹ́ẹ̀ni akinyin òkú ẹ káàbọ̀ padà sí ìkànnì ti ọmọlúàbí. Ìkànnì àdáni àkọ́kọ́ ni bẹ́ẹ̀ ìkànnì àkọ́kọ́ rẹ̀ tó ń gbòhùn sátẹ́gùn láti ààfin funfun Báláwo. Ẹ̀yin lólùfẹ́ wa akinyin wípé ẹ ṣe gan-an. Ọpẹ́yẹmí Alẹ́ṣinlọ́yẹ́ Adúpẹ́ Àyíǹde Ọpẹ́ Olúwa Adúpẹ́ ní ọwọ́ yín Usman Adúpẹ́. Dorcas Adébùkún Ọlá Ọ̀nà Fọ̀ọ́pẹ́ Adúpẹ́ ní ọwọ́ yín Serifat Funke Aziz Amọ̀dúpẹ́. Àwọn níbilé ẹ̀kọ́ aládàáni bá ti jẹ́ pé ó ti gara gidi gan káwọn akẹ́kọ̀ọ́ ńkọ́ kí wọ́n máa kún ọ lọ sí ilé ẹ̀kọ́ ìjọba ọlọ́run ọba yóò ṣàánú wa ń bẹ̀ o. Ilé ẹ̀kọ́ ìjọba ìyanṣẹ́lódì ńkọ́ ilé ẹ̀kọ́ ìjọba kọ́lọ́run kó ṣàánú fún wa.
6: Ajíngbòjòrè pákó
5: ńlẹ̀ẹ́lẹ̀. Ilé ẹ̀kọ́ ìjọba
6: gbogbo ara òkèrè ti
5: ṣámálámálá. Kọ́lọ́run ọba kí ó jọ kí ó bá ní dá sí. À ń fìyẹn náà kí gbogbo àwọn tó jẹ́ kọmíṣánná fọ́rọ̀ ètò ẹ̀kọ́ wa ni àti gbogbo mínísítà pátá tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ pé ẹ dákun ẹ jọ̀wọ́ jàre ẹ bá ní wá nǹkan ṣe sí Ọlọ́run ọba yóò ràn wá lọ́wọ́. Ọ̀dà ẹ jẹ́ ká padà sí ojú ìwé ìkẹta ìkẹrin ìkarùn-ún ìwé ìròyìn The Nation. Gbólóhùn àkọ́kọ́ náà ní jẹ́ ká rí gbọ́ pé àgbáríjọpọ̀ àwọn adarí ilé ìgbìmọ̀ aṣòfin láwọn ìpínlẹ̀ gbogbo tó wà ní gúúsù ti ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ọdúró tán ṣanṣan bí owó ò lè tí ó sì ń ṣàlàyé wípé àwọn ṣe àtìlẹyìn fún ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá láwùjọ wà ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n tẹ̀síwájú inú àtótónu wọn o pé bàbá ní ká wo ipò tí ètò ààbò wà ní orílẹ̀-èdè yìí. Ó nílò àwọn ìgbésẹ̀ yàjóyàjó àti àfọkànsí láti rí dájú wípé ní pàápàá èyí tá a gbọ́dọ̀ ṣe ní kọ́mọ́nkóbó kọ́wọ́ kó mọ̀ lọ pẹ́ ní sáà kẹ̀kẹ́ torí wípé ó léwu púpọ̀ jù. Wọ́n ní ipò tètò ààbò wà ó nílò àwọn ìgbésẹ̀ kíákíá àti àmójútó eléyìí tó lágbára gidi gan. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ elédùn àjọ̀wọ́ jàre o má jẹ́ kí omi kó gba ẹ̀yìn bòrú kọ́ wa lọ kó sí ìgbínlẹ́nu. Nínú gbólóhùn àwọn gómìnà wọ́n tẹ̀wájú inú ọ̀rọ̀ wọn o wọ́n nígbà táwọn náà wò ó àwọn rí dájú pé ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá nìkan òun náà ni ó mọ̀ jẹ́ gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ sí àwọn ìpèníjà eléyìí tó ń kojú ètò ààbò wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Àgbáríjọpọ̀ gómìnà tọrọ ọ̀hún kàn ní ọkọ̀rajọpọ̀ nílò ti ọ̀ká èyí ti ṣe olúlu fún ìpínlẹ̀ ti Anambra nígbà tí wọ́n ṣe ìpàdé wọn àti ìjíròrò wọn tó gbòòrò èyí tí àgbáríjọpọ̀ àwọn alága léyìí tó jẹ́ ti ilé ìgbìmọ̀ aṣòfin kálukú wọn adarí wọn ni wọ́n péjọ síbẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n jíròrò wọ́n sì ṣe àlàyé ọ̀rọ̀ wọn wípé ń bi ọ̀rọ̀ dé dúró àwọn náà tẹ́wọ́ gba àbá náà àti ìdásílẹ̀ ti iléeṣẹ́ ọlọ́pàá ìjọba ìpínlẹ̀. Abala ìkejì ọ̀hún náà ló gbé wa lọ tààràtàrà sí àárín gbogbo àgbáríjọpọ̀ àwọn obìnrin èyí tó jẹ́ ti obiolu ngodo ìjọba ìbílẹ̀ kan ò ti ń pè ní omuna oche wọn ni ẹ̀jẹ̀ mọ̀ pé ní ìpínlẹ̀ ti abia wọn kóra wọn bọ́ta bọ̀m̀bọ̀ ódiwọ̀ ní olú iléeṣẹ́ ìjọba ń bẹ̀ lẹ́yìn tó sì jẹ́ wípé wọ́n gbìnàyá ìwọ́de kò yẹ kó rí bẹ́ẹ̀ ojú wọn korò jọjọ o bẹ́ẹ̀ ni wọn ọ̀rẹ́ rìn gbólóhùn tí wọ́n ń sọ náà ni wípé àwọn dààmú àwọn ṣe làálàá àwọn gbin oko àwọn ṣe ọ̀gbìn ṣùgbọ́n ṣá o àwọn ikọ̀ ilé tó jẹ́ Fúlàní àgbébọn wọn ò mọ̀ jẹ́ káwọn fẹ̀dọ̀ àwọn lérí òróǹro wọn ni ẹ̀jẹ̀ mọ̀ pé bọ́n bá ti dá ko báyìí tóko ọ̀hún sì ń dàgbà bọ̀ bọ́n bá gbin ẹ̀gẹ́ tẹ́ ń pè ní pákí lápá àti ibòmíì wọn ni ẹ̀jẹ̀ mọ̀ pé báwọn ọkọ̀ ọ̀hún bá ti débẹ̀ o wọ́n bẹ̀rẹ̀ sí ni mọ wọn mọ fàtú gbòrògbòrògbòrògbòrògbòrò wọn sì mọ sọ fún àmàlù pé ọyọyá oúnjẹ ti dé ẹ bẹ̀rẹ̀ sí ni máa jẹun ní tiyín o. Nínú gbólóhùn ẹ̀ tó jẹ́ adarí àgbáríjọpọ̀ àwọn obìnrin náà nígbà tó wọn ké gbàjarè sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ pé ẹ dákun ẹ jọ̀ọ́ jàre o èyí ti pọ̀ lápọ̀jù nítorí náà àwọn nílò àfiyèsí ìjọba o àwọn nílò ètò ààbò tó dúró re o nítorí pé ìkọlù àwọn ikọ̀ Fúlàní àgbébọn ó ti wá lágbára ó ń di gbọmọgbọmọ pọ̀ bí wọn ò bá wá rẹni dá wọn lọ́wọ́ kọ́ àjẹ́ pé ìpèsè oúnjẹ lápọ̀dọ̀ tàwọn afaimo ko mo tese bogo ni o bo ba tese bogo nko ebi opagba fo meke eledu amoji o baralu lalejo iwe iroyin Daily Post lo je ariyan na gbo e le nawo gan ke le ka so iwaju o
6: oda to iroyin kan re lodo mi nbi nibi ti lori oro isele kan ile ti ati ri awon wa kusa bi melo kan Jo ka won lo to nsumo ogoji ti won ti dagbere faye ajo eleto abo are ni labo lu Nigeria Security and Civil Defense Corps NSCDC na ni owo won tu ti te awon meta mi ti won je osise labi ajo yi gangan oga lagaju oni awon meta mi na ni owo ti te bayi o lori isele iku awon meta din ni ogoji ti won ni won fura si pe won je awa kusa lona oko to won ni lona oko bo fi mu aniwe ase na ni won fi wa kusa won owo te won e si fi won sakata yin ni ipinle Niger emi la wa se mi o se ti won fi bo lojo lo won ni to ina lo je ki onka na ko ma di merin le ni ogoji bayi o awon osise ti ajoleto abore ni labolu ti won ni won o sai lowo ninu isele iku to pa awon meta din ni ogoji na agbenuso ajo ileto abo ara eni labolu yun igba keji adari agba fun ajo ohun baba wale afolabi won ni ohun na ni o siso loju egun oro yi o ni ilu abuja ajo ileto abo ara eni labolu ni saju asiko yi ni won ti koko kede fifi si gbaga awon mokanle ni ogun ti won je osise labe ajo na leyin isele iku awon meta din ni ogoji ohun ti won je awa kusa be ba ti e wa so wipe iwo daran iwo ran odaran ni won hu se bi kemi o wa tara be bo ni won ni akata won ni won si nbe lati mo won ni won wa ni ipinle Niger kolojo to de awon meta ototo ti won tun mu ohun won ni leyin isele na ni won ba pase pe ki won ta asia ajoleto abore ni labolu kaaka kiri gbogbo agbegbe na fun odindi ojo meta ki won ta de idodo opo yen pe ki won mu asia na wale ko wa ni idaji opo be nitori nkan to nsele bayi aroko ti o bani lokan je ni won ni won fi eyi won fi kedun pupo pelu awon ti won ba isele na lo won ni isele otun yi na lo nwaye wakati merin le ni ogun re leyin ti ijoba apapo le Nigeria to ti finufido to ti gbe igbimo kan kale to je ti elenu mewa lati tanowadi gbogbo isele ohun bo se di wipo nla iku eyan meta din ni ogoji lo alakoso fun eto abele nle yi Olubunmi Tunji Ojo na lo ti kede igbegbimo na kale lojo abameta Saturday leyin ti are Bola Tinubu ti pa lase pe ani lati tanowadi o bẹẹsì ni ìwádìí alákòyawọ àti aláìfanilẹwù sẹyìn náà ni kí ó wáyé o lórí bí ìṣẹlẹ ṣe ṣẹlẹ ọjọ ògan ló tiẹ ṣẹlẹ ọjọbọ ọjọ Thursday ọjọ kẹtàdínlógún oṣù kẹsànán nínú ọdún tá a wà yìí náà ni ìṣẹlẹ láburú yìí lọ ṣẹlẹ.
3: O ṣe ya baba ṣe bẹ lọ gbere ọrun ọda bi ọja ka lọ kade abalọla taaro kade lalẹ lori ìrántí olódodo a ń ṣe ìrántí ọdún kẹwàá tí baba wa olóyè Ezekiel Àtàndá Agboola jáde láyé nígbà ayé wọn baba ni baálé onípákó òpínlẹ Ọyọ oṣù Mayégún ilẹ̀ Ìbàdàn baba dákẹ́ ní ọjọ́ kọkànlélógún oṣù kẹsàn 2016 ni baba jáde láyé baba aláàánú kólúọ̀dẹ̀lẹ̀ fẹ́yìn re baba aláàánú onísùúrù ajaraburabu kó tún ni láyé ṣe olùbìjàjà lọ́jọ́ làásìgbò Ezekiel Àtàndá agbo láti kú ṣùgbọ́n kò kú gbogbo ẹni tó kú tó bímọ lẹ̀ wọn kì í kú rárá irú wọn bẹ láyé lọ́jọ́ ayé gbogbo ẹ̀mí wọn ọ̀tẹ́ rárá lọ́lọ́lókè èèpẹ̀ agboola aláwọ̀ kíkọ́lùwọ̀ dẹlẹ̀ fẹ́yàn re ọba Odùmarè kó mọ rẹ̀ lókè èèpẹ̀ agboola lọmọ jí ọyẹ́lu arokun ọmọ jí ọyẹ́lu arosa ọmọ jí ọyẹ́lu arogodole ọmọ nínú sí mú kókó wúwo ìjì àlòbú ọmọ ẹkùn níbà kódùmarè ọdẹlẹ̀ fẹ́yàn re olùkéde gbogbo ọmọ àtọmọ ọmọ.
7: Wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi
8: o ti e da o ti gbogbo won ni fe si ni mo nse
9: o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
10: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
9: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
10: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe
11: You.
12: Yes.
11: You wait to hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope

0: reason am. The first time when you chop shawarma, wetin you talk?
1: Make I just test small.
0: But now, you dey order?
1: Add extra sausage, extra chicken. Oh, yeah, pack better beef join. Put plenty cream, oh. You know as I dey like am now. I beg, na two I won buy, oh.
0: You see am? Plenty things where you like today now because you first try am. So why you still dey do shakara for Jumia?
2: Try Jumia. You go like am.
0: Plenty, plenty things when no go tear your pockets day for you. Anytime, anywhere.
2: You go like am.
0: You fit even pay on delivery.
2: You go like am.
0: Collect your money back if wetin you buy no make am.
2: You go like am.
0: Try Jumia app today. Make you get anything where you like as you like am. Jumia. Joy delivered.
3: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
4: Look, Mom, I'm getting better every day.
5: You sure are. I am so proud.
3: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
4: This is my favorite.
3: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
6: Bẹ́ẹ̀ni akinyin wípé ẹ káàbọ̀ padà síkànnì ti ọmọlúàbí. Tẹ̀fọ́tẹ̀ dọ̀rọ̀ yìí ṣe bẹ́ẹ̀ ò ń tẹ̀ sọ́wọ́ iwájú. Ẹ̀yin èèyàn wa ní àti ayélujára àdúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ gbọ́ wa lórí rédíò yín àgbẹ̀ òṣùbà káre fún yín. Tọ́pẹ́ Àjàdí Topman àdúpẹ́ Abraham Adétúnjì àdúpẹ́ lọ́wọ́ yín. Kasim Ahmed àdúpẹ́ ní ọwọ́ tẹ̀yìn náà. Abiodun Ṣẹ̀yẹ àdúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ yín. Àwọn èèyàn wà ní àtẹ ayélujára ń bẹ̀ Mudashiru Ismail Tanwa àdúpẹ́ ní ọwọ́ tẹ̀yìn náà. Ọlárẹ̀wájú Jẹ̀lilat Ọlájúmọ̀kẹ́ Kórede Adébáyọ̀ àdúpẹ́ ní ọwọ́ yín. Máfojì Peter Johnson Dúnọ́bọ̀ Ògúnṣèyí tán àdúpẹ́ Abraham Adétúnjì àdúpẹ́ Mudashiru Ismail ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo yín. Ẹ máa bọ́ wa ṣe ní mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan ni. Wàyọ́dà ẹ jẹ́ ká lọ sórí ọ̀rọ̀ kan eléyìí tó fẹjú toto ojúwé ìkeje ìwé ìròyìn The Nation lẹ́yìn tó ń jẹ́ ká rí gbọ́ wípé àwọn afurasí ìjakùmọ̀ kan náà ní ọmọ lọ tààràtàrà o. Ẹ̀rí ibùdó tó jẹ́ olóòlì ẹgbẹ́ fún ti ẹgbẹ́ òṣèlú ti ADC tó wà ní Ìdó Èkìtì nípínlẹ̀ Èkìtì lọ́hùn-ún. Wọ́n ní àwọn ìjakùmọ̀ ọ̀hún débẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ba nǹkan jẹ́ ńbẹ̀. Nígbà tí wọ́n bẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ àbájẹ eléyìí tó wáyé hùn gbogbo àgbájọpọ̀ ọmọ ẹgbẹ́ àti àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú èyí tó jẹ́ ti ADC nípínlẹ̀ Èkìtì náà ni wọ́n ṣàlàyé wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ ní àwùjọ tí ọ̀làjú wà káwọn kan wá pera wọn ní ìjakùmọ̀ tí wọ́n sì lọ síbẹ̀. Wọ́n ní ọba dúkìá olówó iyebíye jẹ́ o. Ṣùgbọ́n abala kejì ọ̀rọ̀ ọ̀hún kọ́ wọn ni ẹ̀jẹ̀ mọ̀ wípé mínísítà nígbà kan rí fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbòkègbodò ọkọ̀ láwùjọ wa o. Nígbà tí ó sọ̀rọ̀ Festus nìyẹn o. Nígbà tó ń ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ ó ló ń gbé òṣùbà káre fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti orílẹ̀-èdè Nàìjíríà nítorí wípé àwọn ìlànà eléyìí tí ààrẹ múlò láti rí dájú pé ó fi ojú lámẹ̀ ẹ̀tọ́ wò ó bẹ́ẹ̀ ló yànda òbítíbitì owó kan ètòtò bílíọ̀nù 18 owó orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí owó ẹgbà ẹ̀yìn òṣìṣẹ́ lẹ́ka ìgbòkègbodò ti ojú òfurufú. Ó ní ààrẹ ṣe dáadáa bẹ́ẹ̀ ni bí egun ẹni bá ti jóore orí ó ṣe bẹ́ẹ̀ yóò mọ̀ ya àtọ́kùn. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn owó tá ń sọ òun náà ni a ti jẹ́lẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó há pàrà láti ọdún 1994. Ó ní bàbá wa ní ká ṣe títí di àsìkò tá a wà yìí àjẹmọ́nú wọn ni àwọn owó ẹgbà fún ẹ̀sìn ìjọba ẹ̀sọ̀ kalẹ̀ láyọ̀. Ó ní ẹjẹ́ mọ̀ pé àwọn ẹ̀tọ́ ọ̀hún ààrẹ ṣe bẹ́ẹ̀ ò buwọ́ lò ó wọ́n sì jẹ́ kí ilẹ̀kùn tiwọn náà ń kọ́ kóró gbàgbàgbà. Ṣùgbọ́n olùbàdàn ti ilẹ̀ ìbàdàn ọba Rasheed Ladoja ti ṣe àlàyé wípé kò sáàyè fún káwọn kórajọpọ̀ ariwo ge àyájọ́ ọdún àkọ́kọ́ lórí àpèrè àwọn babálá bàbá wọn. Wọ́n ní ẹ̀gbọ́ àwọn fẹ́ kọ́ ọra wà ní lẹ́jẹ̀ wọn nítorí pé àwọn ò lo àsìkò náà láti súre o. Ìwúrí ọ̀hún kọ́ yóò wá sórí ilẹ̀ ìbàdàn olùgbé ilẹ̀ ìbàdàn àwọn olóyè ilẹ̀ ìbàdàn. Wọ́n ní kò ní tọ́ sí apá abẹ́ wọn. Àwọn ò tún gbàdúrà fún ìṣọ̀kan àti ìdàgbàsókè ilẹ̀ ìbàdàn. Bákan náà làwọn ò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Kábíyèsí ni ìwọ̀nba ṣógán báyìí kọ́kàn ra wà bẹ́ẹ̀ kọ́ra lo bẹ́ẹ̀ lókè kò nídìí ariwo kankan lọ títí ṣùgbọ́n fẹ́ lo àsìkò ohun láti wúre fún tònílé tàlejò ni. Ojúwé ìkeje ìwé ìròyìn The Nation.
7: Ó dá pápápá lójú ìwé kẹjọ ìwé ìròyìn The Punch láàárọ̀ tòní lórí ọ̀rọ̀ àjàùjalè àjàùjalè. Wọ́n ní alága káfàtà fún ti ìdílé ti aládé ti Fúsẹ̀ǹgbùà. Wọ́n ní Abdullateef Owóyẹmí àti igbákejì rẹ̀ Dokun Ajídàgbà bẹ́ẹ̀ náà ẹni tí ṣe tó tún jẹ́ amúgbálẹ́gbẹ̀rẹ̀ nu àtẹ̀ntí ṣègbàkejì alága ọ̀jọ̀gbọ́n Fásì Yusuf àti akọ̀wé Pastor Jeremiah Salami. Wọ́n ní wọ́n ti wọ àwọn méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ kan nínú ìdílé ọ̀hún lọ sí ilé ẹjọ́. Ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sí ìpínlẹ̀ Ògùn lọ́hùn ni, èyí tí ń bẹ ní Ìjẹ̀bú òde gangan lórí bí ó ti ṣe jẹ́ wípé àwọn ń gbìmọ̀pọ̀ láti gbé àwọn ìgbésẹ̀ kan, eléyìí tí ó lòdì sí bí ìfilọ́lẹ̀ alálẹ̀ ti wà. Wọ́n ní àwọn tí à ń sọ, àwọn tí wọ́n ń pè wọ́n tó ń pè ní lẹ́jọ́ wọ̀nyí náà ni wọ́n tún ni wọ́n mú àwọn ẹ̀sùn wá o lórí nǹkan kan tó ní ṣe pẹ̀lú gbígba owó àti dídá àwọn ọgbọ́n àti ète kan lójúpọ̀nà àti fọ̀nà ẹ̀bùrú gba ùjalẹ̀ tuntun sílẹ̀ Ìjẹ̀bú. Wọ́n ní odindi ilé àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ adarí, tí wọ́n jẹ́ aṣáájú ni ilé ọ̀hún lórúkọ ara wọn àti ìdílé wọn. Ó náà ni wọ́n fẹ́ kí ilé ẹjọ́ o kí ó jẹ́ pé ìtanilójì bílíọ̀nù kan náírà òun náà ni yóò wà tako àwọn méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀hún tí wọ́n ti fi ẹ̀sùn kàn lórí wípé àwọn ẹ̀sùn kan ń bẹ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ èyí tí ó sì ń lọ́mọ gbígba owó lọ́nà ọkọ̀tọ́ àti pínpínra ẹni níyà kúrò lára ìdílé afọbajẹ náà, eléyìí tó lòdì sí àgbékalẹ̀ bí àwọn ṣe wà gẹ́gẹ́ bí odindi ìdílé tí fọbajẹ. Irúfẹ́ nǹkan wọ̀nyí ó ti dàbí ìgbà tí wọ́n ti ń lọ́gbọ́n gbàbọ̀dè fún ẹbí ni. Nítorí náà lọ̀rọ̀ fi di ti ilé ẹjọ́ o tí wọ́n wí pé kí wọ́n ta wọ́n lójì bílíọ̀nù kọ̀ọ̀kan náírà lórí rẹ̀. Ojú ìwé kẹjọ ìwé ìròyìn The Punch ni ó pọ́ǹchì ìròyìn yẹn jáde ní òwúrọ̀ tòní, kò sì jẹ́ bí ó ti jẹ́ lórí ti fún tẹ̀dọ̀ ròyìn ní àárọ̀ yìí. Aago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú ni kẹ pàdé Queen of Scorer olórí sport lórí ètò tá a pè ní Ja Wọ́n Sí. Bẹ́ẹ̀ bó bá di ní aago mẹ́jọ alẹ́ òní ẹ já pàdé lórí bàbá olóore ìlú. Aago méjì ọ̀sán ni gbáńkọ́ gbìròyìn ni yóò tún máa gbìnà yá. Ọlọ́rẹ́wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéwùsì lorúkọ tí mò ń jẹ́ Elifans olóyún rí ọ̀kan ṣe àjànà kú tẹ́gbà gbòjé ẹ̀fun ọ̀pápọ̀ jọ mò ń kí ní ti kíkẹ́ ọ̀lérékùsù Èkó.
6: Orókè lórí ti fún tẹ̀dọ̀ ròyìn fún ti òwúrọ̀ òní àgbẹ̀ ọ̀ṣùbà káre fún ẹ̀yìn olólùfẹ́ wa ní àtayélujára lórí ẹ̀rọ ìléwọ́ yín lórí rédíò yín. Àdúpẹ́ púpọ̀ púpọ̀ jò ẹ̀yìn agbọ́ ni fúnni ní ìwúrí fúnni ní àtẹ̀jíṣẹ́ àgbẹ̀ ọ̀ṣùbà káre fún yín ẹ̀yìn agbọ́ ni wo sàkún. Àdúpẹ́ ní ọwọ́ tẹ̀yìn náà aago mẹ́sàn-án lówùúrọ̀ la ẹ darapọ̀ mọ́ wa fún àkọ̀tun ti fún tẹ̀dọ̀ ròyìn títí ìgbà náà. Tọ́lá ni Aládé Lájà lorúkọ tèmi. Iye ìròyìn ni àwòkọ́ṣe rí ọmọ tán sọ tán sọ tán gbòráyè àpẹrẹ eré ọmọlúàbí wà orí yín ó wà ń bẹ́ẹ̀.

0: pa ko ma ro pa pa pa ni te ba n gbo ta ta ta ta ta ta ta ta ta ta ta itakuta ohun na lo ta o fun awon ara London e o itakuta lo ta fun awon Londoner o. The day is bright, it's bright and fair. Yin sorin to le jade lenu Arsenal ati Man U oruko bright fun won bright lo ko ya won awa ti mo yen be awon mo ya laro won tun lo se community service ni community stadium as usual tori Brentford e won ba won win ni bi baby to je share international break yi everybody lo ma je ka lo gbogbo wa la ma farako papa julo awon ara London toro kuku birimu birimu ohun na lo subo won o awon apa bi kan ni ilu London awon akididiri FC gbogbo ta fi London se bugbe latori Arsenal olu aye awon didirin FC to fi de Chelsea edopemu FC egbe yin oku ni baje eku ya tsunami omi won o lati North London o pale mo won o pale won mo iyan de West London Bridge London o ya falafala ni sori awon didirin North London atawon oponu West London ki tsunami yen ko to wa ya wa awon apa bi kan nilu Madrid lo le de Spain e mo bi o lo okay champion of England won ri Messi ni Emirates Stadium o o eyin oriya lowo eyin eyan leyin o lota owo eyin jo olu laarin o tun belegbe Brighton o fa won ni boje o fi won sakaro oyinbo 425th anniversary won ele ti han se ti Arsenal Brighton lojo bi Brighton o oju won ri bi e wo won fa won mo ateta se nkan odun o dun po toro dun o kan la be awon mo Alonso awon na ko nti won o won tun le kan damu community stadium oluko ni Keith Andrews o kan na candle si Chelsea lese o e wo o ti dojuru fa Alonso bayi o so si lenu o wa buyo si be o ku bi o se yanju e iso o se gbe mi iyo o se tu danu gbogbo e kan gogo ni be ni Madrid derby awon omo ni Madrid derby awon omo Simeone won gbajoba o awon omo special won lowo nilu Madrid ni se na fa poster awon omo Galactico ya pepe Simeone o je oye mori o pe old cargo ni yin jo baba old cargo ni yin e lo rest ki mori o ko ma rin o loku bayi o nilu Madrid ore mi e ngbon olohun lo le mi ero loro kan keke pa ma ti oro everybody lenu o e wo ara ma ru awon kan lo international break yi ni olohun lo le mi ero eku ojumo eku ojumo eku ojumo mo ni gbogbo bi tatin gbe kan ni splash 105.5 fm ile fun bala igbe felele ni ilu Ibadan ile baba kande gangan ile oba kande ti o pe meji lori eto ja won si royin rede daraya lati ese kuku olede Nigeria ile adulawo ati jake jadu agbaye Desmond to the ji agbawo totan to lowo boss ni foro otoni pelu iran lowo Alfred Tunde Olawo lolotu eto ja won si Aderunke Adesola loruko temi olori sport olori iroyin ere daraya Ibadan Kamavinga ti yin gangan eyin temi oni lojo aje e o oni si ni ojo kokan le logun osu kesan odun 2026 e o karajejeun kalaje lowo ka mo ni lorun arisiki owo arisiki ola arisiki tin deru boshi kola won ba mi oke o dare gogo ti to n gbo ikan ni lowo o ti wa su ojo e ni kan kuje ni gungi are e ni ma yan fona ose tuntun owo yampia ose tuntun owo to plenty ose tuntun e o ka je o se wole yin bayi bi ise se fun ni eyin wa ni bawo ni yen se le work to le possible ka se e ni *347 *1004 *1# ma je ki sapo fi e catch cruise o ko to di pe sapo o mo cruise e mo ni ki wo gan se kini ko ka se e ni *347 *1004 *1# abikibi ibikibi to ba wa jake jadu agbaye to tin gbo wa o le ta latapa www.cashier.ng o le bo soju opo yen na lati ta soju opo ayelujara www.cashier.ng e mo pe yan 66 la mu lo si ose tori wipe ngba ti e bayi dose to nbo to suye bayi pari a se independence jackpot independence day jack cash pot tó lè dé Nàìjíríà ẹ̀ta fi ń ṣàmì ayẹyẹ ọdún òmìnira ọdún kẹrìndínlẹ́ àádọ́rin tó lè dé Nàìjíríà tó gbọ́mìnira o lọ́wọ́ àwọn èèbó amúnis àwọn bìrìtìkó tán kò àlẹ́rú bẹ́ẹ̀ sì rèé látàkókò yìí tí ó fi di December 2026 àwa ń blé à ń jó tẹ́sí December ti wà àti September ló ti bẹ̀rẹ̀ ọlọ́run gbọ́ December tí wọ́n dẹ̀bà máa ṣe tó máa ta lẹ́nu tó máa dà ó mọ̀ pé àti September ló ti mọ rí jàṣẹ bẹ́ẹ̀ ni $100 million lápẹ́ pín lórí káàṣẹ tọdún yẹn parí ìwọ náà mọ̀ jẹ́ kanna kandu sí ọ lẹ́sẹ̀ lẹ́sàkàbà yẹn bá gan mú torí wípé kí ni o lè jẹ́ wọ́lọ́ kan láàárọ̀ ó bá ní làláìláì náà fi gbé truth kọjá lára rẹ ò ní mọ̀ gbà náà *347*1004*#. Ẹ̀ńtọ́jú orí ẹ̀ bá wà lábẹ́ ọdún méjìdínlógún mọ́kànlú káàṣì òní kan dàámú òní túlé òní túlé kan dàámú òní náà gàmúṣòro bí jẹ́sì ṣe náwó lọ́wọ́ Brentford lópin ọ̀sẹ̀ yìí ọdún méjìdínlógún sókè òun ní ta káàṣì ẹ̀ lè wo wà ń kàn ní ìbánidọ́rẹ̀ẹ́ Facebook *105.5 Ibadan tàbí lórí TikTok /FM Ibadan bó o bá tẹ̀ sí kó o bó kó lọ fà o lè wò wá ìyẹn lápá abẹ̀yẹn ẹ jẹ́ mú láti inú ìròyìn tó ní ṣe pẹ̀lú eré ìdárayá bọ́ọ̀lù aláfigigbá lórí tábìlì ọlọ́run ló lẹ̀mí èrò lẹ́yìn tí team Nàìjíríà lápapọ̀ tí wọ́n já ìyẹn tí wọ́n ní láǹfààní láti lọ kópa ní 2026 ITTF African Championship eléyìí tó máa wáyé ní Tanger lórílẹ̀‐èdè Morocco láti ọjọ́ 18 títí da ọjọ́ 26 oṣù kẹwàá ọdún 2026 ní October 18 títí da October 26 ọdún tá a wà yìí òun náà ní ITTF Africa Championship yẹn ló máa láǹfààní láti wáyé regional qualifiers orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni wọ́n ti já dànù ìyẹn lọ́dún tó kọjá nígbà tí eléyìí tó wáyé ní Guinea Conakry níbi tí Nàìjíríà náà ti fìdí rẹmi ó sọ yẹ pé Nàìjíríà ò ní kópa lápapọ̀ ṣùgbọ́n lápọ̀ singles pẹ̀lú ìgbéléwọ̀n wọn ìyẹn ranking orílẹ̀-èdè Nàìjíríà ó lọ ọbẹ̀ àwọn orílẹ̀-èdè bíi Egypt orílẹ̀-èdè Algeria Tunisia Uganda Angola àti orílẹ̀-èdè Cameroon àwọn náà ni wọ́n mọ kópa ní Africa ITTF Championship ọ̀hún tó máa wáyé lórílẹ̀-èdè Morocco pàápàá ṣeré tó gba ìròwòran tó tó 10,000 ní Sale Omini Sport Arena òun náà ni ó ti láǹfààní láti wáyé zona qualifiers Nàìjíríà ti já dànù ní Conakry lórílẹ̀-èdè Guinea ṣùgbọ́n ó ti ẹ̀ṣẹ́ pé team Nàìjíríà ò ní lọ kópa lápapọ̀ lágbọ́n ti singles ẹ̀tẹ́lẹ́yọ kọ̀ọ̀kan àwọn ọkùnrin orílẹ̀-èdè Nàìjíríà ó lọ ìgbéléwọ̀n wọn ni ó sì mú wọn lọ ìyẹn lápá abẹ́ torí wípé Haruna Kadri yóò lọ ṣojú orílẹ̀-èdè Nàìjíríà nínú ìdíje ọ̀hún àtòun àti Ọlájídé Ọmọ́tayọ̀ through world ranking ni o ìgbéléwọ̀n ti tàjọ tó ń ṣeré ìdárayá bọ́ọ̀lù aláfigigbá lórí tábìlì lórí àgbáyé òun náà ni wọ́n fi lọ bẹ́ẹ̀ Matthew Kuti àti Sultan Agunbíadé ni àwọn méjèèjì náà wọ́n láǹfààní láti lọ kópa ńbẹ̀ pẹ̀lú bí àwọn náà ṣe rí wild card gbà láti lọ kópa ní African Youth Championship ní Accra lórílẹ̀-èdè Ghana wọ́n ṣe yọyọnu agbọ́n ti ta àwọn obìnrin fún world ranking náà láti rí Fatima Bello Shukurat Aye Labegan Kabira àti Ayọ̀ọ́lá Favour Ojo Aziza Sezo gbogbo wọn pátá àwọn náà ni wọn gba wild card lọkópa nínú ìdíje ẹlùmọ yẹn ṣe dáadáa nínú ìdíje youth championship ní Accra lórílẹ̀-èdè Ghana ó Nàìjíríà ó fi lọ ìgbéléwọ̀n náà fi lọ àmọ́ qualifiers gangan Nàìjíríà ò láǹfààní láti kópa ńbẹ bẹ́ẹ̀ ìdíje Davis Cup World 2 agbọ̀n ti ilẹ̀ adúláwọ̀ orílẹ̀-èdè Morocco wọ́n fòpin sí ìrìnàjò orílẹ̀-èdè Nàìjíríà nínú ìdíje Davis Cup yìí o tó dẹ̀ jẹ́ pa àmì ayò mẹ́rin sódò òun náà Nàìjíríà fi fìdí rẹmi nínú ìfigagbága àkọ́kọ́ tó ti kọ́kọ́ gba Karim Benani òun náà ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kóso orílẹ̀-èdè Nàìjíríà lára o Kanis Abua òun náà ló náà mẹ́fà sí ọ̀kan mẹ́fà sí méjì ni ó tó wáá di pé Yasin Limi òun náà ó fìyà jẹ Yusuf Abubakar ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àmì mẹ́fà sí ọ̀kan mẹ́fà sí méjì ó ní Nàìjíríà ò fi ní láǹfààní láti lọ kópa ìyẹn nínú ìdíje náà lágbọ̀n ti doubles náà orílẹ̀-èdè Nàìjíríà wọ́n rí àyè tọwọ́ orílẹ̀-èdè Morocco ọ̀nà wà pé Nàìjíríà láǹfààní láti yanyọ ìyẹn nínú ìdíje yìí lẹ́yìn ìgbà tí wọ́n jáwé olúborí nínú oṣù kejì ọdún tá a wà yìí wọ́n yọyọ sí ìpele eléyìí tó kàn àmọ́ wọn lè dúró wò tán ní Rabat lórílẹ̀-èdè Morocco ìyẹn ní òpin ọ̀sẹ̀ yìí àwọn ẹlòmíì tẹ̀yẹ kan ṣojú orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè Uzbekistan orílẹ̀-èdè Uzbekistan Nàìjíríà náà nínú oṣù kejì wọ́n fi láǹfààní láti àmì mẹ́ta ṣe ọ̀kan náà wọn nígbà náà tó fi yọ sí ìpele tó kàn ó dẹ̀ jẹ́ wípé àwọn míì tán tún rò pé ẹ̀kọ́ ṣojú orílẹ̀-èdè Nàìjíríà láti rí ṣeun ogun ṣákin eléyìí ó jẹ́ wípé kò lè láǹfààní ìyẹn láti ilẹ̀ ẹ̀kọ́ ẹ̀ṣẹ̀ parí grand slam kan eléyìí tó kópa ń tán bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ Adeleye
1: òun náà láfà láti kópa o orúkọ ní farapa mọ́lẹ̀lẹ̀ nàìjíríà ti já nínú ti figagbága náà ìdíje davis cup ti já ń bẹ̀ àmọ́ àwọn tilẹ̀ òkèrè tán yọyọ abádágbọ̀n bẹ̀ àmú wá ìyẹn fún yín ẹ̀jẹ̀ ń lọ sórí ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá torí ikọ̀ rangers international ti nu ẹlúgun ni inter lagos wọn jáwé olúborí fúngbà àkọ́kọ́ sáà táwa àtàbíà warriors ẹ̀ jáwé olúborí lókè ta o nínú líìgì agbọ̀jọ́ léde nàìjíríà inter lagos ti kọ́gbọ́n ìwé tán dáná sun jọ́ kínní àná wọn ti lọ ọlẹ̀ pọ̀ padà ibi ojóná dín ti bomi pa wọn sì láǹfààní láti rí wípé wọn tún bọ̀ ṣe dáadáa nínú líìgì agbọ̀jọ́ léde nàìjíríà bẹ́ẹ̀ ikọ̀ doma united wọn fìdí rẹmi nígbà àkọ́kọ́ ní sáà táwa yìí àwọn ṣe máa sun gíga ọmọ daniel ogunmọdẹdẹ àwọn yẹn náà fogun burúkú jà wọn tó dẹ̀ jẹ́ wípé láǹfààní láti fi àjẹ wọn abia warriors àwọn náà kógun ja sporting lagos ìyẹn lónìí kan nílùú èkó mobolaji johnson arena ni òun náà náà pa sporting lagos náà pa wọn mọ o lẹ́ẹ̀kì àwọn tech boys náà náà wọ́gbọ́n dá sí tí wọ́n irun wọn tí wọ́n ìjẹ́ wọn ìyẹn ní ìjẹkújẹ ó dáa kíkún àtọ̀mọ̀lára wà ń kalẹ̀ láàárọ̀ tó ní eléyìí tí ó fún wa bó ṣe lọ lópin ọ̀sẹ̀ yìí nínú líìgì àgbọ̀jọ́ orílẹ̀-èdè nàìjíríà ìfigagbága ọ̀sẹ̀ kẹrin ìyẹn match day 4 kíkún àtọ̀mọ̀lára káwọn aráalé láàárọ̀ tó ní.
2: A kò jùmọ̀ ara lẹ, a kò jùmọ̀ àtọ́kùn, a kò bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun, ọ̀sẹ̀ láyọ̀ ni ó jẹ.
1: Ìbá mi.
2: Àwọn ìsìnkú tó láǹfààní láti wáyé lópin ọ̀sẹ̀ tó kọjá líìgì orílẹ̀-èdè nàìjíríà ikọ̀ Rachas Bees ó fi àjẹ Bedden Insurance ikọ̀ Odu City àti Barawa FC.
1: Kí ni Rachas Bees ná Bedden Insurance?
2: Ẹ má bínú jáde àmì ayò méjì sẹ́yìn ọ̀kan ni bákan náà ikọ̀ Odu City ó fi ikọ̀ Odu City àti Barawa FC àmì ayò òdòdó náà jọ wá kojú ara wọn ikọ̀ Katsina fi àjẹ Naija tó Nados pẹ̀lú àmì ayò kan sódò Queen Khalifa tó rí ààyè lọ́wọ́ Enugu Rangers àmì ayò mẹ́rin sí méjì ni bákan náà ikọ̀ Sporting Lagos wọ́n rí ààyè lọ́wọ́ Abia Warriors pẹ̀lú àmì ayò méjì sódò ikọ̀ Nasarawa United àti Rivers United àmì ayò kọ̀ọ̀kan náà jọ gbá kojú ara wọn Warri Wolf ó fi àjẹ Kwara United àmì ayò kan sódò ni Kano Pillars fi àjẹ Doma United pẹ̀lú àmì ayò kan àmì ayò mẹ́rin sẹ́yọ̀ kan Plateau United ó fi àjẹ Shooting Star àmì ayò mẹ́ta sẹ́yọ̀ kan ni Èyínbá FC ó fi àjẹ ọkẹ́ wọn rí ààyè lọ́wọ́ Inter Lagos àmì ayò kan sí òdò mo ṣe láǹfààní láti wá inú
1: yẹn. Inter Lagos gangan ló ṣọ́ọ̀kì everybody lópin ọ̀sẹ̀ yìí torí wípé sẹ́ńtòrò pé wọ́n lè kúrò nílùú Èkó lọ́nà ìyíǹbàmọ́lò àbá pẹ̀lú àmì ayò kan sódò ewé victory yẹn ó dùn mọ́ wọn nú pọ̀ ó ta lẹ́nu pọ̀. Ẹ jọ àwọn girls mi wọn ti já nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé ṣùgbọ́n máa fún wọn kùn dùúsì tó lágbára torí wípé kí ni wọ́n gbìyànjú Columbia tí ń wà tiẹ̀ lérò pò tiẹ̀ lè nà wá pé Columbia náà mi tì láìsí pé fẹ́ colonize mi àmọ́ ọlọ́run ló lẹ̀mí èrò ẹni bá gòní jáwé olúborí àmì ayò kan sódò òun náà lórílẹ̀-èdè Columbia fi na ikọ̀ Falcons ti orílẹ̀-èdè Nàìjíríà nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé àwọn ọ̀dọ́bìnrin tọ́jú orí wọn wà ìyẹn lábẹ́ ogun ọdún under 20 women's world cup eléyìí tó ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè Poland ìpele kẹta sí àṣekágbá quarter final ní lord lórílẹ̀-èdè Poland òun náà ti kápò láàyè àbá àwọn ọmọ mi o tó dẹ̀ jẹ́ wípé orílẹ̀-èdè Columbia wọn ti yọ̀yọ̀ sí ìpele tó kàn fífìdí rẹmi yìí ó wá túmọ̀ sí pé orílẹ̀-èdè Nàìjíríà wọn kùnà láti wọ ìpele ẹlẹ́ni mẹ́rin ìyẹn semi final fúngbà àkọ́kọ́ látọ̀dún 2014 eléyìí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ìdíje ìfẹ̀yẹ àgbáyé àwọn ọ̀dọ́bìnrin tó wáyé lórílẹ̀-èdè canada lọ́dún 2014 orílẹ̀-èdè nàìjíríà wọ́n lọ tán débi àṣekágbá ni ẹ̀ẹ̀mejì gan náà sì ti wà àṣekágbá ìyẹn lọ́tọ̀ọ̀tọ̀ jẹ́ pé orílẹ̀-èdè germany lójú orílẹ̀-èdè nàìjíríà ìyẹn láwọn ìgbà ọ̀hún ṣùgbọ́n eléyìí quarter final òun náà làwọn ọmọ mi ti bọ̀ nílé o kódà káàdì pupa ìfigagbága yẹn orí agbábọ́ọ̀lù nàìjíríà ó gba káàdì pupa nínú ìfigagbága náà ó dun àwọn ọmọ olùkọ́ni moses adúko olùkọ́ni wọn sì jẹ́ òdì mímọ̀ wípé kan sora wọn kan dira wọn lámùrè wọn ṣe dáadáa fún orílẹ̀-èdè nàìjíríà kan gbórí wọn òkè wọn tún padà wá àwọn míín wọn wọn tún padà wá wá jẹ́ ká sí nàìjíríà kò fẹ́ lẹ́lẹ́ òkè agbọ́wọ́ wájú kan super eagles orílẹ̀-èdè nàìjíríà victor osimhen òun náà ni ìròyìn ti jẹ́ kó di mímọ̀ pé kò ní láǹfààní láti kópa nínú ìdíje AFCON qualifiers eléyìí tí nàìjíríà máa gbá kojú madagascar àti guinea bissau ẹ mọ̀ pé victor osimhen ó ní ìfarapa àmọ́ orúkọ rẹ̀ wà lára àwọn agbábọ̀lẹ̀ lè tí olùkọ́ni eric schuchel tó fi ìta ṣùgbọ́n wọ́n rí wípé recovery kò tí ì bọ́ sí ojú ẹ̀ òun náà ló wá fà á tí wọ́n fi wá jẹ́ òdì mímọ̀ ìpè victor osimhen kò ní sí nínú àwọn ìfigagbága náà ó dà ìfigagbága tán gbá lópin ọ̀sẹ̀ kojú trabzonspor wọ́n jẹ́ òfò òyà kò sí victor osimhen kò sí nínú ìfigagbága náà lẹ́yìn tó wá túmọ̀ sí pé kò ní sí ìfigagbága ní nàìjíríà máa gbá kojú madagascar àti guinea bissau ẹwẹ taiwo awoniyi agbọwọ wájú kan coventry city òun náà ni wọn fi rọpò victor osimhen wọn gbàgbé wípé ẹlẹnu lọlọ yìí lásìkò kátàkárà òun náà ni taiwo awoniyi ló kúrò nínú ikọ̀ nottingham forest tó darapọ̀ mọ́ coventry city tó dẹ̀ jẹ́ pé látọdún 2024 òun náà ná ti pé gbẹ̀yìn sínú ọkọ̀ agbọ̀jẹ̀ super eagles orílẹ̀-èdè nàìjíríà ìfitàbọ́gà tó dẹ̀gbà gbẹ̀yìn fún nàìjíríà 2025 afcon qualifiers ni kojú orílẹ̀-èdè libya ìyẹn ní ìlú uyo níbi tí super eagles ti jáwé olúborí pẹ̀lú àmì ayò kan sódò ẹwà wo ní yìí ti wá padà wá sínú ọkọ̀ super eagles orílẹ̀-èdè nàìjíríà ìdíje afcon qualifiers iṣẹ́ ìrìnjẹ́ ó bẹ̀rẹ̀ kojú madagascar ìyẹn ní ìlú uyo lọ́jọ́ ẹtì friday eléyìí ti àwọn òní ọ̀ọ̀kan yìí abdulkadir adẹrọgba bá ń káwọn ara lé láàárọ̀ tó ní.
3: akọjú máa tó kọ akọjú ara lé akúbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ ayọ̀ ọ̀sẹ̀ ẹ̀dùn náà ọ̀sẹ̀ àlàáfíà ni ó jẹ́ fún kó wa gbogbo wa.
1: ìbámi taiwo awoni yìí ó ti padà wá sínú ọkọ̀ agbọ̀jẹ̀ super eagles orílẹ̀-èdè nàìjíríà ó ti ẹ̀jẹ̀ pé lọ́wọ́ iwájú yẹn kò sí àwọn agbábọ́ọ̀lù bíi kò sí agbábọ́ọ̀lù bíi victor osimhen kò sí nlé ṣùgbọ́n àwọn míì náà lọ́wọ́ iwájú tí wọ́n jọ mọ́ mú nǹkan ńlẹ̀ òun náà láti ríbi irú tolú aróko dáre dúró sanmi ni tó fi mọ́ akọ adams bẹ́ẹ̀ a wá rí wípé nígbà ìfigagbága kan wà tí victor osimhen àti taiwo awoni yìí gbangba tó ṣe wà ní kóso super eagles a rí pé lílo wọn lọ́wọ́ iwájú yẹn ó ta lẹ́nu lábẹ́ olùkọ́ni ọ̀sẹ̀ pàṣẹ́rò ṣùgbọ́n lílo yẹn kò fi gbogbo ara lọ dẹ́ẹ̀dẹ́ tí wọ́n fi jọ lò wọ́n mọ́ taiwo awoni yìí ti padà wá bí ìwà tẹ́ pé wọ́n fún láǹfààní mi láti tún wá prove ara ẹ̀ nítorí pé nínú ìfigagbága bíi mẹ́wàá tó gbá fún nàìjíríà gómìnì péré òun náà ló ní ìyẹn fún super eagles orílẹ̀-èdè nàìjíríà ṣe àǹfààní rèé fún láti túbọ̀ ṣó wa wípé ó sì kù lára òun ó mọ̀ ń ṣe dáadáa fún kan tó bá ń ṣojú nílẹ̀ òkèèrè ṣùgbọ́n tó bá dé orílẹ̀-èdè nàìjíríà láàrí wípé ó mọ̀ ń rí bákan lára wọn.
3: Tá a bá wo àwọn agbábọ́ọ̀lù eléyìí tí ó ti jẹ́ pé tó jẹ́ àwọn agbábọ́ọ̀lù ní àti òkè òkun eléyìí tí à ń láǹfààní láti máa pè tá a bá sì wo àwọn squad eléyìí tí ó jáde yìí tá a bá bẹ̀rẹ̀ látòrí àwọn asọ́lé tàbí ẹ̀ lórí agbọ́wẹ́yìn agbọ́wàánu gbogbo àti àwọn agbọ́wájú tá a bá wo àwọn agbọ́wájú yẹn adémọlá lukman victor osimhen tolu aroko dáre àti agbábọ́ọ̀lù eléyìí tó yẹ ṣe tó pè wá yàn yẹn tá a bá sọ nípa taiwo awoni yìí èmi rí pé olùkọ́ni yìí ó dàbí pé òun náà ó ti ń ṣẹ̀ṣẹ̀ mọ nǹkan tí à ń sọ báyìí ni ṣe rí àwọn agbábọ́ọ̀lù kan wà tó jẹ́ wípé wọ́n kàn ní the playing time ni ara wọn ni taiwo awoni yìí wà tábà wo agbábọ́ọ̀lù tábà wo qualifier gan eléyìí tá a gbá lọ ìyẹn tá a gbá sẹ́yìn bíi tá a gbá tí wọ́n fi já wa kúrò tá a fi lọ sínú oríje ìfẹ̀yà àgbáyé èmi ni pé táyẹ̀ pọ̀ mọ̀ gan wà ń bẹ̀ agbábọ́ọ̀lù yìí wà ń bẹ̀ ó ṣeé ṣe kó kún jẹ́ ìrànwọ́ fún àwọn agbọ́wájú wa èlé tó yẹ pé tábà wo orílẹ̀-èdè wa nàìjíríà lẹ́yìn adémọ́lá lukman victor osimhen a sì rí pé inú ìfigagbága kan nínú àwọn qualifier yẹn victor osimhen olóore ọ̀fẹ́ àti gbá bọ́ọ̀lù látàrí ìfarapa èlé tó láǹfààní láti ní olùkọ́ni eric chair ó dàbí pé wọ́n ti lọ túnṣẹ́ kọ́ wọ́n ti mọ owó ọ̀tún yàtọ̀ sí owó sí ṣùgbọ́n kan tó wà bẹ́ẹ̀ náà ni pé ǹjẹ́ àwọn agbábọ́ọ̀lù yìí ǹjẹ́ yóò tún jẹ́ lílò tó bá tún wá kí ó yẹ pé orí àga òun náà ni wọ́n tún wá padà máa lò wọ́n àwọn tó ti jẹ́ favourite kan wọn náà òun náà tún máa fẹ́ láǹfààní láti máa lò eléyìí yẹ kó tún lè ṣe akùdé fún orílẹ̀-èdè wa nàìjíríà tá a bá wo tolú aróko dáre a rí pé best performance náà ló náà yẹ ṣe ń ṣe ní sáà táwa ẹ nínú kwayas amsterdam lórílẹ̀-èdè netherlands
1: ó ti ẹ̀ wá ń fọ́ọ̀mù gidi
3: a rí pé ó yàtọ̀ sí sáà tó kọjá nígbà tó fi wà nínú kọfanti wondra eléyìí tó túmọ̀ sí wípé àwọn agbábọ́ọ̀lù yìí wọ́n kàn nídìí ààyè díẹ̀ láti ṣó talent eléyìí tí wọ́n láǹfààní láti ní ṣùgbọ́n èmi rí pé pẹ̀lú bó ṣe wá pè wọ́n yìí lílò tá a bá lò wọ́n tá a bá rí ṣe pàṣípàrọ̀ wọ́n tá a rí bí wọ́n ṣe mú yanyan kẹ́sẹ́ pé kankan yín kẹ́yìn trousers agbábọ́ọ̀lù ẹ wà máa ní ó máa lọ sí ìbẹ̀rù orí àga kò lè pí orílẹ̀-èdè wa nàìjíríà o.
1: Àkókò rèé láti tún jẹ́ ká tún lò wọ́n ká tún mọ bí ọ̀rọ̀ tó tún kù sí lórílẹ̀-èdè Nàìjíríà. A ṣe 25k láàárọ̀ lórí káṣẹ̀ kó tó di pa lọ sójú ọjà. Ṣùgbọ́n ẹ jẹ́ máwọn agbábọ́ọ̀lù ká wò wọ́n àwọn agbábọ́ọ̀lù lórílẹ̀-èdè Nàìjíríà bọ́ ṣe dáadáa sí. Nílẹ̀ òkèèrè lópin ọ̀sẹ̀ tá a lò tán ẹ̀. Látọ̀dọ̀ sí ni ọmọ Kéòz ìyẹn Kelechi Iheanacho ó láǹfààní láti ṣe dáadáa lópin ọ̀sẹ̀ yìí fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bosaspor eléyìí. Tó ń ṣojú lásìkò tí wọ́n fìyà jẹ pẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù batman petrospor àwọn yìí ṣe batman wọ́n ṣù ara wọn pé spiderman làwà ni pé àwọn ju batman lọ mọ́ ń tẹ̀sí bosaspor ó ṣàrí ayò méjì sí ẹyọ kan bẹ́ẹ̀ pé bosaspor lọ́kọ́ mi àbí batman petrospor ló kọ́kọ́ mi àwọn
2: ṣùgbọ́n gba kéré tí yánà tó wọlé ó dà góò méjì ó dà bolẹ̀ ẹ tó wá túmọ̀ sí pé nínú ìfigagbága bíi mẹ́jọ back to back to back tó ti gbá nǹkan bó ṣáṣpọ̀ ó mi àwọn nínú mẹ́jẹ̀ nínú líìgì orílẹ̀-èdè turkey ó ti wá ní góò mọ́kànlá àti nàwọ̀ méjì ní sàtàwà yìí ìyẹn fún wọn gift urban òun náà wà lára àwọn orílẹ̀-èdè nàìjíríà tán ṣe dáadáa ó lópin ọ̀sẹ̀ yìí lórílẹ̀-èdè turkey lásìkò tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ahmed sport wọ́n ṣọ́ọ̀kì kọ̀bẹ̀ sixers àmì ayò mẹ́ta sí méjì ni wọ́n ṣọ́ọ̀kì wọn bẹ́ẹ̀ sì rèé ẹni ọdún mẹ́rìnlélógún ọ̀hún ó mi àwọn kan nínú ìfigagbága náà ó dẹ̀ ṣèrànwọ́ kan nínú ìfigagbága ọ̀hún ó ti wá ní góò méje báyìí àṣèrànwọ́ méjì nínú ìfigagbága mẹ́fà nínú líìgì orílẹ̀-èdè turkey wọ́n lọ ní àchù ó wà lórí pápá lásìkò sí pẹ̀lú agbábọ́ọ̀lù trabzonspor àti galatasaray tán kojú ara wọn bó tẹ̀ pé trabzonspor ó fìyà jẹ galatasaray pẹ̀lú àmì ayò mẹ́rin sí òdo ìṣẹ́jú 59 minutes òun náà ni wọ́n gbé ẹpọlọ náàchù náà gbé wọlé nínú ìfigagbága náà orílẹ̀-èdè netherlands tolu arokodare òun náà ó wá látorí àga o láti wájẹ kí ajax amsterdam kan rí àmì kan mú nínú eredivisie nínú líìgì orílẹ̀-èdè netherlands ìyẹn ní òpin ọ̀sẹ̀ yìí excelsior òun náà ló bá wọn mú nǹkan lẹ́ẹ̀kan omi ayò méjì òun náà ni wọ́n ta nínú líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì calvin bassey àtòun àti alex iwobi wọ́n wà lórí pápá o lásìkò tí manchester united àti fulham wọ́n ta omi ayò kọ̀ọ̀kan òun náà ni wọ́n ta bó tiẹ̀ jẹ́ wípé calvin bassey tiẹ̀ ó láǹfààní láti gba gbogbo ìfigagbága ọ̀hún fún 90 ìṣẹ́jú ṣùgbọ́n alex iwobi ìṣẹ́jú 81 òun náà ló gbá nínú ìfigagbága náà chidera ijuke òun náà ṣe dáadáa fún ìpẹgbà agbábọ́ọ̀lù sevilla ó ń bẹ lórí pápá lásìkò tí barcelona náà wọ́n mọ́lé àmì ayò mẹ́ta sẹ́yọ kan lórílẹ̀-èdè scotland emmanuel fernandez ó wà lórí pápá fún ìpẹgbà agbábọ́ọ̀lù rangers lásìkò tí wọ́n jáwé olúborí ní old firm clash mọ́ ikọ̀ celtic lọ́wọ́ àmì ayò kan sódò ni ademola lookman ó ń bẹ lórí pápá o lásìkò tó lédè spain nínú líìgì orílẹ̀-èdè spain lásìkò tí atletico de madrid náà fìdí rẹmi lásìkò tí atletico de madrid tán fìyà jẹ ẹkọ ẹgbẹ agbábọọlù real madrid ẹnu mi àgọ àmì ayò méjì sẹyọ kan òun náà làwọn ọmọ diego simeone náà special wọn ẹ lo ẹ káàárọ ohun ẹ káàárọ sàtẹ ẹ ta káàṣẹ láàárọ yìí orúkọ yín àti ibi tí mo ti ń pè yín.
4: Ayọ̀bámi ti jẹ́ ayé
2: sì sílẹ̀ òye níkẹ̀ẹ́
4: láti
2: ìjọ ìṣẹ́ mánìyà. Odà ẹ ti jẹ́ ₦25,000 lórí káàṣẹ láàárọ̀ ti tòní. Àwọn kọ́sítọ́mà kí ẹ wó pè yín láti béèrè àkáǹtì details yín. Ẹ ṣeun gan ni. Ok, àti ibu 25 kan, 25k kan lẹ́nìyẹn. Mọ́ gọ́ o, mọ́ jẹun gbẹgbẹ ni ẹ. Tètè bọ̀ sójú òpó káàṣẹ kò ta láti jẹ. Kó tó dúpà lọ sójú ọjà, ẹ jẹ́ ń ju èlé ìmọ̀. Ademola Lookman ó gba ìṣẹ́jú díẹ̀ nínú ìdíje Spanish La Liga. Ìṣẹ́jú 67 minutes náà ló gbá, wọ́n tó gbé jáde. Tamẹ Chukwueze náà bẹ̀rẹ̀ fún ikọ̀ AC Milan o lásìkò táwọn àti Léèzè tán jọ kojú ara wọn. Ìyẹn nínú líìgì ilẹ̀ ìtàló ẹwẹ́ kò tán síbẹ̀ fáwọn agbábọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ òkèèrè lórílẹ̀-èdè Germany Terry Murphy òun náà ó wà lórí pápá fún ikọ̀ Hamburg nínú ìfigagbága wọn eléyìí tí wọ́n gbá lópin ọ̀sẹ̀ yìí nínú ìdíje German Bundesliga lásìkò tó jáwé olúborí mọ́ FC Cologne lọ́wọ́ àmì ayò méjì sí ọ̀kan bí nǹkan bó ṣe lọ nìyẹn fáwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà tán wà nílẹ̀ òkèèrè ṣe dáadáa sí lópin ọ̀sẹ̀ yìí bẹ́ẹ̀ orílẹ̀-èdè Zambia ikọ̀ àgbọ̀jẹ̀ obìnrin wọn Copper Queens àwọn náà ni wọ́n ti ní kí olùkọ́ni wọn Nora Opto ó láǹfààní láti fi kọ̀ọ̀hún sílẹ̀ pé Nora Opto kì í ṣe olùkọ́ni wọn mọ́ ìyẹn lákòókò ikọ̀ Copper Queens orílẹ̀-èdè Zambia wọ́n wo olùkọ́ni yìí ẹ jẹ́ àdàgbò ó kó lè pójú tábà padà lè já wọn sí ń tẹ̀síwájú 347-1004-1 lẹ́fìta lórí káṣí ẹ̀ kú kalẹ̀.
5: Flash FM 105.5.
6: Wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. ìtọ́wò ẹ̀kan lásán ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.

0: káàbọ̀ padà látọjú ọjà ìkànnì splash 105.5 FM ilé fún bọ́lá gbogbo ìfẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn náà lẹ́sù wà lórí ètò ìjà wọn sí ẹlẹ́wọ̀ wà ń kàn ní ìbánidọ́rẹ̀ facebook splash 105.5 ìbàdàn àbí lórí tiktok splash fm 105.5 ìbàdàn òun náà ní ẹyìn tèmi ẹtẹ ẹbẹ lójú òpó káàṣẹ star 347 star 1004 star 1 àṣẹ tí ẹ mọ gọọkì ẹ mọ jẹ kí ìyẹn mọ jẹ kí wọn ṣe kíni kan gbègbè ẹyin yín kan gbègbè ọgọ yín ẹ òun sì tún mú 50 bẹẹ kanlẹ lórí ìjà wọn sí láàárọ kó tó di wípé mo kúrò bẹẹ jẹ ń lọ sínú ìdíje bọọlù aláfikígbá lórí ìkan kéré torí wípé great britain àwọn náà ti wọ david cup finals ló jẹ pé knockout stage náà ni wọn ti wọ báyìí lẹyìn ìgbà tí wọn fìyà jó lédè ecuador pẹlú àmì ayò 4-0 látọdún 2023 òun náà ni wọn ti wọ ìpele ẹgbẹ ìyẹn ọdún 2023 tán sì wọ léde serbia ló náà wọn jáde novak djokovic ló bá wọn wá ìyà àti cameron norrie àti jack draper ló jọ nàpọ jáde nínú ìdíje náà àwọn ẹlòmíì tán wà wọn bí orílẹ̀-èdè america eléyìí tó pé david cup bíi 32 òun náà ni wọn gbà olójà wípé wọn ní wọ ìpele kẹta sí àṣekágbá quarter final lẹyìn ìgbà tí wọn bọrẹlẹ níwájú orílẹ̀-èdè czech republic àwọn ben shelton kankan wọn rí wọn wọn bá wọn rí kiní ọhún ṣe jacob mensik òun náà ló na ben shelton kó tó di pé jiri leka ó múlẹ̀ ìyẹn fún czech republic lẹ́yìn ìgbà tí lenatien tó rí ààyè lọ́wọ́ orílẹ̀-èdè south korea àwọn náà ti yọ sí ìpele eléyìí tó kan india náà mẹ́ta sẹ́yọ kan orílẹ̀-èdè austria wọ́n jáwé olúborí mọ́ orílẹ̀-èdè belgium lọ́wọ́ orílẹ̀-èdè canada tán gba ìdíje lọ́dún 2022 náà ni wọ́n fìyàjò orílẹ̀-èdè france àmì ayò méjì sẹ́yọ kan nígbà tẹ́ni tó gba ìdíje us open lákòókò alexander zverev òun náà ló jáwé olúborí ní singles méjèèjì fún orílẹ̀-èdè germany ọ̀nà croatia àmì ayò mẹ́ta sí ẹyọ kan orílẹ̀-èdè italy àwọn náà ni wọ́n máa gbàlejò ìdíje automatic qualification ní fáwọn nínú ìdíje tó máa wáyé ní bologna ní ọjọ́ 24 sí ọjọ́ 27 oṣù kọkànlá ọdún tá a wà yìí lórílẹ̀-èdè spain ti wọn carlos alcaraz kò ní láǹfààní láti ṣojú wọn torí pé ilé ìfarapa ilé tí ó wà ṣùgbọ́n wọ́n yànjọ pàtàkì fìyàjò orílẹ̀-èdè chile yìí kò máa tọmọ lára àwọn ìfigagbága tó láǹfààní láti wáyé nínú league ilẹ̀ gẹ̀ẹ́sì àti spanish la liga múlẹ̀ fáwọn tí a kò tó di pa àtẹ̀síwájú.
1: Ìfigagbága tó láǹfààní láti wáyé lópin ọ̀sẹ̀ nínú league ilẹ̀ gẹ̀ẹ́sì ikọ̀ Brentford fìyàjẹ Chelsea pẹ̀lú àmì ayò mẹ́ta sí odò bákan náà Aston Villa ó fìyàjẹ Tottenham Hotspur pẹ̀lú àmì ayò mẹ́ta sí méjì ni ikọ̀ Everton ó fìyàjẹ Ipswich Town pẹ̀lú àmì ayò kan sódò bákan náà Brighton fìyàjẹ Arsenal pẹ̀lú àmì ayò mẹ́ta sódò ni ikọ̀ Newcastle ó fìyàjẹ Hull City pẹ̀lú àmì ayò méjì sẹ́yọ kan Nottingham Forest ó rí ààyè lọ́wọ́ Coventry pẹ̀lú àmì ayò kan sódò ikọ̀ Liverpool fìyàjẹ Bournemouth àmì ayò kan sódò ni ikọ̀ Man City ó fìyàjẹ Sunderland àmì ayò márùn sí mẹ́ta ni bákan náà Leeds United àti Crystal Palace àmì ayò òdòdó náà jọ wákojú ara wọn ikọ̀ Fulham àti Manchester United àmì ayò kọ̀ọ̀kan náà jọ wákojú ara wọn nínú líìgì ilẹ̀ Spanish La Liga ikọ̀ Espanyol orí ààyè lọ́wọ́ Elche pẹ̀lú àmì ayò mẹ́ta sẹ́yọ kan ni Osasuna àti Rayo Vallecano àmì ayò kọ̀ọ̀kan náà jọ wákojú ara wọn ikọ̀ Athletic Bilbao àti Alaves àmì ayò òdòdó náà jọ wákojú ara wọn bákan náà ikọ̀ Celta Vigo fìyàjẹ Racing Santander pẹ̀lú àmì ayò márùn sódò ni ikọ̀ Barcelona fìyàjẹ Sevilla àmì ayò mẹ́ta sẹ́yọ kan ni Getafe fìyàjẹ Malaga pẹ̀lú àmì ayò kan sódò Athletic de Madrid ó fìyàjẹ ikọ̀ Real Madrid pẹ̀lú àmì ayò méjì sẹ́yọ kan ikọ̀ Villarreal ó fìyàjẹ ikọ̀ Levante pẹ̀lú àmì ayò mẹ́ta sí ẹyọ kan Depot Corona ó fìyàjẹ Real Betis pẹ̀lú àmì ayò méjì sẹ́yọ kan bó ṣe láǹfààní láti wáyé nìyẹn.
0: Ok ìdíje nínú líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì Cole Palmer ìròyìn ti jẹ́ kó dìímọ̀ kó ṣeéṣe kí ó mọ̀ padà jẹ́ ìpè olùkọ́ni Thomas Tuchel eléyìí tán pè sínú ikọ̀ Three Lions tilẹ̀ gẹ̀ẹ́sì torí ìfarapa ráńpẹ́ kan ilé ìtòni Abdulkadir Adirogba já lọ sí ìdíje Madrid Derby mi ò rò pé ẹ̀mí olùkọ́ni ò ṣe mọ̀ rí ogbin tó wà ńlẹ̀ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid torí kò jọ bí ẹni wípé wọ́n gẹ̀ẹ́sì lọ́sẹ̀ tó kọjá mò ń jẹ́ odi mímọ̀ wípé wọ́n struggle láti ṣe dáadáa kó gbábọ́ọ̀lù Atletico Madrid láti fìgbàgbọ́ méjì àbí mẹ́ta sẹ́yìn ìdíje Spanish La Liga wọ́n láǹfààní láti ṣe dáadáa ó sì fojú hàn gbangba lánàá ẹ jẹ́ àpẹni lẹ́ẹ̀kan sí tí wọ́n bá ti gbé àmì ẹlòmíì tó jẹ 50k wá lórí káṣẹ́ láàárọ̀ tó ni.
2: Mi rí i pé ta bá wo ìfigagbága yẹn lóòótọ́ náà àkọ́kọ́ náà pé lóòótọ́ Real Madrid ò láǹfààní láti jáwé olúborí gbogbo wa náà láwọn pé derby ni ilé làwọn méjì ọmọ iléjọ làwọn méjì so àtàtẹ̀tẹ̀ kọ́ọ̀sì náà wọ́n ṣe jọmọ́ bára wọn fa àròsùn gbẹ́mìkan rẹ̀ pé iṣẹ́ sì pọ̀ lára ikọ̀ Real Madrid tí olùkọ́ni ọ̀sẹ̀ mórí ò tí yóò mú ní ṣíṣe torí ta bá wo dáadáa ta bá wo agbábọ́ọ̀lù eléyìí tó yẹ pé a sọ nípa Vinicius Junior Kylian Mbappe ta bá wo àwọn méjèèjì yìí Vinicius Junior mi ò rò bóyá ó ti ní góò kan bóyá gbọ́ ẹ̀yọ kan péré ló ti ní sáà tá a wà ẹ̀ eléyìí tó túmọ̀ sí wípé kábàtà agbábọ́ọ̀lù yìí kò sí ní present form ẹ̀ olùkọ́ni ọ̀sẹ̀ mòríò gẹ́gẹ́ bí olùkọ́ni èmi ni pé ó ní àwọn nǹkan kan ìgbésẹ̀ tó yẹ kó gbé torí ta bá sọ nípa àwọn agbábọ́ọ̀lù yìí bóyá Kylian Mbappe ni àkọ́kọ́ náà kò lè gbé Kylian Mbappe jókòó ṣùgbọ́n Vinicius Junior ó dàbí pé bóyá ká ní àtìgbà tí di arsenal tó ti wọ ọ̀rọ̀ ọmọ yìí o ni pe nkan ko ti fe o ti fe wonu fun face junior mo to ta ba wo performance
0: ṣugbọn fi o fo kọkọ bere sa daada bi eni pe o mo tin se
2: eh ibere sa lo bere e ja wo okay e wo bere sa nsin won ti gba to league bi abi meta meri ta ba abi meta bayi meta bi eh eh o ni wa go ni meta ele to do si pe e ja wo iko igba bọlu to je orogun won gan orilede yen yen iko Barcelona e ja wo Rafinha Lamine Yamal e ja wo goal ti kan ti produce laarin ara won e ja wo goal ti Kylian Mbappe adi fi sojun ta ti produce
0: hello hello e ka ro se ta ka se laaro yi
3: bani no ge ta je ni
0: ki le so se ta ka se e okay e ti je 50,000 naira lori ka se laaro yi ki loruko yin ati bi ti mo tin pe yin hello se sa gbo pe mo le je 50k lori ka se laaro yi hello oju opo yen o to oju opo yen o to to ba di ola
2: olukoni o se mori oni se to po lati
0: se ninu ko o da ko niju ba lo lori eto jawon si laaro titoni titi ola ile ta mo pade oni ka jiran pelu fona fun yes to mo tun di ola wo ti wa nkale fun the spotlight e ma ba wa ka lo yuri mi
4: onkile omile onkile omile
5: Splash 105.5 FM, the integrity station.
6: We've got the city on lockdown.
7: Got my own city that I hold down.
6: We are Splash 105.5.
8: Here is
5: 105.5.
8: One station, all the hits.
5: 105.5. Splash.
9: Baba.
10: Yes, my son.
9: Tell me a story.
10: Millions of years ago, a meteorite made of vibranium, the strongest substance in the universe, struck the continent of Africa, affecting the plant life around it. And when the time of men came, five tribes settled on it and called it Wakanda.
9: Why?
11: We are black. We respect our culture. We are the history. We stand for unity. We stand for integrity. We all splash. All splash. 105.5
5: The Splash.
8: Spread your wings on Splash 105.5 FM.
12: This is the Spotlight with Tunde Olawolawo. You're on to the Spotlight with Tunde Olawolawo.

0: Ní tèmi o, oró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
1: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
2: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn sanlamalliance.com.ng láti mọ̀ sí. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
3: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí èdùkan àti iyọ̀.
4: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
3: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
4: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà.

jẹ́ ká máa kíra wa gúdá dáwọ̀ gbogbo ibi tá a ti láǹfààní láti máa gbọ́ ìkànnì yìí. Ìkànnì ti Splash 105.5 FM. Eléyìí tó wà nílé Fọláfẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá ta lọ ta ọ̀ tá ń jẹ́ òpè ní ògbọ́dọ̀ Voice House. A tún ti dá lọ́sàn-án tèní pẹ̀lú àwọn ìròyìn lọ́lọ́kọ̀ọ̀jọ̀kan tó jẹ́ tẹ̀ré ìdárayá níbikíbi káàkiri àgbà ńlá ayé. Lórílẹ̀-èdè wa Nàìjíríà nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni ó máa dùn gbẹ́gbẹ́ máa kán sórí pa àti po gbogbo rẹ̀ pápá àtòkè àṣàlẹ̀ ó yẹ join together. Ránṣọ́ nípa ìròyìn lọ́lọ́kọ̀ọ́jọ̀ kan tó jáde ìdárayá a tún láǹfààní láti máa túṣu rẹ̀ désàlẹ̀ kòkò ìyẹn làwọn ìròyìn eléyìí tó takoko takoko. Bákan náà làwọn ìròyìn yàjò yàjò tó lóyìnbó ń pè ní breaking news bí bá ṣe ń balẹ̀ báyìí náà la máa fọ̀n síra wà la ìyẹn lọ́sàn-án tèmi ni o èmi nìkan kọ́ mo wà nílé agbára o. Desmond Tirigi àgbà wo tí ò gbọdọ̀ báwo jẹ́ ó ga ni mi fi da wa tí ó máa jẹ́ kí ọlọ́fọ́ ti máa gbá dáadáa níbikíbi káàkiri àgbà ńlá ayé tún dí ọmọ ọlọ́wọ́ olóòtú ètò ìyàlẹ̀ ṣágọ́sì nìyẹn ọlọ́ọ̀lẹ́ àǹdá lórúkọ tèmi di top striker eléyìí tó gallant gan ó máa dùn gbẹ́gbẹ́ kẹ̀dẹ̀ máa kẹ́ sí ìyẹn lọ́sàn-án tèmi ó yá pápápá láti ibẹ̀ yẹn àsìlẹ̀gọ́ ẹ̀já bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè wa Nàìjíríà. Àjọ tó ń ṣe kò kárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ẹ mọ̀ pé lọ́wọ́ ẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà kò sí ẹnì kankan ju ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ẹni tó jẹ́ fìdíhẹ́ báyìí fìdíhẹ́ Emmanuel Ekpeme òun náà lọ jẹ́ fìdíhẹ́ báyìí ìyẹn Secretary General fún àjọ NFF gẹ́gẹ́ bí wọ́n ṣe kéde lẹ́yìn ìgbà tí tonílù tolórí tẹlẹ́mù wọn ti kọ̀wé fipò wọn lẹ̀ ọ̀kẹ́ ìfigagbága wà tó léde Madagascar ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù yìí ló máa wáyé o that is to say this coming Friday Friday ti ń bọ̀ lọ́ọ̀kan yìí èní ọ̀la ọ̀túnlájọ́ mẹ́rin jọ́ márùn-ún èní ó ní àwa àti Madagascar lájọ máa náà tán bí owó ìlú yó pápáṣeré next of champion. Next of champion eléyìí tó wà nílùú yó ní ìpínlẹ̀ Akwa Ibom òun gangan ní ìfigagbága yìí ó ti láǹfààní àti wáyé o ẹsẹ̀ yẹn lé ní ó tó wá di pé wọ́n máa tẹkọ̀ létí lọ kojú orílẹ̀-èdè guinea bissau tó bá di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n ìyẹn september 29th ìyẹn bọ́ sí ọjọ́ tuesday ni wọ́n máa kojú guinea bissau lókè ìta ẹ wá máa gbọ́n ọ̀kẹ́ pàtàkì lára àwọn agbábọ́ọ̀lù tí wọ́n fìwé pè tá a bá ń sọ nípa gbọ́wọ́ iwájú a máa sọ nípa victor osimhen eléyìí tán ti ń tó ti dàbí ẹni pé ẹ̀yìn kọ́nùkọ́ wà lórí ọ̀rọ̀ rẹ̀ pé ṣé yóò lè wá àbí ò ní lè wá látàrí ìfarapa eléyìí tó ní fi ikọ̀ ẹgbẹ́ ọ̀lù ẹ̀yìn galatasaray ṣùgbọ́n àjọ nff ń wòó pé tó bá fi lè gbá bọ́ọ̀lù láyà àjẹta torí tá ń gbọ́ ni pé ara rẹ̀ ti ń mókun o ó dẹ̀ ṣeéṣe kó gbá bọ́ọ̀lù láyà àjẹta ìyẹn fún ikọ̀ galatasaray kojú bursaspor pé bọ́ bá fi lè gbá bọ́ọ̀lù àjọ yìí pé ó ti set nìyẹn ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ó ti gbá bọ́ọ̀lù láyà àjẹta àjọ yìí pé wọ́n ti rí i pé ara rẹ̀ ò mókun dáadáa bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ ikọ̀ galatasaray wọn ò fẹ́ rọ̀ṣẹ̀ torí pé ọgbà tí wọ́n bá ti ń padà dé láti international break báyìí ìdíje UEFA Champions League yóò mọ tẹ̀sọ́wọ́ iwájú ni lẹ́yìn tó túmọ̀ sí wípé wọn ò fẹ́ kan lójú ìfarapa eléyìí tó nìyí gbọ́rọ̀ dẹ̀ ti a rí bẹ́ẹ̀ yẹn ikọ̀ àgbọ̀jọ́ lórí wa Nàìjíríà lábẹ́ olùkọ́ni ẹ̀rí chair náà tí wọ́n ti pàdé ọ̀rẹ́ dà wọ́n ti pe taiwo awoniyi báyìí láti fi rọ́pò victor osimhen eléyìí tí wọ́n ti rí pé ìfarapa ò ní fún láǹfààní láti wá aṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà kò jẹ́ bó ṣe lóun ó jẹ́ lápá abẹ yẹn ó yá pápápá láti ibẹ̀ yẹn àsìlẹ̀gọ́ torí ń tá a fẹ́ tún wò lọ́sàn-án yìí pọ̀ o a wo ìfigagbága ikọ̀ chelsea àti brighton and hove albion
tó wá lọ́jọ́ jimọ̀ a wo ifi gbẹ́gbẹ́ga sọ́jọ́ jimọ̀ lọ wáyé sa friday a dẹ̀ tún wo ifi gbẹ́gbẹ́ga arsenal ifi gbẹ́gbẹ́ga arsenal náà chelsea àti brentford jàre lọ́jọ́ friday ifi gbẹ́gbẹ́ga arsenal àti brighton ni ti arsenal brentford bíi náà tí gbogbo bíi gan náà gan lọ́wọ́ má jẹ́ kí bíi gan náà àwọn ẹ̀gbọ́n àdúgbò nu nínú epl bóòfin ti ẹsẹ̀ àti rọ́nà rẹ̀ ó di bákẹ́bákẹ́ ókè ju gbogbo ẹ̀ lọ brentford lọ́jọ́ friday against chelsea brighton lọ́jọ́ saturday against gunners àgbẹ̀ méjèèjì yẹ̀wò bákan náà ẹ̀bánfà ní bá gbà wá manchester united òun àti fulham àwọ̀ kankan pa rẹ̀ ìdí nìyẹn dáìbì tètè jára mọ́sẹ́ lọ́sàn-án yìí kálíbà lákòókò dáadáa káṣẹ̀ we go again lọ́sàn-án yìí àwọn èèyàn bíi márùn kan ó tún gbọ́pẹ́ wọ́n gbọ́pẹ́ ẹ mọ̀ pé owó ti gara 50, 100, 150, 200,000 naira ṣẹ́wà lọ́gbà 200 lọ́sàn-án yìí bọ́ bá jẹ́ pé wọ́n ni gbégbèsè báyìí o *347*1004*#*347*1004*#. bọ́ ọ bá gbìyànjú ẹ̀ láàárọ̀ tí ò mú gbìyànjú ẹ̀ lọ́sàn-án ó rí pé mọ̀ ń tẹnu mọ́ èmi tí mò ń sọ tèmi yé mi àwọn tí ń gbọ́ ìmọ̀ràn yẹn wọ́n ń gbọ́pẹ́ ìwọ náà gbọ́pẹ́ lọ́sàn-án bọ́ ọ bá dágun lá ni o tó gbégbèsè ni o tó relent ni o tó wúra rẹ̀ ràn ni o bó ṣe jẹ́nu ṣùgbọ́n kàn mí sọ ipò wà lára àwọn tí ó gbọ́pẹ́ lọ́sàn-án yìí bó ṣe jẹ́ nìyẹn ó yá pápápá láti ibẹ̀ yẹn àṣìdègò. International break ti wọlé.

0: Tiago Sports. Every day by day, ni. Yo ni kini kani woba hafu hafu tuwa utaika. Imekuni. Oni fashionista ni. Gala wa. Anu larigba. Everybody na ni ogoke lagba olon. Eto ju awa ilo lagba alo olon. Bose ma jeni ye. Awa no si ni wale. Anu ni wale. Bose jeni ye. Were were ni weza ma kanju. Ma kanju tulu aro. Igba re okun koko bi ti wo omo sugbon try lati ko wa focus teyan ba wa focus ba nwo nwo yin wo nwo yin wo nwo yin o seze konito mo tete debi tin lo won to ba ti wa focus to wa focus to de wa determine mo wa desperate ju bo se ye lo o desperation to ma mu awon nkan mi dani sugbon wa focus o de determine and you de fi passion kun o ti tan na bayo kan ojuba na lo okay oluwa fe mi williams oni table wa bi kilo lo fe bi table se o kan table lese ma wa wala
1: mi lagbara lati kan table lese
0: aya ja gbon to fe so mu wa
1: table friends ligam AS Monaco wa nipo kini pelu 13 points ipo keji Olympic Lyon 11 points Paris FC 11 points ipo keta ipo kerin Lille 10 points ipo kefa ni PSG wa pelu 8 points awon meta to wa nsale tabi Troyes Olympic Marseille ati Le Havre fa 5 matches ni gbogbo won ti gba won si wa mi awon se Kamori da Doambi ninu Brest lo wa pelu 4 goals Amin Guari Olympic Marseille 4 goals Lassin Sinayok ninu Paris FC 4 goals
0: sama ni suru pelu awon oruko yen ma na suru si wala
1: Table German Bundesliga Borussia Dortmund ipo kini 12 points ipo keji ni Bayern Munich wa pelu 10 points ipo keta Freiburg 10 points ipo kerin Osborg 7 points meta to wa sale tabli Hamburger Union Berlin ati Borussia Mönchengladbach
0: okay
1: won four matches ni won gba Yunus
0: what ile gesi kini wa nbe ko kuro lori gbogbo bondi Augsburg abi kilo pari
1: Table English Premier League Manchester City wa pe o wa ni ipo kini pe 15 points Arsenal ipo keji 12 points Brighton and Hove Albion 10 points ipo keta wa ipo kerin Brentford pelu 9 points ni Liverpool wa ni ipo kefa pelu 9 points bakan na Chelsea wa ni ipo kewa pelu 7
0: kokadinlogun abi kilo ni awa
1: ikewa
0: won ti kuro 10
1: ara 10 won wa pelu 7 points Manchester 12 lo wa.
0: Okay, 12.
1: Mi ti ko ti rin lo jina
0: be.
1: Pelu 5 points awon wa. Awon meta to wa wa sele tabili Coventry, Fulham pelu Tottenham Hotspur. 5 matches ni gbogbo won ti gba. Bi won se wa mi awon se Eli Brontalant wa ni Manchester City. 5 goals lo wa. Alexander Isak Liverpool 4 goals lo wa. Bi nkan si jeni.
0: Okay. La Liga Barcelona loke.
1: La Liga Barcelona lo wa loke pelu 21 points. Atletico Madrid 16 points. Real Betis 16 points ipo keta. Real Madrid wa pe ni ipo kekerin 15 points.
0: Okay.
1: Meta to wa side Eche Valencia Malaga 7 matches gbogbo gba. Rafia on lo mi awon ju ninu Barcelona lo wa pelu 12 goals. Bakan na Lamine Yamal o tele 7 goals ninu Barcelona lo wa. Kylian Mbappe Real Madrid lo wa 7 goals ni.
0: All right. Okay. Ambassador Ali and the Angel o na wa lori ero ayorijara another omo top striker na tun ni Ambassador Ali imaran ti ngo fun yin na mo ti fun Tiago imaran ti ngo ma sun gbogbo yin na nu ku ju be na lo imaran yen na ni o ba ti le tele bayi to ti tele ko soro yen o wa kun fun adura fadura ti legbe o walk and pray o ti tan kaluku na ni oro na lo bo se jenu o ya gbagbagba lati be sa ni roju oja bayi jasare loju oja in fe ka ni breaking transmission kankan jasare loju oja ka lo ka de ka wa face gbogbo nto wa nle yi ka mo gbọ lẹyọkọkan agba ikoko dudu tẹkọ funfun tinu rẹ jade o na ti wa nbi ṣugbẹ ja loju ọja ka wa ma mu lẹyọ ẹyọ ọdẹ lẹyọ ẹyọ ẹyọ ebariba star 347 star 107 star 1# ka se eniyan o tora ni gbe yi ko to lose yin fe nti o da wa du ra ra ra ra oba mo pe wo na fe gbenu si star 347 star 1004 star 1# toba dabi eni gbe bi an se nta oye wo boyo ese ngbo fun igba koko sori number ti mo fe pe 020 1330 6194 pe tabi o chat won lori number 09026026314 ko le call won WhatsApp call na o de le chat won be ko ju be lo ja sare loju oja kade ka wa wonu awon afi gagbaga ta fe tan mo le si yen ni bologun gba wole si ko gunners lara e se taye di Chelsea na tun ri ba ibi se n lo yi se won fe ba omo lomo lo ko je ni Chelsea bere fun Emiliano Martinez won re fun won ni emi lokan okay e ja loju oja bo lo se ri be e ku kale
2: so my son welcome to the Kalangulo shrine the gods are with us what can I do for you
3: baba you have to save me oh somebody they do me oh if they do me with
2: you you say waiting
3: all my goats and chickens don't finish guy he do me
2: ah
3: then my business don't bafuka chai he do me
2: I see
3: my pikin where they do well before don't start to they fail for school the witch do me oh
2: ah.
3: And I even sick self I think say him give me HIV
2: eh no
3: what do you mean baba
2: no way anybody fit use witch give you HIV they did not they fly for air if anybody tell you that one na lie them talk because witch no fit give person HIV
4: no matter how the wind strong nobody fit give or carry HIV from witchcraft.
5: What if the waste you throw away makes you richer and our environment cleaner? Welcome to the largest convergence of environmentalists in Oyo State, the Oyo Waste Summit. In commemoration of World Cleanup Day, we invite you to the third edition focused on food waste and their packaging materials. Ije mo pe idoti le so yin doloro be ba mojuto. E wa ko ba se ntoju ayika wa, lo awon idoti agbegbe fun mere mere papa julo, aje ko nje ni Oyo Waste Summit 3.0. E darapo mo wa ni 23rd September 2026 from 9 AM at Trench Hall, University of Ibadan. Day one features plenary session, student waste innovation, magazine unveiling, eco faji and exhibition. On the second day, Emma Kwanwe Doti Kenyi, Kaya New, Asho New, Paper, Bali, Snail Shell, Car Plastic and so on for rewards during our buyback program on the 24th September at Amphitheater Adamasiba. Register now on the website oyowastesummit.com. Oyo Waste Summit is endorsed by the Ministry of Environment. For inquiries or sponsorship, call Victor on 0816-284-8212. Go get your ticket.
6: Country people, the Ember Motors and don't finally land. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month, eh? With the Ember winning galore. First of all, make I let you know about the Independence Day Kasati. 66 people now you go chop a better money inside 1 week. Double winning cash pot safe day as a cashier. Go they make a new billionaire every Friday. Yes, you were the listen here. You fit be the next millionaire on top of cashier. September 30. Now the special independence cash pot. Now you go shell on that day. And you go loud pass a bazooka. Make una play cashier today. For Splash FM, you feel post and tax start 347. *1004*1# If now lagging new FM they hungry you. Oh yeah now. Now *347*1004*2# You fit enter our website www.cashier.ng. Remember say cashier. Now for only those people who don't enter 18 years old. And now all your state to get in board. 9 license and Jetty Cashier. Nochi Cashier.
7: God sent me because of you.
8: And until you are blessed,
7: heaven will not rest.
9: Are you believing God for a miracle, healing, restoration, breakthrough, or divine intervention? Then don't miss the Ibadan Miracle Crusade with the great servant of the Most High God,
8: Pastor
9: David Ibiaume of Salvation Ministries, home of Sussex. Join thousands of worshippers that we come to God with faith and expect the supernatural. Jesus Christ is still healing the sick, restoring broken lives, and performing miracles today. Invite your family, friends, neighbors, and loved ones to Ibadan Miracle Crusade on Friday, 25th September 2026. Time 5 p.m. at Liberty Stadium, Ibadan. Don't miss your day of divine visitation. Jesus is waiting for you.
10: Himself took your diabetes. Himself took your cancer. Himself took your pains. In the name of Jesus, your joy shall not be cut off.
11: In the name of Jesus.
0: Ẹ̀ka àbọ̀ padà látojú ọjà. Pápápá nítorí àkókò wa lọ́sàn-án nítorí àwọn èèyàn fẹ́ gbọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan. A sì ní dá wọn lágara. Lọ́jọ́ Friday ló ti bẹ̀rẹ̀. Nǹkan ṣe ní jù. Ará abúlé ọ̀gbọ́. Ṣùgbọ́n lẹ́tà la gbọ́ pé àwọn ará abúlé náà gbọ́. Wọ́n kàn ṣe bí ẹni tí ọ̀gbọ́ ni, wọ́n kàn ká wọn kà sára ni. Wọ́n gbọ́. Wàhálà. Lọ́jọ́ Friday, Brentford. Wọ́n dáná sí Chelsea lára. Kí ni ń tọ́sẹ̀lẹ̀ gangan? Akúdédé wò yóò ọ̀gbẹ́ni Sikiru Àyìdé ojú ètèrè. Àwọn Sikiru láti ọdẹ òmu ìlú kékeré.
12: Akúdédé wò yá tọ́kọ Akúdédé wò gbogbo ẹ̀yìn ara lé. Aká wọn ti wá. Ọ̀tá ni wọ́n ní dòpin láéláé. Ọdẹ òmu kúrò ní ìlú kékeré
0: bẹ́ẹ̀ ti máa sọ.
12: O lè mọ tòbí ṣaṣalu náà ló tóbi tó bá dẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá.
0: Ibi tí mo wà, ibi tí mo ń gbé, ní mo fi kọ̀m̀pí àbò mi tí mi ò gbé. Ìbàdàn ni mo ń gbé náà. Èmi tójú mi ti rókun tó ti rọ́ṣà ń bàdàn. Kò á máa fọdẹ òmu dẹ́rù bà mí.
12: Ṣé bá àjọ ń gbé Ìbàdàn ni? Àjọ ń gbé Ìbàdàn ni náà wa tọ́kùn. So ẹ̀yin kọ́ lẹ́sẹ̀ mọ ju ibi Ìbàdàn ṣe rí. Ẹ̀yin ò dẹ̀ gbé lọ́dí òmu. Èmi gbé lọ́dí òmu.
0: Sọ wá fẹ́ sọ fún bọ́dẹ̀ mú jù Ìbàdàn lọ.
12: Tí ò bá tiẹ̀ wá, tí ò tó bá wá kéré sí Ìbàdàn. Ẹ̀yin kọ́ ni ẹ sọ.
0: Tí ń bá wá sọ́bọ̀ làwọn tí ọ̀wá débẹ̀ rí ó ṣe mọ̀.
12: Ẹ̀yin lẹ́sẹ̀ sọ pọ́dí òmu o pé kò tóbi tó Ìbàdàn.
0: Ẹ̀bọ̀ làwọn tí ọ̀wá débẹ̀ rí ó ṣe mọ̀ tí ń bá sọ.
12: Èmi ti kí àwọn ará ilé ọdí òmu tán.
0: Village. Ẹ̀gbọ́n yẹn là máa fi èbó parọ́ náà.
12: Ọdí òmu ni village. Nílùú tó ní ọba tó ní Joyè lẹ̀ ń pè ní village.
0: Àgbà mi ni agbègbè gan lọ́ba Lẹ́kọ̀ọ́. Lẹ́kọ̀ọ́ community lọ́ba.
12: Ẹni agbègbè. Agbègbè nìyẹn.
0: Ọba mọ́fọba gbé wa mọ́ra ni mo ń sọ.
12: Ọdí òmu kò lágbègbè. Tá à ní
13: Odidi ni ọba kún bẹ̀rẹ̀ gẹ́gẹ́.
12: Ìyún Abẹ́kúta.
13: Ọba sì ti pọ̀ Ìbàdàn náà ní ìsìn tí ìsìn díẹ̀.
0: Tìjá ni olóko dáná káàrà ara lè jàre.
14: Akọ̀dédé wòye àtọ́kùn, akọ̀dédé gbọ́ ẹ̀yìn ara lé.
0: Mr. Wasiu Dudu, káwọn èèyàn.
13: Abdulwasi Muhammadu Yusuf, akọ̀dédé ọmọ Akinla. Àpamọ́ kẹ́yìn tí wọ́n káàkiri ẹgbẹ́ láyé pé akúṣẹ́ látara àbíáríkà tó pọ̀ lọ́bí iṣẹ́ nìkọ̀ọ̀kan. Ó lè nà jọ́ lọ́nìjọba ìmọ̀ kí gbogbo àwọn tó ń kíwa látara ọ̀fun ti bẹ́ẹ̀ dẹ́rọ́ mọ́mí. Pé wọ́n rí onídàgbé lórí ẹnìkọ̀ọ̀kan. Alhaji Adigbola náà dẹ̀ ní báwọn kì í. Wọ́n lẹ̀ ṣe o. Wọ́n lẹ̀ kú gbogbo gbà.
0: A náà kú gbogbo gbà. Àwọn ṣe ń wá tí wọ́n ń jẹ́ ká lè máa rí ọ̀tẹ̀ ṣe o. Chelsea and Satan jẹ́ arọ tẹ̀sẹ̀ o. Lẹ́yìn ìgbà tá a ti yanjú ti ọ̀rọ̀ ọdẹ òmu tó jẹ́ ìlú kékeré. Ẹ jẹ́ wo ìfigagbága tí. Kíni.
13: Ìbílẹ̀ tá a padà sí o.
0: Mo yan ni, mo tàn mọ́lẹ̀ sí.
13: Ìlú wọn nìkan kọ́ ló kéré.
0: Ìlú tó kéré tí ò nílé ìfowópamọ́.
13: Ok, Ìbàdàn Power Bank.
0: Power Bank náà wọ́n ní ti.
12: Ṣé àti wá wá ipò wá sọnù ìlọ́dì òun?
0: Ẹyin ọ̀kan mi
13: ìyá. Wọ́n ní kó lò
0: ní ìrẹsì
13: fún àbíjì
0: ìjọsí. Ìyá
13: ọ̀kan mi. Ìrẹsì fún àbíjì wọ́n ní kó lò.
0: Ìyá ọ̀kan mi. Owó yìí sọnù ọ̀sọ́nù.
12: Ẹ̀ṣẹ̀ wa máa mọ́nítọ̀
0: ìbàdàn.
12: Ìyá máa fáwọn
0: wọn a lo mọ ti pẹ náà.
13: Wọn a ti lo mọ ti pẹ.
0: Ebe n tọ́ wa ti tiyan ni.
13: abi mi ru
0: boya mi se
13: boya mi se be lagbole ni bo aba ti ma wa
0: de o ti ku o be ti pe na
13: iro o sa pe o ni nju o ni pe ile awon gan pe inu lo wa se boya wa boya nu na ni wa se
8: ipo pa mo anyway
0: take me
8: sare eto na ni
0: ara ki wa
8: ni banki le fun ko
0: lojo Friday idije league legacy ogbona iburu yo lojo Friday ye ara ipoloko dana ati sikiru nso pe eh abi
8: emi o se ara ndi jo Friday James Luman
0: James Luman
13: emi ati
0: loko dana okay eni atoloko dana ni okay loloko dana ti nso pe Brentford o se fowo kekere mu kankan baka ju gbogbo e lo ki gangan lo fa isoro Chelsea because ton ba na yan ni 1-0 ani lock abi
13: possession
0: ton ba na yan 2-0 ngba mi gan won le mo ni boya nitori kini
13: kan
0: but meta sodo so definitely Brentford do semi point se si na Chelsea won pa won ni
13: won
0: lulu ni ke se ni na
13: ni na lulu ni
0: kini ta wa le so ta ba de wo caliber of players si ko Chelsea parade ati ti Brentford ta ba gbo won se gbe aran won on won ojura won lo
8: then
0: but why say eh say coach ni abi awon gba ball gegegegege ni won obi kita
13: eh ta ba wo dara ri pe eh ti ko ba se dara gege bi a se ma so la kwa bi na olukan ni na won so pe ise re ni o je kin kan o da
0: ni won oki
13: ngba tin kan ba daru na mo ro pe olukan ni na lo ni lo fa nkan tin fi kan fi daru na
0: abi
13: a le yo olukan ni ko me ta ba wo mi ro pe nkan ta antenu ma lati oje ti an so fa won olukan ni kan to lo bi rubin amori to na lu apari inu re titititi ti nkan fi pada se mo ro pe eh ba lo sunu ba ti sora boya nkan na ni o pada ko ba ohun na
0: ah o na le mo
13: eh so mo ro pe ikan Chelsea yi meta tin lu so we yin atawon ti fi play wing back yi nkan yi o mu tin fe wa e re ro pe aburu wa na kiyan paro isowo gba ball e ebi nkan yi gan o se ni ko Madrid o change style nigba to wa ni Madrid to lo merin seyin igu se ko boyo won no ti play pelu merin leyin ri ta so ko boyo olukan ti o la idea
0: ko isa ti o fọlọ pa mu
13: ko de se to fe fọlọ pa mu to ba bere si ni lo merin le ta ba won meta to nku seyin yi o ma ta ba lo merin seyin te lo win back meji se apa gba o le ti di bi marun te fe n play leyin so to wa je pe won play set pieces ti won dem fori kan sera won laarin be na ti won se n ka wole
0: that's why if I using 5
13: marun to je pe marun le ko be ta je pe nkan yen na
0: won
13: de
0: ri se
13: center half meta wing back meji tan gba corner kick to lo sibi tele fori kan pada wa bi tele mi ton wa bi to fori kan sinu ile ti o gba de denu ile
0: won de denu ile o le yo si olohun wa nbe o won o denu ile o
13: so won de wo ra won ran titi ti an fi kan go so lapodo temi o mi ro pe tactics di nlo yen ko work because ta ba wu a ri pe abala keji na ni o boya gan ball ti wo 60 minutes kan to bere si score won ti a refi score goal meta lowo oko yin so ikan to nla ambition pe won na fe compete pelu league so mi ro pe oluko ni ilo ni opolopo ebi tactics di nlo yen o ni lo coaching
0: tactics okay
8: lapodo temi mi ro yi pe la oko na nti mo kokko mo daju ni pe competition ninu dije league legacy gbogbo saa lo nfeju si ta ba wo awon ti won wo mo awon big club lowo ni last season o yato si awon to tun gbe nkan mi jare bayi so emi ro pe gbogbo any team to ba je top 6 ton je traditional to je pa awon no ma wa nbe mo ro pe asiko ni o ye ko ni kaluku mo yi pe every department not need a specialist coach boya ni defense ni o ni midfield ni o lowo waju ni ise
0: aje pe okay baba pin ball si ona merin
8: no be ni
0: asole defender
8: owo eyin arin ati owo waju
0: so definitely den gbogbo team lo wule ni keeper trainer
8: be ni yen common
0: gbogbo team ko lo ni department
8: lowo eyin laarin ise gbogbo team lo
0: ni se pe coach kan ni o ma se
8: ni o wa
0: ni defender
13: mi kan ton set pieces trainer
8: so ta ba de woru nkan ba yen lowo oluko ni ti won gba ni sangan ni awon ru nkan ba yen ma tin wa awon top 4 ninu awon league mararun ni ile europe o ti koja pe mo mose
12: pe mo le se ba
0: la ran se
12: be ni la ran se mi mo na ni ko ni amugbalegbe to je yi pe o ngan tun le put e true pe a mistake asise tin wa yi o
0: to je game reader o tun wa lo to
12: be ni
0: de pe se ti e ni pe ko read the game
12: ko read the game so tabawo nkan reason to ya ke mi so be ni pe tabawo
0: a le so yi pe bi division of labor
12: labor yes exactly tabawo problem ti ko Chelsea ni o constant on as in continuously ni nkan to nsele yi
0: lati area kan
12: lati area kan na lo tin sele tabawo won ni lati bi January not in concede go ninu DJ league legacy nikan ni o ti now won si le ma concede go ni gbogbo ofigagbaga ton ti gba lati igba yen titi dati ko won ti concede 40 goals including 12 goals ton ti concede lenu se ti league bere
0: yi o tun paro mo olomo
12: se
0: Martin Sanchez
12: won
0: paro mo
12: olomo ni o na iyen ti ko le yan paro ebon lo mu de ebon lo mu de 35
0: gabi many man
12: o ti lo won de gbe lomi so on temi nso ni pe owo eyin iyen ti safihan pe owo eyin ni isoro wa so o ti to nkan to je pe won ni special yi
0: Martinez n wa loju le kani e tun save ni
14: nkan ba si
12: ebi o se ma sele dan re
0: kani ko save
12: bi o se ma iyen ti safihan si pe awon agbowo eyin lo ko ba Sanchez to lo ki se pe boya aso
0: di gangan lo
12: awon gangan na expose
0: no so na ni lowo
12: o le ni lowo sugba awon na expose e tan patapata so lapodo titi mi problem ti Chelsea ni o se lenu se ti league bere won ti score 10 goals boya 10 or 11 goals so ko se pe boya owo waju na lo worst sugbon lowo eyin yen winning mentality yen ba won ara waju se ni mi ro po kari ni gbogbo department ni
0: ko Chelsea be eyin so
12: be ero eyin o gba o won gbe jule ni so lapodo titi mi emi ro pe won ni lo awon akose mose to je adayanri lowo eyin asin to je specialist lowo eyin yen
0: a je pe defender coach
12: be ni emi ro pe boya o je isoro
0: okay
14: ta ba ni ka wo iko Chelsea n to sele si won ninu figabaga yin lowo eyin ko je tuntun
0: okay
14: ki se n to yi o ya eyan lenu ni to sele yen sugbon to je ki Chelsea down lojo ero ni pe lati gba ti sai ti bere na tele owo eyin Chelsea o da sugbon dito ri pe first game to ko gba yen won kon si di meta won mi merin lowo waju mo ti eyan ba de ti win 2-1 3-2 2-1 3-2 awon eyan ni mo so pe asodi o da afi jo ton ba to na yan pa meta sodo ibe won se mo so pe owo eyin o da ta ba ni ka wo ifi gaba ga Chelsea ati Brentford yen o waju gangan lo affect Chelsea I see Joao Pedro lowo waju yen. Owo waju yen lo light Chelsea. Won lo ngbe won. Gbogbo aye ti Chelsea ni owo arin ogo owo eyin ni o. Won da. Ni to wa available bayi. Sugbon owo waju yen ti won ni to score goals yen, won lo ngbe won. Owo waju yen gangan wa lo ku against Brentford. Lo fun iko Brentford ni igboya lati jade si Chelsea tan yanyan
0: se soro won wa lara ti Enzo Fernandez to abi Enzo Fernandez to lo se soro won se yen o se ko satun se fun yen abi ka so
14: gbe so wa lara Chelsea o ni if ninu team won bayi won ni player to sun mo Enzo Fernandez
0: se to jo se a mewa won wa ngba bo
14: mi ki sa won mewa sugbon te yan ba ni quality player to ba lo te yan o ba se isepo iropo mi wole iwon ba to wa nle yen ko o ma yo sa sugbon kan temi kan so ni pe Kanija Pedro wa nbe ni o lawon connection kan to ma ni pelu Rogers ati Kopama Webeck o ri yen se lati bere tan fi yo so o de le fa won mejeji yen lati fi nkan se owo yen ko ti Brentford ibi ti wa lati de ba Chelsea niyan
0: awo waju won
14: to waju won against Brentford ko sharp
0: okay All right. Eja lo sinu iko Gunners. All Gunners.
12: Mama down.
0: Mama down. Eyan ka le ma gbo ni.
12: What
13: of it for life ko?
0: Eyan le ma gbo ni.
12: O le wa lo soke.
13: O ti wa ye ko won ma ti lu ki bayi. Nba to ye pe gbawo na ni kan ti a se eyan to ti a di pe seyan o ni pada lo mo na ni.
0: Ki ni a le so pe because olukoni olukoni ko Arsenal iyen Mikel Arteta o fi aidunu re han si bi awon agbabolu yen bi won se gbabolu lojo yen sugbon si waju yen ja ko wo declan rise isele kan be to sele ohun ati yankuye to je omo baba ile itojopo yi isele yen ọpọlọpọ sọ yí pé red card offense ni ṣùgbọ́n adarí ayò àti VAR náà VAR yẹ̀wò kí ni ìṣẹ̀lẹ̀ fi yàtọ̀ sí fi Fodin àti Enzo Fernandez abẹ́ Bruno Fernandez.
12: Lápọ̀dọ̀ tèmi àkọ́kọ́ ná red card offense ni ṣùgbọ́n ìgbà míì máa ń wà tó máa jẹ́ pé reaction àti bí body language eléyìí tí adarí ayò tó bá read o máa fi a fi decide.
0: Wọ́n tàgì ìṣẹ̀lẹ̀ yẹn ní reckless instead of foulness.
12: Yes.
0: Reckless instead of foulness conduct. Reckless foulness.
12: Tabawo ìṣẹ̀lẹ̀ ti ti Bruno Fernandez àti Fodin. Tabawo mọ̀jà gbọ́kùn síbẹ̀ yàtọ̀ sí pé bóyá wọ́n gbára wọn foulness wà ń bẹ̀ torí àti pé àtẹni kíní àtẹni kejì náà jọ ń jágbe mọ́ra wọn tán jọ ń bí pé bí ìgbà tí wọ́n wọ̀dì mú bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣe. So tàbá dẹ̀ tún wá wo foul gangan eléyìí tí wọ́n kọ̀mí wọ́n mọ̀ òun kálù wọ́n gbára wọn gidi ni ṣùgbọ́n eléyìí tí ojú wà lára ẹ̀jù eléyìí tójú wà lára ẹ̀jù which is fi Fodin òun ni wọ́n decide lé lórí. Tàbá wo ti Declan Rice lákọ̀ọ́kọ́ má gbà pé mo sọ pé red card ni red card offense ni ṣùgbọ́n láàkọ́ reaction Declan Rice ó jẹ́ bí ìrànlọ́wọ́ fún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn tí ò fi gba red card torí pé bó ṣe gbà kò ń ṣe pé ẹni yìí bọ́ọ̀ gan ò sí lẹ́sẹ̀ mọ́ ẹni tó gbà bọ́ọ̀ ò sí lẹ́sẹ̀ mọ́ bó ṣe gbà òun gan ò ṣèṣe pé bóyá òun bínú kò ṣèṣe bí pé bóyá òun ṣe nǹkan tó jẹ́ pé òun ṣe ìkà ó sáré súnmọ́ ó dẹ̀ ń claim pé kí ló ṣẹlẹ̀ kíní kankan
0: ó yàtọ̀ sí
12: reaction Fodin àti Bruno Fernandez àwọn yẹn ti múra pé kíní yà á di pé awọ́ọ̀dì mú.
0: Yankuye náà múra ajá.
12: Lè fi bí Yankuye ṣe múra ajá wé ti Fodin. Fodin
0: kàdájáde
12: kìí ṣe pọ́kọ́ kàdájáde Fodin múra pé kó tó bá fẹ́ dìjà kó dìjà ni ìwọ tó gbá mi mọ́lẹ̀
0: Yankuye múra pé káwọn sọ nítorínú bí
12: kìí ṣe pé sun to be nubi but tẹ bá lọ wo reaction méjèèjì yẹn kò papọ̀ mọ́ra wọn reaction yẹn ò papọ̀ mọ́ra wọn ṣùgbọ́n red card offense ni fún Declan Rice.
13: Ẹ̀ta bá wọ ẹ̀ta ń sọ pa ilẹ̀ Gẹ̀ẹ́sì lọ́pọ̀lọpọ̀ ìgbà náà ni pé kan wà consistent nípa decision wọn so kò sí àwíjàre kan kò sáwì tán wí kankan lórí irun tó ṣẹlẹ̀.
0: Ní tọ́rọ̀ òfin pọ̀ lórí ẹ̀ ni pé Brighton
13: wí ká pé Brighton ọ̀bẹ àwọn iṣẹ́ rí tó jẹ́ kó rọrùn iná ló fa táǹsọ yìí pé Brighton wulẹ̀ ti borí pẹ̀lú mẹ́ta sódò so n tó dẹ̀ ṣẹlẹ̀ náà towards the end náà tán ni bọ́ọ̀ ti fẹ́ tán so kò sí nǹkan kan bóyá mo lè sọ pé bóyá àwọn adarí ẹ̀ yóò kàn wò pé wọ́n kú ti fẹ́ náà wọ́n pa má tọ̀jú adé wọn kò sí mẹ́wàá so èmi rí wọn rí pé kò sí nǹkan kan bí tó lè ní pé kí bọ̀ kí nǹkan yẹn ìṣẹ̀lẹ̀ yẹn kó má rẹ̀yìn dì sí red card lápọ̀dọ̀ tèmi.
0: Reckless
13: àti violent
14: tàbá jẹ́ nígbà wo nǹkan
0: tí reckless is yellow card offense.
14: Nǹkan tí
13: violent n tí ẹ red card
14: n tí ìyẹn tí ẹ ṣe gan tí Yakuye ṣe alẹ́sọ pé ọ̀bọ̀ nìbọ̀ ó kọ́mọ̀ nù fúbọ̀ èyí tó kàn máa check balance pé
0: ó ṣe pé ìyẹn ti ṣe pass òun sáré bọ̀ ó wà kọlù ó máa máa ní
14: ó máa ní
0: ó máa ní ó sọ ọ̀fún ni ó sọ ọ̀fún
14: ẹ̀ ṣùgbọ́n nǹkan tí Declan Rice ṣe kò lẹ́jọ́ nú àlẹ́ sọ pé dandan ni kí reaction n tó ṣẹlẹ̀ láàrin Fodin àti Bruno Fernandez kó jọra pẹ̀lú ti Declan Rice kó tó di pé bọ̀ kò lẹ́jọ́ nú kò even kò ní ìpínṣẹ́ ń gbé yẹ̀wò.
0: And that kind thing ti Yankuye ṣe fun Declan Rice náà máa ṣe fún ẹ̀ fún àwọn player tán bá òun náà máa ń ṣe bẹ́ẹ̀ even mo sì rántí last match wọn player kan sáré ó dàbí pé against Chelsea òun àti
14: Roger
0: Moja lọ láti lọ receive pass ó ti kọjá lára Declan Rice ní ẹ̀jì 18 ó dẹ̀ gbà ń pa lẹ́sẹ̀
13: pé wọ́n sọ̀rọ̀ pa yẹn náà pé
0: but square play yẹn jáde sọdọ ẹlòmíín kankan roger dìde ó bínú ó rà pé òun ló tún gba yellow card ó rà pé morgan roger
14: tún padà gba yellow card
0: ó ní ìbálò receive ball yẹn so gẹ́gẹ́ máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó dẹ̀ mú jẹ bí ìgbà tó yẹ pé because olùkọ́ni olukọ ni fuam so kankan o ni pe awon big awon big team yen pe even man you olukọ ni fuam abelua match won won won tan gba ni ana o ni ohun ti mo yi pe awon referee won ki nfe ki man you lose lati jo ti won ti pade Manchester City. Ofa ijakule yen gangan fun Arsenal to fi pe meta sodo because meta o se defendo nfa oluko ni Mikel Arteta oro to so oni pe lakoko na o de akoko fe ki ko Brighton congratulations pe they deserve to win the game pe because gbogbo nkan gbogbo department gbogbo nkan ni won fi pe area duel second ball pe gbogbo e ni won ti beat awon so ti won o ba win game yen pe eh oyo won bu won pe o n ki won pe the try pe awon team ohun o won si dada
14: ta wa ni ka wo yen ka oko ti team yen oko se amulu e ni pe won je ki Arsenal start bo latenyin and gbogbo nkan to n fun Arsenal agbara ni asigbata I ateta ti gain momentum yen Arsenal o ni pe physicality Arsenal o ba team yen dogba olo lo mo to se awon agba bolu ikọ ti Arsenal pe 50-50 battle won jabo lara won kan ton de fi n gbo riyin fun team yen labẹ isakoso kege agba bolu ti Arsenal niyan elekeji boya foju di ni awon agba bolu lowo yin iru go agba bolu ikọ ti Brighton yen Gross yen iru awon kan ti awon agba bolu ikọ Arsenal ma se to pe won kin fun wo to ba fe play against won ni anfani sugbon bi boye di ni o abi kini kan ni o won fun awon agba bolu iko ti Brighton ni anfani keyan ma wo yan pe kini o fi bo se
0: bi keyan on direct
14: ya pe ko le gba but te ba fe koju awon iko bi Man City awon iko bi Chelsea kini yen ma wa nbe ki player kan to ba control bayi ko to
0: gboju oke won wa mo determine
14: ko to gboju oke won ti sumo
0: but Brighton na ti kuro ni team kekere
14: o na ba foju di na ni
0: yan o gbe Brighton ma pa ma ni le ni
13: e bi leyin gba to na ma yu mo le tan lo wa sodo
0: with second
13: 2-0 go
0: with second
13: 2-0 down so e mi ro pe e te mi le so pe je bi akude jo yin oju la e mi a so pe latori asole won gangan e David Raya awon kan ti ki se tele o se opolopo njo yen
0: bi kini
13: gbogbo se serve bo on serve so wa latako
0: e tori pa latako fun won lorun le ni e ti won
13: pe e o pe en to won no lack tele
0: won wa oluko ni o change style they won insist lori pe you have to
13: start em na ni so
0: ngba ta awon na da ti wo pe the only solution ni pe don't allow them to play
13: so gbogbo odo e gangan wa ni igba to ti a le be pe o serve awon ko nbo so won kile ton wo change ko ma natan
0: won na oluko ni ona
13: oluko ni ona so ni gbe se because e be wo pe en to fe important ju ninu oko yi mo le so pe Raya ni tele so bo ni joye gangan lo lapude to poju tori pe starting en joye akude be po gan so ta wa wo e wo nisin won ti lose James Milner o ti ku nbe Danny Welbeck ti ku nbe won a lo gbe Pascal Gross 35 years old on lo ton wa di en ti ton wa n da bi edo ti n ro bi iyen ninu oko Brighton
0: no te ba ri gan ko si mi tell you ti
13: le a so ran pomo ko ni se won o ti score goal merin bayi ni saye lasan so te pe loading di sa gan gba mi gan o le won ni ju goal meta lo so
0: e ba ri gan re
13: so igan na last night lo lo be
0: meta
13: so di gan na igan ni
14: se meta si meji
13: ko ti se
14: pe won yan wa je nbe
13: ko ti se pe
0: won gba re card
13: won gba re card mokala meta in fact ni jo yen o gege mi to luko ni won so eyan o be yan ba wule ti e we excuse pe nkan ba yan fi na wa gan on gan o fe gboro ti o danu so la podo temi o Brighton deserve ko na won den na won na no won o lo ta to si ibi ti nkan ba ku si fun won
0: okay tori oro yi ti n ba so awon eyan kan o binu ataro ni o oro Gary Neville lori oro iko Manchester United Gary Neville ni se ko won mo paro se ri gbogbo awon sugomu eleyi ti ko Manchester United ti won ko sodi seri nti ka eyin ololufe omo gbadura ni pe ko mo buru ju bayi lo pe lati igba ton ti bere si ton ti gbanju nle aye ehun ton ti wo bo o nwo 15 minutes to worst ni gbe si aye ehun worst 15 minutes I've ever seen in football oni ni 15 minutes ngba ti iko Man U wole second half koju Fulham oni worst 15 minutes ever ton gbe ever wo nle aye ehun only first 15 minutes ni after second half yen o nitori pe Manchester United won wa ready won rin ki iko fu an wa dominate o wa gbe n to wa du oni pe won wa rin kaakiri won rin kaakiri sugbon iyalenu lo je fu oni do the last 60 minutes na ni oda oni sugbon 15 minutes yen lo worst ju pe iko yi ko ye ki won ma rira won gege bi e contender to ba je gbe bi won se ma ba lo na re won e se contender o sugbon gba ti oluko ni ko Man U soro Michael Carrick o ninu ohun dun ayo ohun kun fun agba ball ohun won try gan sugbon o ye ka won le bori ifigagbaga yen if not what ibe ni Gary Neville yan ba ni a Gary Neville gbọ́n tó olùkọ́ ni wí ẹ̀yìn dẹ̀ ń kọ́ndẹ́mù àwọn tíìmù yẹn Gary Neville ni nìkíni olùkọ́ ni tó yẹ kọ́ wà lára àwọn tí ọlọ́ba màlẹ́ tí ọmọ kó sòdìkì àwọn wo lọ́lọ́ba màlẹ́ ń kó kí ó náà dèdè ní association ó ní sí olùkọ́ ni wọ́n á nù we try but we should have win but what ó ní sí olùkọ́ ni ó ní ó ti tó àkókò kó stop láti máa defend àwọn agbábọ́ọ̀lù yìí ó ní tọ́ba sì ń tẹ̀síwájú báyìí ó ní ìtayé bá sọ̀yàn dáhùn èbú o kó nígbà kó ní lọ́kàn pé wọn ò ní lé agbábọ́ọ̀lù lọ olùkọ́ ni wọn ò lè lọ pé àwọn agbábọ́ọ̀lù tó ń wò yìí wọn ò ju agbábọ́ọ̀lù tó fìtì pé wọ́n lẹ àwọn èèyàn dẹ̀ ń sọ ń pa training Carrick wọ́n ní ìsinmi tí ń fún agbábọ́ọ̀lù gan pọ̀ ju training tí wọ́n ń ṣe lọ ẹ gbọ́ ọlọ́ yẹ kọ́ wà lọ́dọ̀ àwọn tí àwọn àtàwọn àwọn Brahma Sudi Lamidi
13: Yekini
0: kankan pé àwọn lọ́yẹ kí Lásun 42 àwọn lọ́yẹ kí Michael Carrick ọ wà.
13: Èmi rò pé Gary Neville wà nínú ẹ̀wọ̀n tó fẹ́ràn Michael Carrick jù ìyẹn fúnra rẹ tó nǹkan fúnra rẹ bá fẹ́ràn rẹ.
0: Ní sẹ́ẹ̀tì àwọn Lamidi ni.
13: Because tó bá ń fọwọ́rọ̀ àwọn lórí gẹ́gẹ́ bá ẹ mọ̀ pé irun tó ṣẹlẹ̀ sí ikọ̀ Chelsea ní àwọn àsìkò kan ní bóyá Grand Potter ló wà mẹ́gbẹ́ tó ń sọ pé ikọ̀ ọ̀hún young player ló
0: ń gbé. Chelsea kọ sí West Ham kọ ni.
13: No, ok nígbà tó wà ní Chelsea.
14: Ok Slavin
13: Bleach ni ti West Ham.
0: Tí ó ní kí ló mú wọ.
13: Orí ọ̀ lọ́sẹ̀mí
14: lọ́jọ́ mẹ́ta.
13: Lọ́sẹ̀mí tó wá pẹ́ dé mọ́pẹ́lọ́lá o. Ṣé ẹ mẹ́rọ pé ohun tó ń ṣẹlẹ̀ yìí Gary Neville like Michael Carrick ó dẹ̀ fẹ́ kí kò sì fẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ torí àwọn àmọ̀ràn báyìí mẹ́rọ pé ìmọ̀ràn tó dáa ni táwọn sọ̀rọ̀ pa ikọ̀ Man U tábà wò ìṣọwọ́ gbábọ̀ ìrún alábàlà àkọ́kọ́ lánàá lódodo a rí pé wọ́n ti ẹ̀sìn mọ́ra díẹ̀ ìgbà tó dábálẹ̀ kejì gẹ́gẹ́ bí ti Michael Carrick sọ káàgán wo ìṣọwọ́ gbábọ́ọ̀lù wọn.
0: Àníyàn bí Michael Carrick pé style wo ló lò yẹn ó ní bùtẹ́ style tẹ lò yẹn ni ó ní bùtẹ́ style.
13: Sọ ta bá wọn dáadáa rí pé ẹ wo Marcus Rashford lásán ó nìkan ó sọ tó góò mẹ́ta níwájú boxes báyìí ẹ̀ẹ́dẹ̀ gbà bọ́ọ̀ sókè láì ṣe pé bóyá nìkan kan disturb èèyàn àwọn nǹkan yìí ikọ̀ tó lambisan pé èèyàn náà fẹ́ compete pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ tẹ́yìn bá ti ń sọ àwọn àǹfààní báyìí níbo lè èèyàn ti fẹ́ bá àwọn tó wà lókè so lápọ̀rọ̀ tèmi ikọ̀ Fulham lánàá gan mo lè sọ pé àwọn náà padà gọra wọn torí pé irú kò yẹ kó padà rí ọ̀mì mọ́ níbi tán bàdé pẹ̀lú àtìlẹyìn olólùfẹ́ nírú àsìkò yẹn mo sì mọ̀ pé
0: deflection
13: tó wáyé náà ni ìtorí kọ́ Man U yẹn wọ́n bí wọ́n ṣe gba bala bala tí ìbá fi parí náà ni tí Carrick sì sọ iná ni ó tún máa sọ pé àwọn agbábọ́ọ̀lù ń ṣe dáadáa ó tó àsìkò láti sọ fún wọn pé nǹkan ṣe yìí ọ̀dá gbogbo yọ̀bọ̀kẹ́ bóyá a rí Carlos Baleba lọ bẹ́ẹ̀nchì
0: lánàá
13: bóyá tó ń bá wọ
0: èyí bó ṣe tẹ̀sẹ̀ ń dé yẹn àwọn tí máa ń gbá bíi 15 minutes
13: ká ní nǹkan
0: dáa
13: ká ní nǹkan dáa nírú àná tá tiẹ̀ tí ń borí bí àmì ẹ̀yìn méjì sódò wọ́n lè ní wọ́n gbá bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún
0: yóò máa fi gé fitness bọ̀
13: díẹ̀ wọ́n gbà tí nǹkan tí ẹ̀ wá tó sẹ́nu
0: rí. Ok ẹbutẹ asọrin
12: ayo ẹ poruko mi ni atọkun
0: rara pe style butẹ
12: okay
0: style so mi mali ma je carry ko ni butẹ style
12: okay awon pe
13: ba butẹ style na re lo na gbe wa
12: lapo lapo do ti temi emi ro pe oluko ni mi ke carry nkan to nsele ninu ko Manchester United oye ta ba so pe prayer ti wa lori e bayi so ti ona to ba gba fi ba won agbabo soro bayi lowo lowo bayi ki se nkan to wa nu enikan ni nkan to nse bi o se wo pe kini ogba atinu da olohun le lo gbogbo awon mani gbagbe Manchester United on soro ton soro oluko ni yi o nse oluko ni to strong de level kan fi ba won oluko ni kan ta lo.
0: Hello
11: hello
0: e ka so o jare e ma binu o eyin igba wo lo tin play ka se
11: o ti
0: se die ti mo tin play oruko yin wa
11: ayo ade mo wa loruko mi mo pe lati side olodo
0: okay se ti jeri
11: ami jeri o
0: congratulations yin le je 50000 naira akoko losun yi congratulations won a pe yin to audio mu mo ngbo
12: so lapodo temi prayer to wa lori e o ti ku ni pe ton kaluku akan ma so pe ohun ma ba wa abi won a ma blame e lowo yi ibi ti se iwa kan file kan fi sile ko ngangan ma lu ogba atinu de nibi to ba le le lo contender ti won so nipa
0: e igba ti o je yi pe o n beru lati dojuko awon agbabolu boya ki won ma ba koju oro si
12: o le ma beru o se ri o le ma beru yen
0: ṣùgbọ́n gbogbo wọn náà wọn ò kọjú oru sí
12: ni wọn lè kọjú oru kankan sí tó ń bá kan bẹ̀rù resort ni nǹkan tó ń bẹ̀rù kò sójú oru kankan tán lè kọ sí wọn lágbára ju olùkọ́ni lọ wọ́ọ̀sì náà ni pé wọ́n á gbaṣẹ́ lọ́wọ́ olùkọ́ni
0: àwọn
12: náà provide ti wọn ó sì máa wà ń bẹ̀ lápọ̀dọ̀ ti tèmi Rashford tí ó fi kún tó bá ń sọ pé olùkọ́ni nígboyà láti retain Rashford sínú ọkọ̀ yẹn èmi kọ́kọ́ kí ku ọmọ nìyàn ṣe ṣùgbọ́n ìyẹn ò tó lè ṣe yẹn.
0: Hello. Hello, ẹ kásán.
15: Ẹ kásán.
0: Ya, orúkọ àtàdúgbò tẹ wà ìkànnì Splash láti ń pè yín.
15: Usman láti Olodo.
0: Yes, láti Olodo. Gba olè tí ń pè kásán.
15: Olodo yìí. Ṣé ń pè ṣe pé o?
0: Ṣé ẹ ti jẹrí?
15: Mi ò jẹrí o. Ìwọ lọ́sàn-án nǹkan ẹ ti bẹ̀rẹ̀ fúgbàmù kan kí n tó pè é ní Splash.
0: Kẹ́ ẹ tún gbìyànjú ajé náà ni nígbà mo ti ní ẹ máa gbìyànjú ẹ̀ náà lọ́sàn-án. Ọ̀sán yẹn wọ́ọ̀kì fún yín báyìí nísìnyí 100,000 naira lè jẹ.
15: Alhamdulilayi.
0: Alhamdulilayi. Wọ́n máa pè yín láìpẹ́ yìí wọ́n á béèrè àkàndìtè yín ṣẹ́gbọ́. Mo sì jẹ́ nìyẹn. So olóko Lamidi.
14: Tijani.
0: Ok sorry.
14: Olóko dana.
0: Tijani
14: olóko dana. Ọ̀pọ̀lọpọ̀ wọn máa méje Joe ni ti Gary Neville jẹ kò yẹ kó tún sọ nǹkan kan mọ ìyẹn ò túmọ̀ sí wípé kó má lè
0: rí nǹkan
14: kan so kò sẹ́ni tí ó lè.
0: Ilé eléyìí sì bench warmer ní Ogidi
14: FC. Ó dẹ̀ kọ̀rọ̀ àdí analyst.
0: Ọ̀gbá match kankan fún wọn rí ó máa ń bá wọn train lóòótọ́ ní tilẹ̀ ń tọ́lọ̀.
14: Ó dẹ̀ ní kit.
0: Bọ̀ kò gbá kò ní ọ̀fíṣà.
13: Mo ti ẹ̀ lógun mẹ́sàn tí mo mọ́ wọn
0: gbọ́. Kò ní ọ̀fíṣà game kankan fún Ogundira FC. Ó náà dẹ̀ gbéra rẹ̀ fún bọ́ọ̀lù àkọ́dẹ sẹ́ni tó á gí rẹ̀.
14: Àbí tábà sí ní Carrington pẹ̀lú wọn ní nǹkan tó sọ ó hàn nínú bí tíìmù yẹn ṣe ń play pé bóyá àsìkò tán fi ń ṣeré ti pọ̀ ju àsìkò tán fi ń ṣiṣẹ́ lọ ẹ wo intensity tó wà fún wọn sáà tó kọjá.
0: Hello.
16: Hello
0: sir. Ẹ kásán.
16: Ẹ kásán sá o.
0: Orúkọ yín àtàdúgbò tẹ wà yìí.
16: Abiodun Olumide lorúkọ mi.
0: Obìnrin bò ń bá sọ̀rọ̀ àbí.
16: Obìnrin ni sá.
0: Ok ma ayé ìgbà wo lẹ ti ń play kásẹ̀ ma.
16: Àwọn ti fẹ́ sá.
0: Ṣé ẹ ti jẹrí.
16: Mo ti jẹrí sá.
0: Èló lè jẹ́ ńgbà yẹn.
16: Mo jẹ ní 50,000 ní Splash FM. Ti jẹ ní Lagelu náà rí.
0: The same 50 náà àbí.
16: Mo jẹ 2500 ní Lagelu.
0: Ok ọ̀dà 150 lè jẹ lọ́sàn-án yìí.
13: Customer dada.
16: Thank you God.
0: Thank you Lord. Thank you. Yes.
16: very much, sir.
0: Emi ko eleyin lucky yin ni. Lucky yin ni. Congratulations, ma. So, won ma pe yin bo se ma pe yin gba yin na ni. Se ti gbo. Eh bo se je niyan. O ku 200,000 naira be yen. Nigbati yekini
14: sijade ologun da na tesi waju. So, o ha. Intensity ma yu sa to koja ka gbe sisin ti ma yu ba di bomb ni sa to koja papapa
0: ni sa to koja yen na ta so pe boya won wa pada
14: tun
0: mali
14: sugbon ni se even o ti worse you be carry kingan se ba lo o ti ko ti ejo
0: se amorim ni carry kingan sa to koja
14: ki mi o ya pe cause o ya to gidengbe in to won gba nigba to de o ya to
0: si tin bi di kini yen to nkan wa ko fa re
14: to ba nbi o de o ya ko han ko to lo
0: o ma npa tinu ko esi la bayi
13: mi ro pe oro ti sikiru so le kan yen le mi ro gege bi pe emi se oro mi to ya to si la podo te mi design pe Rashford to ri tin gangan ninu oko e o so ma ko je pe ni o pada fin kan si itori pe Rashford ti wu ye Rashford ti wu ye so
0: n te ko gba hello
13: on gba bo
16: hello
0: Ekasa o. Orugun atadugbo te wa ima o abi saani.
16: Lamile kan lo soro latadogba.
0: Latadogba, Mr. Olamile kan latadogba. Okay. Igba o le tin play cashe. Tani.
16: O tin play o ti pe.
0: Mr. Olamile ko tu omo odun melo bayi?
16: 25 years.
0: Mi bo.
16: 25 years.
0: En ti e ju agba gan lo. Eju agba gan lona. Hello.
16: Hello sa mo go isa.
0: Eju agba gan lo 25.
16: Mama din kini wa
0: o. Agba ta npe lagba na o dagba. E ba wa lo so be.
16: Ata won mo.
0: Eni kini?
16: Adagba mo.
0: Ko dagba o lo re nlo ku lo ni. O. O da o congratulations e ti je ka se ri.
16: Abi
0: je ifa. Se ma play lo san tele.
16: Mo ma play lo san
0: mo ma. Meje. Sugbe sa du lori pe sa je lojo kan. Congratulations 200,000 naira leje.
16: Yay!
0: Yay! Yay! Oh, adupa, wa na adupa o. Wala. Congratulations, won ma pe yin. Won pe yin, won bere candidates yin. Bo se je ni. O da o. Bo se je niyan fun to sey Mary and Sammy ati gbogbo Minnesota eku atemara ati Gunners o. Hey hey hey. Brother mi dada Mary and Sammy ati wanna mi wanna ta kure. Wala. E je wa lo fun to sey. A tun pade lola lagba lowo Olorun. Titi Ola ohun. E bariba.

0: Splash FM 105.5.
1: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
2: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀ ni ẹlẹ́dàá ti wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀ tẹ́ẹ̀ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n já yín sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káṣí ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347*1004*#. Lórí Lágelú FM, *347*1004*#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: What if the waste you throw away makes you richer and our environment cleaner? Welcome to the largest convergence of environmentalists in Oyo State, the Oyo Waste Summit. In commemoration of World Cleanup Day, we invite you to the third edition focused on food waste and their packaging materials. Ǹjẹ́ ẹ mọ̀ pé ìdọ̀tí lè sọ yín dọlọ́rọ̀? Bẹ́ẹ̀ bá mójútó. Ẹ wá kó bá a ṣe ń tọ́jú àyíká wa. Lo àwọn ìdọ̀tí agbègbè fún ohun mèremère pàápàá jùlọ. Àjẹkù oúnjẹ ní Oyo Waste Summit 3.0. Ẹ darapọ̀ mọ́ wa ní 23rd September 2026 from 9 AM at Trenchard Hall, University of Ibadan. Day one features plenary session, student waste innovation, magazine unveiling, eco faji, and exhibition. On the second day, Emma Kwangwe Doti Kenyi, Taya Niu, Asho Niu, Pepa, Bali, Snail Shell, Car Plastic, and so on for rewards during our buyback program on the 24th September at Amphitheater Adamasiba. Register now on the website oyowastesummit.com. Oyo Waste Summit is endorsed by the Ministry of Environment. For inquiries or sponsorship, call Victor on 0816-284-8212. Go get your ticket.
4: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀n fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
5: Tẹ́tẹ́ bá ti ń gbọ́ kòkòkò lórí rédíò yín. Ẹ má rò fún ọmọ kan wíńdò ní ọ̀rọ̀ ní ọ̀rọ̀. Ètò àgọ́ láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgọ́ láàjìn.
6: Ayá adùn bí oyin, adùn bí oyin sẹ́.
7: Yóò máa
6: fún aramada ètò
7: tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ láàjì ẹlòmíín rí a jẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgò láàjì ìyá àdínì gbogbo splash aminus adetun badmus mọ́tfàlà ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday láago méjì òru abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì níbi tí ó ti máa jẹ̀ gbálẹ́dùn onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé abala kejì lápè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye àdùláàjì nìkan ni ọmọlúàbí splash 105.5 FM pẹ̀lú aminat adetun badmus kaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaika
6: Lots of sound across southwestern Nigeria. This is Oyo State's number one. Splash 105.5 FM.

0: Nigeria. Eka so, eka bo, sorry ako to gbankan gbero yin.
1: Yes, ke.
0: Awon lolufe yin tun ti gbede o, nti e mo je, iya wa mo se, lati fi ko wa logbon. Ke si mo bi nkan ti nlo ni gboro na ni. Mo sa ti je ti fun tedo laaro.
1: Mo je.
0: Ngbo Olorun si fun yin ti fun tedo jo laaro, te je to dun mo rin mo rin. Itosan na tun re, ka tun se re be.
1: Yes, ke.
0: Bi se wa. Olorun mo wa pelu wa, nu Olorun o ni fi wa le ngba ko kan. Akori ori iroyin sasoso ori e gangan ila oko fun yin ko yi o bayi a kokko fun yin ni sasoso ori e ti awon mo gboro ba ni iyo ni sasoso ori e o ye ko be yin debe
1: a o je gba iyo ni sasoso ori
0: e
1: iyen gan lo ma ko je kan mo
0: iyen ni yo le mama wi pe no bi sere sere a oko fun yin sasoso ori e na
1: oh my god
0: leyin ta ba wa fun yin sasoso ori e ẹ̀kọ́ kẹ́kẹ́ gangan tí ṣe bàbá bẹ̀ ẹ wà á gbà tanyanyan ẹ mọ̀ wípé àwọn òmú wá fún yín láti ṣẹ̀rùbà yín
1: rárá o
0: yà sí a sì mú wá láti já yín láyà pé
1: pé
0: ṣùgbọ́n tí ẹ bá ti ń gbọ́ gbáǹkọ́ gbèrò yìí ẹ̀yin ò mọ̀ fi kọ́gbọ́n ni ẹ mọ̀ á gbọ́ gbáǹkọ́ gbèrò yìí ẹ mọ̀ fi ṣòdiwọ̀n ẹ lè mọ̀ wípé bí ò bá ṣẹlẹ̀ sákàtà yín kò túmọ̀ sí pé kò ṣẹlẹ̀ ń bò mí àánú ọlọ́run tó ń bẹ lórí ẹnìkọ̀ọ̀kan wa ò ní kakú o kúnlẹ̀ ọmọ anífowó ṣe náà lórúkọ tèmi ojúlówó ní ìka ìpìrìsẹ́ńtà yín náà ni iléasù lórúkọ tẹ ẹ sọmọ lọ́jọ́ súná ẹ kúnlẹ̀ o agbẹ́gbàǹkan gbèròyìn dé lọ́sàn yìí.
1: mẹ́ẹ̀bí làárọ̀ làwọn èèyàn wá ń dágbére fún yín pé bó bá di láago méjì ẹ̀ túpàdé àwọn èèyàn wa o ìyẹn lórí ìròyìn eléyìí tá a pè ní gbáǹkọ́ gbè àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ láwọn abìkan ni tẹ́ẹ̀nà pa jádélé òkèrè lọ́hùn-ún.
0: bẹ́ẹ̀ ni
1: a mú wá sétí gbọ̀nyìn kẹ́ ẹ lè bá a mọ̀ wípé lótìtọ́ àti lódodo òun náà ni ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ o ìṣẹ̀lẹ̀ láabi káwọ́ lérí fẹsẹ̀ jọlẹ̀
0: mọ̀
1: wá tomi lójú gbèrégbère
0: ìṣẹ̀dá
1: o ọba tó ni wá dákun jọ o mọ́jọ́ sọ̀kalẹ̀ lọ́ọ̀dẹ nìkọ̀ọ̀kan wa
0: àmì àṣẹ ìjùmọ̀
1: rí àwọn gbáǹkọ̀gbì kan bẹ tó yẹ pé gbáǹkọ̀gbì ayọ̀ ní máa bá dé bíi ká bímọ tuntun bíi ká ṣègbéyàwó ká ṣòkú àgbà ká ṣọjọ́ òbí ká rọkọ̀ tuntun nẹnẹ tí á rọba ká kọ́lé aláyọ̀ àwọn mérémérémérémeré báyìí òun náà ni kó mọ sọ̀kalẹ̀ lọ́ọ̀dẹ nìkọ̀ọ̀kan
0: wa àmì o
1: àwọn àkòrí eléyìí tí ìròyìn ń bá gbèrú náà láti kọ́kọ́ bẹ̀rẹ̀ o a máa ṣí i láwẹ́ láwẹ́ láwẹ́ ìyẹn sétí gbọ̀nyìn ni ọ̀gbà bọ́bá dójú ọ̀gbà gadi gan ẹ máa ní àǹfààní tó pọ̀ láti máa fetí yín kóyàwó ròyìn lọ́rùn balẹ̀jọ́ náà ìyá àdínní yín náà ni o aminat adetun badmus olórúkọ tèmi mọ́tàlá yẹn léè tó ṣe bẹ́ẹ̀ kọ́ mọ̀mọ́ o ṣe dáadáa.
0: ok ẹ já mú àwọn sàṣoṣo orí ẹ̀ yẹn ká bẹ̀rẹ̀ sí ní ìdábòlẹ̀ fún yín lórí gbáǹkọ́gbì ìròyìn fún tọ̀sán òní ẹ máa lọ sójú òpó omi tẹ́ ti tẹ̀lé wa lágbọn facebook wa ibi àkàlẹ̀ sínú tẹ́ bá ti débẹ̀ ẹ máa láìkí ẹ̀ kẹ́ ẹ máa lọ́fọ̀ ẹ̀ kẹ́ ẹ máa ṣíà ẹ̀ ìtẹ́ yìí kàn nílò láti máa kẹ́ ẹ sì máa gbọ́ kẹ́ ẹ máa wò ó lápá abẹ̀ yẹn ìṣẹ̀dá òní já bá wọn ṣe àforígbà bú débi tá sàpá bá pàdé kú òjijì arábìnrin kan ló ti ṣe alábàápàdé kú òjijì báyìí ẹ̀mí báwo lẹ́nu arábìnrin yìí ní ìpínlẹ̀ ogun lẹ́yìn tó jábọ́ lẹ́yìn ọ̀kadà tírélà bá tẹ̀ o tírélà tẹ̀ o ọ̀dàgbèrè fáyé lójú ẹsẹ̀ ń bẹ̀ ẹ̀mí sì bọ́ lẹ́nu rẹ̀ ẹni títí ẹ wá ti jóná ìṣẹ̀dá òní jókòó náà mọ́ ti wá níbikíbi láàyè káàyè nílẹ̀ yìí ti dókè òkun.
1: Gbàǹkọ̀gbì ni ó lágbára pọ̀.
0: Ọlágbára.
1: Ó dáa tó bá níbẹ̀ wájá tún wo gbàǹkọ̀gbì eléyìí torí pé òṣèkà ọmọ náà rèé o. Eléyìí tó ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ìyá tó bí i lọ́mọ. Wọ́n ní arákùnrin kan eléyìí tí ọkùnrúkọ tiẹ̀ ní Livingston Nwakama. Òun náà ló mọ̀ ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ìyá ẹ̀. Eléyìí tó bí i lọ́mọ ní ìpínlẹ̀ Abia. Ǹjẹ́ bó ló ṣe ṣekú pa mọ̀mọ́ tó bí i lọ́mọ o? Wọ́n ní àdá Jarimadi náà ló mú. Ó ṣá ìyá rẹ o. Ó ṣá títí tí ẹ̀mí tẹ bóde pò kàn lára rẹ̀. Bó gan ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ ṣe wáyé. Bàbá tó bí i lọ́mọ kí ni gbóná tí ń bòde lẹ́nu wọn. Gbáǹkọ́gbè tó lágbára ni ẹ gbọ̀n lọ́sàn-án tòní.
0: ẹ tún gbà yí kẹ tún gbé yẹ̀wò ní ìpínlẹ̀ kẹ́bí àwọn agbébọn ti ṣọṣẹ́ wọ́n sì gbẹ̀mí lẹ́nu olórí agbègbè kan bẹ̀ wọ́n han orí rẹ̀ lẹ́yìn tí wọ́n kọlu agbègbè wọn tán irú ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè wo tún lélẹ́ ọlọ́run ṣàánú fún wa ìṣẹ̀dá kó máa ṣọ́ wa o kó sì máa ṣàánú wa.
1: ó dé ẹjẹ́ lọ sí ìpínlẹ̀ plateau torí pé àwọn èèyàn márùn-ún kan ní ẹ ti dágbére fáyé pódìgbò ṣe nígbà tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn kóra àwọn jọ lé ìtẹ́ sì ń ṣe lálàyé pípínlẹ̀ yìí ò gbà wá mọ́ àwọn ò sì gbalẹ̀ ibòmíì lọ ǹjẹ́ bó ló jẹ́ wọ́n níbẹ̀ láàbí ni o ìjọba àbílẹ̀ kẹ́lẹ́ tí wọ́n pè ní mango ọjà kan tí ẹ ti ń ta ewé bẹ̀ ń bẹ̀ wọ́n níbẹ̀ làwọn kàràǹbà ní ẹ̀dá ikọ̀ agbébọn wọ́n ya bó bẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní dabajínàtúrì ibùkún ti fọná lẹ́nu kalẹ̀ lẹ́yìn tí wọ́n yìn wọn mọmọdé wọn màgbàlagbà o wọ́n bẹ̀rẹ̀ sí ní yin bajínàtù èèyàn márùn dágbére fáyé pódìgbò ṣe ọ̀gọ̀rẹ̀ yẹn fara ṣèṣe àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sá kúrò ní ìpínlẹ̀ náà báyìí bó ló ṣe jẹ gan gbáǹkọ́gbìn ni ẹ gbọ́ bákòókò rẹ̀ bá ti tó.
0: Ẹ jẹ́ tún wo ìṣẹ̀lẹ̀ kan lápá bí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ tó ní agbára ni látàrí bá a ti gbọ́ báyìí ní ìpínlẹ̀ ti plateau nínú ìkọlù tuntun àyànná tó ṣẹlẹ̀ wọ́n ní ẹgbẹ̀mí pító kan àtàwọn èèyàn mẹ́jọ míì nínú nífọnáfọṣùmọ̀nì nínú ìkọlù tuntun tó ṣẹlẹ̀ ìyẹn ò ní ìpínlẹ̀ ti plateau kọ́lọ́hún kọ́ṣọ́ ni o kó sì máa ṣàánú fún wa.
1: Àmì àti àmì ó dára tó bá rí bẹ́ẹ̀ wọ́n jẹ́ àlọ́rẹ̀ ìwọ ìròyìn kan eléyìí tó bóde o láti àkàtàjọ àwọn alágbélébù pupa lẹ́yìn tí wọ́n ṣe lálàyé pé bẹ́ẹ̀ bá ti mọ ẹ fẹ́ mọ iye àwọn èèyàn tí ẹ ti nù lórílẹ̀‐èdè wa nàìjíríà tó jẹ́ pé wọ́n dágbére lẹ́pọ̀ àwọn ń lo àwọn ń bọ̀ títí di àkókò yìí wọn ò ṣẹ́rí padà sínú ilé wọn mọ́ o lẹ́yìn tí ọ̀gọ̀ọ̀rọ̀ wọn òǹkà wọn wọ́n gbá gbogbo ẹ̀ jọ ǹjẹ́ mélòó ló ń ka àwọn èèyàn tí ẹ dágbére ńlé lẹ́yìn tí wọn sì padà sọ́dọ̀ àwọn ẹbí wọn títí di àkókò tá à ń sọ̀rọ̀ yìí wọ́n ní 17,000 Nigerians òun náà ni wọ́n pè wọ́n níbo gan náà ti ríye òǹkà yìí ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn-án tòní o ṣe ẹ̀rí pó gbáǹkọ́ ó sì ré gbì.
0: Ẹ wá tún wò ṣẹ̀lẹ̀ eléyìí ìṣẹ̀lẹ̀ tọ́mọ̀ lágbára mọ̀ ni kọ́lọ̀ nǹkan máa ṣàánú fún wa.
1: Àmì àmì
0: ọ̀rọ̀ kidnapping ti wá di nǹkan báyìí.
1: Ó mọ̀ wá sí.
0: Wọ́n ní arábìnrin kan ẹni ọdún 22 nípínlẹ̀ ti Anambra lọ́wọ́ ti tẹ̀ fún ẹ̀sùn wípé fúnra lára rẹ̀ ó jíra rẹ̀ gbé ó sì ń bèrè fún 3 million owó orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí owó òtúlẹ̀ kán lè túlẹ̀ ṣùgbọ́n ibi tó padà fírẹ̀ sí wọ́n ti padà ṣe nọ́mà jáde lápá bẹ̀.
1: Ó dá àwọn èèyàn mẹ́jọ kan rèé léè tó jẹ́ pé orí ti kó wọn yọ nírúkú ẹ̀ tọ́jọ́ eléyìí tí ìbáràn wọn lọ́rùn àlìkí àmọ́ o
0: ìṣẹ̀dá o
1: látàrí bí wọ́n ṣe ní èèyàn márùn-ún ó fara ṣèṣe o nígbà tí àwọn èèyàn mẹ́ta wọ́n ní bóde gálábà yìí tádì ẹ̀ tó gbé ẹ̀ mọ́ bọ̀ òun náà lórí kó wọn yọ nínú ìṣẹ̀lẹ̀ ìjàbọ̀ kọ̀ọ̀kan eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Dóní bó gan ni ìṣẹ̀lẹ̀ ń ṣe wá wáyé tó fi ń di gbáǹkọ́gbìn ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn-án tòní bákòókò rẹ bá ti tó ni o.
0: Ní ìpínlẹ̀ ti Èkó arákùnrin kan tí í ṣe abánitọ́kọ̀ṣe mẹkáníìkì ni adọ́gbọ́n fi iṣẹ́ ọkọ̀ wọn fi tàn án ìṣẹ̀dá ò ní já bá wọn kó ọwọ́ wọn ni wọn fi iṣẹ́ ọkọ̀ rẹ̀ wípé aláyé wá o a fẹ́ tọ́kọ̀ṣe wá bá a tọ́kọ̀ṣe níbi báyìí àbálò àti àbábọ̀ òkú ẹ̀ náà padà rí nínú gbóòó lẹ́yìn tí wọ́n fi ṣe ọkọ̀ tí ń tún ṣe tí wọ́n fi tàn án ojúlọlá kan fi ṣọ́rí ẹni àbámọ̀ ẹ̀dá kan torí ọlọ́run ẹja àwa náà ó gbìyànjú dáadáa imú òkúkú gbòòrùn àṣebí gan imú ògbòòrùn àṣebí kọ́lọ́hún sàmọ̀ sọ wa ni.
1: Àmì àmì ó dá gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ ajákèjádò ìlú Ìbàdàn dúpẹ́ pọ̀ lọ́wọ́ yẹn tẹ́ ń gbọ́ ajákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ ọpẹ́ ẹ̀wọ̀ lópin sẹ́kẹ̀tẹ̀ ọ̀dọ́ ti yín òye fẹ́ wa lẹ ní gbogbo ẹ̀yin tẹ́ wá ń gbọ́ ajákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ẹ̀rọ ìléwọ́ ni àbẹ́yìn lọ sórí rédíò garden lẹ ti ń gbọ́ wa ń bẹ̀ òṣùbà yín rèé o àbàdẹ lágbé fún yín láti kàn ní ọmọlúàbí gbogbo ẹyin tẹ wá ta tán sí wa lọrùn ní ìtẹkọ ìjọra eléyìí tó jẹ ti ìkànnì ọmọlúàbí splash fm 105.5 ìbàdàn òṣùbà ti yín náà rèé rabàdẹ lágbé fún yín láti kàn ní ọmọlúàbí o ẹyin ẹ ṣáà máa tẹlé wa àwa ò ní jẹ ẹ nítàn mọ láti máa fún yín ní àwọn òròyìn eléyìí tí ò lẹja bá kàn náà ẹ wá jáfẹsẹ kan yà ní ìpínlẹ jigawa o wọn ní ìjẹjẹmọ yìí pé àwọn iléeṣẹ abẹrí la àbòlú òun náà ni ẹ mọ ti náwó gan arákùnrin kan o ẹni ọdún 35 years old man ǹjẹ́ bò ni tiẹ̀ ṣe jẹ́ wọ́n ní bẹ́ẹ̀ láàbì ni ẹ̀rọ amúnáwá transformer ebe ẹ mọ̀ wọ́n ní àwọn wẹ́ẹ̀ tipẹ̀lọ̀tipẹ̀lọ̀ ti máa bẹ́ẹ̀ díẹ̀ tá a mọ̀ sí kébù òun náà ni arákùnrin yìí máa lọ fà á yọ yóò jí yóò wá lọ rèé tà á fáwọn èèyàn míì bó o lọ́wọ́ pálábá rẹ̀ ṣe wá ṣege ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn-án tòní o bákòókò rẹ̀ bá ti tó ni.
0: Ẹ jẹ́ tún wo ìròyìn eléyìí ìròyìn tí ó jáde látapá bí ìròyìn kásọ̀ láyọ̀ olópadà jẹ́ o wọ́n ní àwọn ọmọ òṣìṣẹ́ iléeṣẹ́ ológun ilẹ̀ yìí tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti jẹ́ kí àlàáfíà ìjọba nílẹ̀ wa Nàìjíríà wọ́n ti padà dóòlà àwọn èèyàn méjì tí wọ́n mú sí ìgbèkùn kan lẹ́yìn ẹ̀bẹ́ ọwọ́ padà tí àwọn afurasí ikọ̀ ajínigbé 11 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ ti plateau ìní ọwọ́ ti padà tí àwọn afurasí eléyìí inti amọ je o ti pada yo won bayi koda fara lara won ni won pada ya bata ni ara won ni waju adajo
1: o da ba o da je lo sinu wero yi punch le to jade photo ni ko mada bi igba ta deye si won o won ni ile ise olopa ile ti membe o na ni amọ ti se lalaye pe e wo ni ipinle osun owo awon o ti ba frasi marun kan le te ni awon frasi marun yi won lowo won lese ninu ikolu alagbara ile to waye lori ijo mleyin christi ti ijo eleto yen methodist church nu o ele ti nbe ni fiwa saye e ti nbe nilu osogbo bo gan ni sele o se wa waye to fi ndigba nkan gbe ose ile mo lanfani ati gba o wa koko re ba ti to ni o
0: ile ise olopa won ti mu awon afurasi marun iyun lori isele ikolu to waye o sile josi kan ni ipile ti osun lọwọ lọwọ ba ti soro awon eyan marun ototo ti won je afurasi ni ati wa ni akolu awon iko osise leto abo bayi ti won si nwo yori yori fura lara won lai si bi pe won be ni keni lorun e won ka woponyin won si pada rojo lakata waju ile ejo
1: o da awon eyan mefa ni ati dagbere faye podigbo se nigbati awon eyan meji nko won fara sese o koja ba ninu isele njabo ko eleyi to waye ni ipinle Kogi ni o isele jabo ko ta so nipa re lo mo n sadua ki oba to ni wa njo te bi ba n pale mo ja ba won si nile o njo te bi ba n pona to fe mo pon suru suru oba to ni wa mo ja ba won rin lona
0: amen
1: abo re eleyi to gayata o na ni ko fi mo buko wa wa
0: o
1: baba wa ni ka wa wo iroyin eleyi to so kale layo yi ile ise olopa lo ile ede wa Nigeria o na ni e mo se lalaye o pe owo awon o ti ba frasi merindin ni ogun 16 ele iteni laye ototo ni won ti mu won ni ipile mejo nje bo ti won se je won ri be la bi ni won ni se ri lara won ajinigbe bebe.

0: káàbọ̀ padà ẹ ṣeun ga púpọ̀ púpọ̀ gbogbo ẹ̀yin tiwa pátápátá porongodo bí ẹ ti ń tẹ̀lé wa.
1: Thank you.
0: Láwọn ojú òpó tí ẹ ti ń tẹ̀lé wa náà ni ẹ máa tẹ̀lé wa ń bẹ̀. Ẹ má padà o. Ìṣẹ̀dá ò ní padà lẹ́yìn tí náà.
1: Àmì.
0: Ó yẹ jẹ́ lọ káwo ìṣẹ̀lẹ̀ kan tó padà ṣẹlẹ̀ tó di gbáńkọ́ gbì. Ẹni títí ẹ ti jóná kò ní koná máa ti a lágbára lọ́wọ́ adániwáyé.
1: Àmì o.
0: Arábìnrin kan tí wọn ò tí lè sọ nípa tó wí pé orúkọ rẹ̀ rèé tó jẹ́ èrò lórí ọ̀kadà. Ó ti ṣe alábàápàdé ikú òjijì báyìí. Ẹ̀mí sì ti bọ́ lẹ́nu ẹni àwí látàrí bó ti rébọ́ lórí ọ̀kadà lágbègbè tí wọ́n ń pè ní agbára sí lusada expressway. Ìyẹn níjọba àbílẹ̀ ti Adóodò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn. Ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ gbáńkọ́ gbèyé ti ṣẹlẹ̀. Ẹ̀yin kọ́ ìyá ọmọ Nàìjíríà kọ́lọ́n kó máa sọ ni o. Ká má ba wọn àrífẹsẹ̀ sí nínú ayé. Yorùbá tó ní àrífẹsẹ̀ sí tẹrí wọn pọn máìlì. Gbogbo bí a bá lọ kọ́lọ́n sá máa sọ wa.
1: Àmì.
0: Kó máa jẹ́ gáìdì wa ní gbogbo bẹ̀.
1: Àmì.
0: Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ ń tó ṣojú rẹ̀ nígbà tí ó tẹnu bọ̀rọ̀ wọ́n ṣàpèjúwe ó kọ tiẹ̀ ní Kúnlé. Nìkan yálà Adékúnlé, Abọ́lákúnlé, Abógunkúnlé, Àwọ̀mà. Wọ́n sá ní Kúnlé ló kọ rẹ̀. Ó ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yí wáyé o lásìkò tí ọlọ́kadà tó gbé ẹni yìí tó gbé èrò tí ṣe arábìnrin yìí tó gbìyànjú láti ya àjàgbé lẹ̀ àjàgbé ọkọ̀ akẹ́rù láhùn
1: ìn
0: ló gbìyànjú ó tẹ́pin ó sì fẹ́ yàálẹ̀ àsúré tètè kìí kọjá ilé àrùn gbẹ́ndẹ́kẹ kìí kú sọ́nà ọlọ́wọ́ kọ́kọ́rọ́ rẹ̀ ò fi kọ́gi ó ti fi kó arábìnrin yìí lọ́rùn báyìí wọ́n ló fẹ́ overtake ọkọ̀ àjàgbé mà ní ìgbìyànjú láti wá ya ọkọ̀ àjàgbé yìí sílẹ̀ arábìnrin yìí rébọ́ o lórí ọ̀kadà ìṣẹ̀dá o. Ikú burúkú ni kú yìí kọ́lọ̀ nǹkan sọ ni.
1: Àmì.
0: Kó sì máa ṣàánú fa.
1: Àmì o.
0: Arábìnrin yìí rébọ́ lórí ọ̀kadà o ẹnu tí èlà ló sì ré sí. Wọ́n lójú ẹsẹ̀ ńbẹ̀ náà ni àjàgbé yìí lọ arábìnrin yìí mọ́lẹ̀. Ẹ̀mí sì padà bọ́ lẹ́nu rẹ̀. Agbẹnusọ fún àjọ Trace ní ìpínlẹ̀ Ògùn. Ogun State Traffic Compliance and Enforcement Agency Babatunde Akíbíyí. Òun náà padà fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí ó fi múlẹ̀. Wípé lótìtú àti lódodo mà ní ìṣẹ̀lẹ̀ náà wáyé o lórí aago fún akọ̀ròyìn tó jẹ́ ti ìwé ìròyìn punch lágbọn punch metro. Akíbíyí ṣàlàyé wípé èèyàn márùn-ún iná ló mà bẹ lórí ìṣẹ̀lẹ̀ gbáńkọ́gbì tó ṣẹlẹ̀ yìí. Nínú èyí tí a ti rí obìnrin mẹ́ta ọkùnrin méjì obìnrin méjì wà ní ọkùnrin mẹ́ta obìnrin méjì náà ló mà wà lórí ìṣẹ̀lẹ̀ gbáńkọ́gbì tó padà wáyé yìí. Bẹ́ẹ̀ sì ni kẹ́ ẹ máa wo ìṣẹ̀lẹ̀ tí ó padà ṣẹlẹ̀ yìí bí ọ̀rọ̀ ti di gbáńkọ́ gbì torí wípé ó padà fa nǹkan míì dání àjàgbé ó náà padà bẹ̀rẹ̀ sí ní jáwọ́sọ̀tún tó sì padà tó han àwọn èèyàn míì náà ó padà hàn wọ́n lè mọ̀. Akíbíyí wá ṣàlàyé o wípé lọ́gbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ àwọn mọ̀lẹ́bí ti gbọ́ ìpè aburú ò ní dún lórí ẹnì kọ̀ọ̀kan wa.
1: Àmì.
0: A sì ní bá wọn gbé ìpè aburú ìpè ọ̀fọ̀ lágbà lọ́wọ́ ọlọ́run.
1: Àmì.
0: Wọ́n ní lójú ẹsẹ̀ àwọn mọ̀lẹ́bí ti gbọ́ o mọ̀lẹ́bí arábìnrin yìí wọ́n sì ti tara ṣẹ̀ṣà láti wá bẹ̀ wọ́n ti gbé òkú arábìnrin ọ̀hún wọ́n ti gbé kú òun bẹ̀. Àti wípé ọkọ̀ àjàgbé tí ó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ gbáńkọ́ gbì yìí wọ́n ti gbé òun náà wọ́n wọ odi tuurutu sí àkàtàgọ́ ọlọ́pàá níbi tí wọ́n ti ní ìwádìí yóò tún padà máa tẹ̀síwájú láti mọ̀ gan-an ní pàtó bó ló ti ṣẹlẹ̀ lẹ́kùn kẹ́kẹ́. Àmọ́ o ìṣẹ̀lẹ̀ láabi ti padà ṣẹlẹ̀. Arábìnrin kan ti padà gbẹ̀mí mì lórí ìṣẹ̀lẹ̀ gbáńkọ́ gbì tó ṣẹlẹ̀ yìí látàrí bí wọ́n ti ní ọ̀rẹ́bọ̀ o lẹ́yìn ọ̀kadà tí ọlọ́kadà gbé ó sì já sí ẹnu tíélà tí ìyẹn ò sì lọ mọ́lẹ̀. Kọ́lọ̀ mọ́jà bá wọn ṣe.
1: Àmì. Ó dáa tó bá níbẹ̀ wájú afẹsẹ̀kọyà ní ìpínlẹ̀ Plateau torí pé àwọn ìṣẹ̀lẹ̀ kan eléyìí tó lágbára ó mọ̀ wáyé ńbẹ̀. Èèyàn márùn-ún òun náà ló ti dágbére fáyé pódìgbò ṣe o.
0: Ìṣẹ̀dá o.
1: Nínú ọjà ewébẹ̀ kan eléyìí ti mẹ níjọba ìbílẹ̀ Mangu ní ìpínlẹ̀ náà ni. Wọ́n ní ìbẹ̀rù bójú ti wá fojú bàdé báyìí torí pé àwọn èèyàn ti ń gbé lágbègbè ọ̀hún kálukú ti bẹ̀rẹ̀ sí ní yakú o léyìí tí wọ́n lọ sí agbègbè léyìí tó súnmọ́ wọn bíi Barikinlade nígbà tí wọ́n tẹ̀síwájú nínú ìròyìn ọ̀hún léyìí tí wọ́n ṣe àkọsílẹ̀ rẹ̀. Wọ́n ní àwọn obìnrin tó fi mọ́ àwọn ọmọ kéékèèké ona ni won mo lanfa ni ati ko won ko pa pa du lo loju na lasiko igba ti isele alagbara ohun tin waye lowo won ni jejemo wi pe ni nkan bi ago mesan oku iseju marun ni ogun ni owo alale lojo eti friday ni o ona ni awon eyan ti be ninu oja kaluku ti bere si ni pale mo won pale mo ni ba bere si ni gbo tako tako tako iro ba ni jebe o awon agbebon e tani ko le soka arabi ti won ti la wa won yabo won ninu ojo hun le ti won ni won soro bi agbon ninu oja na fo dindi ogun iseju lai si enikeni e to da won lowo ko e ja lo sakete enikan le to je pe o soju mi koro oni se sugbon soruko re nko ko fi si gboro aye o oni se ri ogba ti wahala ibele bayi oni kaluku obe sini sa sala fun emi ara won ni o won ni bi ti awon eyan kan tin konu opo pe jamon sale jamon sa lo be na ni awon karamba ni eda yi doju bo ko awon obo hun won tun wa lo re duro ni awon opopona bi ti awon eyan o gba koja won ni bi o tin foju gan ni awon eyan bayi o na ni won da baji na tu bo ogoro won ha o ma wa lagbara bayi o nigba ti en to nsoro yi tesi waju oni seri ba ti nsoro yi o ogoro awon eyan ti ti fara kasa ninu sele na ni won ti gbe lo sile wo so ijoba eleyi ti nbe yen ni lu jos fun itoju enikan eleyi to je pe o na n gbe ni agbegbe balki land nbe e to foruko ti e sita gege bi ido wara budu je nigba to won soro nti e oni e wo iro obo won la n gbo ti ndu takotako ni mangun lawon wo pe he laduru bi ti be wa sodo ta won ni ro obo ndo tutu toto bi eleyi oni ka to bojuwo ka to bojuri awon tiri ti awon eyan sa wa si agbegbe awon iyen ni balki ladi nbe oni me tin bi won le re pe kilode ni won se lalaye o ki awon ara bi ni o won de logun logun won de logbon logbon leye ti won si soro bi agbon lowo lo ba tin soro yi awon obirin ati awon ogowera o ma kekeke o na ni ani won ti lafa ni ati kun won ku ori bi ti ewu abayi o le ti won si ti ko wa si bareki lade won ni gbogbo nta nso yi ago meji la koja aseju ma ondin ni ogun lowo alale ojo eti friday o na ni awon eyan ti nbe ni bareki lade lafa ni ati gba awon eyan sodo pe e ma bo nbi e fara lele nbi ha wahala to sele lodo yin oba yo ba ni se mo
0: amen
1: awa mo ngba aladura pe oba to ni wa ko ba ni da si eto abo ile de wa Nigeria ni o
0: amen o
1: irufe awon asele bayi ajani laya o na lo je ko ba to ni wa ko ba ni se mo
0: amen hey a ni sise gba laye o
1: amen o
0: won si ni pe a ni pe aburu
1: amen
0: awon agbe ni pa o ni pe wa lori ago
1: amen
0: makaliki kan ti won pe oruko re ni samu samusin ni ni a ti dogba fi ise re tan bayi wi pe samusin ni a ma fe tu okan kan se ma bo ni bi bayi laye bayi Mercedes Benz awon baje awon si fe ko wa tun se awon gbo ipo ma si okan se po ni abijo area ni ibeju Lekki ni ipinle Eko won ni bi won ti pe arakore yi lori ago to latari bi ohun ti ni shobu titi ma ba won tun oko se gege bi makaliki won ni won si pe arakore yi lojo yi ipe ti won si pe pelu ireti wi pe oko won baje saye bikan ko si ma bo nbe lati wa ba won ti oko na se Samson gege bi ati salaye o wi pe o ni iso ni Warike State lagbegbe na ngba ti isele yi ti won wo sakun bo ti se waye won pe wi pe ma bo laye bayi di bi bayi ti won o ko sinu we iroyin bayi sugba o igba ti o si debe ai Samson ni won ni amu won si mu wonu gbo lo leyin ebe emu ti amu wonu gbo lo ha won demere legbodo nu gbo ni o ke se oko na pe wa lati wa se won pe wa lati wa gba emi e ni ile ise olopa ti won salaye wi pe iwadi ti bere ni perewu bayi lati ma nkan to ro mo iku to gbe mi lenu Samson ati awon eni bi amokunsika ti won sise labi lati gbe mi Samson ti se makaliki ati wi pe gbogbo awon eni bi ti won sise labi na eni re ti wa wi pe owo pada te ti won si jolamba labe bawi ofin pelu lana bo ti to ati bo ti se ye
1: Oda to ba ni be gbogbo eyin eyan wa ile ite te le wa back to back ni kan ni omoluabi a dupe po lowo yin ife lo so wa po oluwa ba koni joja lai lai
0: ami o
1: e wa jaye iwe ro daily post wo tori pe gba kan gbe kan na to foju bade nbe won ni arakunrin kele ti aporuko te ni Livingston Wakama o na ni ani owo awon odo o ti te bayo eni agbegbe kele to pe ni Osa Oko ele ti me ni joba abile Ombingwa yen ni ipile Abia ni nje ki arakunrin yi se o won ni omo lokun omo ni deni omo ni sese kun nisin omo lokun omo ni de omo yi won lo se be o gbe mi lenu ya to bi lomo ni o
0: iseda
1: iyan abileko Iwakama nje bo lo se gbe mi lenu re mo ni be la bi ni ada ajari modi kan ile to mu somu somu o na lo gbe le iya e o sha tititi emi te bode po kan lara re ni o oba to ni wa mo fun wa lomo gba je nsin mi o
0: ami o
1: omo ti o se ku pawo olodum mo fun fun wa awon omo wa patapata se won ni omo oloriire
0: ami ami
1: arakunrin te pe ni Livingston Livingston yi o na ni se lalaye pe o gbadun ati mo gbe egbogi oloro a si mo mu kini on ti wa di dar baraku mo la o ti wa bere si ni sise kan ninu opolo re eleyi ti o je ko fi be pe mo o nigba ti won o tesiwaju nuri ohun won ni jeje mo pe leyi to saye e patan o na lo wa fe yin gbegba amole won ni iya re yin abileko won wa kama yi o na lo je gbaju gbaja ohun taja ninu oja kan eleyi ti nbe lagbegbe won won ni gbogbo awon eyan lo mo lasiko ti nse onje eleyi ti ohun atomo re tan so nipa re yo je lowo o na ni won ni omo na lo re mu ada o leyi to si wole to lo ni le dana
0: bo
1: ti nwo nu le dana bayi ni pe ki mama won ko woke o ki won wole o oni o na ni won raye mo
0: iseda o
1: ka to wi ka to fo o ti be si ni fi ada darimodi yi dabata ni buruku si iya to bi lara ka to bojuwo ka to bojure o awon gbe alagbara ile to ti ara be jade ha ara ye o gbe mo
0: iseda o
1: emi re o gbe mo emi o nbo lojiji o si se be dero orun arimo bo e je lo sekete ni ti se oko momo na le to si je pe o lo je baba fun omo ni sise ku ni se ti gbe mi lenu iya re yi o won nigba ti won mo bi baba le re yin ogbeni Wakama nu o pe bo lo ran se wa je bayi omo ti iyawo yin bi fun yin o na lo wa se ku pa iyawo yin ti se iya ti e bo lo ro se je won ni baba re en tin to bi loju gbere gbere le to sun eku kikoro pe eru ki lo sele sohun yi iyawo to ton fe ni su loka omo to wa bi fun ohun lo wa se be egbe mi lenu re won ni baba yi soro o le to si nse lalaye pe e wo lati bi odun merin nle yi o na la won tin ri o pe kini ohun onjo bi gangangan kini ohun onjo bi igba teyan laisan opolo kini ohun o dabi igba to je pe ori onitohun o pe mo onise ri omo ohun yi eh lati igba to ti gun le mimo mu egbogi oloro o na lopolo re o ti bara dogba mo o na lo je ki isele la bi yi ko sele sakato odo ta won iwero in daily post lo gbe loni gba nkan gbe loda lori tabili ti wa o wa fa polybag adu adani o leyi to se lalaye pe oba to ni wa o awon omo to fi fun wa se won ni omo tutu oju mo se won ni omo eleyi ti o gbe mi lenu obi won o
0: ami ase idumare e je lo seka polowo oja ka to polowo ba ti polowo ni kete ta ba ti de pada lati ka polowo oja gbanko gbiroyin agbokogbon agbo sadua kamari labi yo tun ma te waju
1: oh yes ke
0: lori iroyin
2: after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
5: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like Panadol. make you always dey read the label before na use am. If the symptoms no comot after 3 days, I beg, go see your doctor or physician.
6: Won tun bere wo le sala imo panilerin lakoko apejopo itakuro sori la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
7: Maggi star ta se latare wa soya alubosa adu chili ati konofuru
6: onje ale ti dele e ma bo jeje tabi ki e ma wa rara
7: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe
8: Life Mate Furniture Ember Season Sale is here. From 1st September to 31st October, get ready for incredible deals. Enjoy an amazing 55% off all regular products. You can get vouchers worth up to 1 million naira. Follow Life Mate Furniture on Instagram, spend any amount, and get free throw pillows. More shopping, more savings, more rewards. Visit any Life Mate Furniture showroom nationwide or call 081-2000-6000 for more inquiries. Life Mate Furniture Ember Season Sale. Life Mate Furniture. Your life mate forever. Terms and conditions apply.
9: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. Or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall. Built for comfort. Built for you.
10: Growing moments are filled with chances to be active and learn.
11: Did you see, Mom? I made such a big jump.
12: Great job, my boy. You get better with each game.
10: Choose LactoGrow 4 to support your child's active growth. LactoGrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
11: I feel so strong.
10: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
13: You.
14: Yes.
13: You would hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope

0: àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC Ibòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrachem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Just one pure and better butter start. All the hot shots, the sweet goals. Ball with a scatter dada and make mind cut. To the tiki taka and sangalo. The kind ball where we define.
2: Yes, sir. It does set. Touchlight the Premier League, La Liga, Serie A, Champions League, live on Top Super Sport. Recharge at GoTV today. Or new customer fit get GoTV decoder. We carry 1 month jolly subscription for 15,000 naira. Make you enjoy for house or anywhere with GoTV stream. GoTV, love it.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
4: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
3: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: quick oats.
1: Quicker oats, much more goodness. Now in a new pack.
2: Roro wa o.
3: Ejo e fun mi ni laji go.
2: Arabinrin, e si nra aburo ororo ni. Ohun ti e o mo to wa ninu e. Ni temi o, ororo power oil ni mo nra. Papa julo, won sese se apopelebe power oil tutun to tobi ni ilopo mejiju eyi ti won ti se tele lo.
4: Apopelebe ororo 90 ml power oil tutun 300 naira gbere ni. Owo ore o si fani lapoya.
5: Power oil, hey, power oil.
6: Iwọ náà ro nígbà àkọ́kọ́ tí o jẹ shawama kí lo sọ.
7: Jẹ́ kí n kọ̀tọ́ o díẹ̀.
6: Ṣùgbọ́n báyìí.
7: Ẹ fi sausage kun, ẹ fi chicken kun, ṣé ẹ rẹran yẹn, ẹran kun, ẹ fi cream púpọ̀ sí gẹ́gẹ́ bí mo ṣe fẹ́. Méjì ni mo fẹ́ ra o.
6: Sórí báyìí, ọ̀pọ̀ nǹkan tí o fẹ́ràn lónìí bẹ̀rẹ̀ nítorí pé o tọ́ wọn wò ni. Kí ló wá dé tí o ṣe ṣakara fún Jumia app rẹ? Tọ́ Jumia wò, o máa gbádùn ẹ̀, ra ohunkóhun níye tó dára nírọ̀rùn. O máa gbádùn ẹ̀, o tún lè sanwó nígbà tí wọ́n bá gbé ọjà rẹ dé. O máa gbádùn ẹ̀, o sì lè dá ọjà náà padà kí wọ́n sì dá owó rẹ padà fún ọ. O máa gbádùn ẹ̀, tọ́ Jumia wò lénìí kí o lè ra ohunkóhun tí o fẹ́ gẹ́gẹ́ bí o ṣe fẹ́. Jumia, ayọ̀ tí a gbé dé.
8: Growing moments are filled with chances to be active and learn.
9: Quick job, my boy. You get better with each game.
8: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
10: I feel so strong.
8: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
11: Ite meji omi orogbo lemon, sibi edukan ati iyo.
12: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejò ṣe kú gbogbo ilé báyìí?
11: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
12: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
13: Your Nescafe is not just a drink, it's your

0: your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Ìjẹun ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ. Ìdáàbò bo àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode. Mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀.

0: fún mi ní láti go.
1: Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90 ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.

0: God sent me because of you. And until you are blessed, heaven will not rest.
1: Ìjẹ́ ìwọ ń retí iṣẹ́ ìyanu Ọlọ́run àbí ò ń gbàdúrà fún ìwòsàn ìtúsílẹ̀? Gbìyànjú kó o wà níbi ìsọjí àgbàyanu ìta gbangba tó máa wáyé nílùú Ìbàdàn pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run alàyè ni
2: Pastor
1: David Ibiyome láti Salvation Ministry Hope of Success. Ìpàdé yìí máa wáyé lọ́jọ́ Etì ọjọ́ 25 oṣù kẹsàn-án ọdún 2026 ní aago 5 ìrọ̀lẹ́ ní Liberty Stadium tó wà nílùú Ìbàdàn. Máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ rẹ nítorí Ọlọ́run ṣì ń ṣiṣẹ́ ìyanu. Ó ń wo àrùnsàn, ó sì yí ayé ènìyàn padà. Pé àwọn ẹbí rẹ, ọ̀rẹ́ rẹ àti gbogbo àwọn olólùfẹ́ rẹ pátá. Ìsọjí àgbàyanu ìta gbangba tó máa wáyé nílùú Ìbàdàn. Àràgbá yamuyamu ìyanu dúró dì ọ́. Jésù l'Olúwa.
0: God will make sure every force in heaven backs the words I've spoken just to bless you in the name of Jesus.
3: I decree from today, all tears will wipe away from your eyes. Your joy shall not be cut off.
0: Into the name of Jesus.
4: Ó yẹ sọ fún mi kí ló mú wá.
5: Fún mi nílùú yẹn.

0: 105.5.
1: Mayi kuro nbe.
2: Ìyẹ́ ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
3: Bàgbé ìrùnú ẹ.
4: Bàgbé ìrùnú ẹ.
2: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí èlé ti padà dé látọ̀run. Àjẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀. Àṣà odò àti ẹ̀fẹ́ ló kù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios, the return of Gbẹ̀ngà Adébóyè.
5: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tiwé adé, èmi náà rí o, Ọlá Olúwa Sakios, return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́. Jéngbé tí èlé ọ̀rọ̀, mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
2: Flash FM 105.5 la ó ti máa gbọ́ ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí mẹ́jọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wa má fi ìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹlẹ́mọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú the return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àrín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
5: Ìrònú kí mú ni gbádùn, ó mú ni ìgbẹ́ni.
2: Láolú gbẹ̀mídébẹ̀.

0: Ibuye, ìyàwó tó ń fẹ́ ni bi ni o, kì í ṣe èèyàn rẹ o, ìkàní o, kì í ṣe alálùbárí kẹyàn mọ́ ní kíni tó dé, ó ní tó ṣẹlẹ̀ rí o. Ó ní ńgbà tí àwọn tóun àtìyàwó òun tá à ń jọ bẹ̀rẹ̀, à ń jọ fẹ́ra àwọn àwọn sì jọ ń gbélé mi rẹ́ǹtì. Ó ní ńgbà tó wá yá owó àwọn tán níbi tá à ti ń ṣe ilé mi rẹ́ǹtì tá à ti ń gbélé mi rẹ́ǹtì. Ó ní tilẹ̀ tọ́lọ́run fláwà níyàwó òun tà ní Lagos State, fláwà níyàwó rẹ̀ ń tà, ọjà ìyàwó rẹ̀ sì máa ń yá gan. Ọkọ yìí òun náà kàn ń ṣe bí àwọn kásá wo àwọn mọ́tò bíi káà yẹn kásá mọ́ wá. Ó níyàwó ń ṣe ń tiẹ̀ ni ọkọ ń ṣe sọ́rí òun lọkọ ń ṣe. Ìyàwó ń ta fúláwà, ọwọ́ ẹ̀ sì bú ajé, ọkọ náà sì ń rí mọ́tò wà dáadáa. Ó ní ṣàdédé láàrin láńlọ́ọ̀dù ilé ibi táwọn ń gbélé kò lọ́ba nìyẹn, owó yín ti díwo, ẹ kò kúò, ẹ ṣe gbẹ́ sí àwo. Ìyàwó òun bá ní káwọn olè mọ́ sanwó ọdún míì, ẹ̀yin ẹ máa lọ bí iṣẹ́, èmi ò ní lọ ṣọ́ọ̀bù lónìí, àwọn ọmọọṣẹ́ mi ni wọ́n wà ńbẹ̀, àwo ṣe kínni, ń wá ilé lọ. Ìyàwó bá wálé káàkiri lọ nígbà tó dalẹ́, ìyàwó bá ní ọkọ òun, torí kì í sọkọ tèmi, ọkọ òun olówó orí òun, in fact mo ti rí ilé. O ti rí ilé? Mo ti rí ilé, ilé tí mo rí yẹn wo, wo 900,000 ni total package gbogbo ẹ̀ 900k. Ọkọ bá kówó lẹ̀, ìyàwó bá lọ rẹ́ǹtì ilé. Tọ́rọ̀ mi yé yín báhùn, rẹ́ǹtì ilé alákọ̀ọ́kọ́. Wọ́n ń gbé bẹ̀, wọ́n ń gbé bẹ̀, wọ́n ń gbé bẹ̀, wọ́n ń gbé bẹ̀, wọ́n ń gbé bẹ̀. Ngbò tún yá, nọ́mbà lówó wọn ti ṣe kínní o, owó wọn tún ti díwo, wọ́n tún fẹ́ kó kú nǹkan kan o. Ìyàwó náà ló tún sọ fọ́kọ ẹ̀ pé kọ́kọ́ òun mọ̀ wọ́rì. Wọ́n ṣe kínní, wọ́n lọ ṣe kínní, wọ́n lọ wá ilé wá. Lójijì ni ìyàwó bá tún sọ fọ́kọ, àwo ọkọ mi, ilé ilé ta tún rí náà tún wà ńbẹ́ o, a tún fẹ́ gbalé. Náà bá tún gbalé ànádá 900k míì, wọ́n tún rẹ̀ǹtì ilé, wọ́n tún lọ ń gbé bẹ̀. Ọkọ wa fẹ́ ra mọ́tò kan. Sọ̀rọ̀ mi yẹ yín báhun, ọkọ tó ra mọ́tò yìí. Àṣé ilé alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gbé tí wọ́n rẹ̀ǹtì ní 900,000 nígbà tí wọ́n kò ní lé mi rẹ̀ǹtì alákọ̀ọ́kọ́. Àṣé ìyàwó ló kọ́lé, ìyàwó wa lọ rí bá éjẹ̀ǹtì kan kó ṣe bí éjẹ̀ǹtì pé ọkọ òun kọ́kọ́ òun sanwó fún éjẹ̀ǹtì owó ilé, wọ́n wá dá owó ilé padà fún ìyàwó. Ilé alákọ̀ọ́kọ́ báhun. Ilé ẹlẹ́ẹ̀kejì ìyàwó náà ló kọ́. Ìyàwó tún lẹ ìdí àpò pọ̀ pẹ̀lú éjẹ̀ǹtì aráàbí, wọ́n tún gba owó lọ́wọ́ ọkọ. Mọ́tò tí ọkọ rà ní 7 million, ìyàwó ló ra mọ́tò. Ìyàwó náà ló tún di bágàn pẹ̀lú àwọn kan kí wọ́n ṣe bí ẹni pé àwọn fẹ́ ta mọ́tò fún ọkọ òun, wọ́n tún ta mọ́tò. Nígbà wá yá éjẹ̀ǹtì yìí ìṣà ń ṣe bẹ́ẹ̀ lọ. Nǹkan kan wá ṣẹlẹ̀ sí bàbá éjẹ̀ǹtì tí ìyàwó yẹn mú mọ́ra tí ń bá a díbọ́díbọ̀. Ọmọ rẹ̀ kan wá ṣaláìsí. Bọ́mọ éjẹ̀ǹtì ti ṣaláìsí báyìí, éjẹ̀ǹtì nǹkan wá ń dàrú fún un. Éjẹ̀ǹtì bá lọ sí ṣọ́ọ̀ṣì, ṣọ́ọ̀ṣì wa ń ṣẹlẹ́síà, wọ́n bá gbàdúrà fún. Ẹyin ẹ̀sà, nǹkan kan ń bẹ tẹ́ ẹ ṣe pamọ́ o. Ọkùnrin kan ń bẹ tó yẹ pé ẹ̀yin àtìyàwó ọkùnrin un, ẹ̀ ń dá ọkùnrin yẹn lóró. Ẹlẹ́dàá ọkùnrin ní ń já o, lọ́lọ́run fi ń pọn yín lójú sà. Bẹ́ẹ̀ ni sà, ẹ lọ rí ìtúbá fún máa yẹn.
1: Mo ní kí náà gbé ní fáńdà.
0: Tó ń tẹnu ẹ̀ náà ni bàbá éjẹ̀ǹtì nígbà títí rí pé nǹkan ti ń dàrú fún un. Ọkà gbéra bó ṣe lọ rè bá máa tí mò ń sọ pé ń wa mọ́tò yìí nìyẹn tí ìyàwó ẹ̀ ń ta fúláwà. Ẹ sá o, ṣe rí ilé ibi tẹ́ ti kọ́kọ́ gbé ń jọ sí yẹn kó tó pẹ́ gbé ilé ẹlẹ́ẹ̀kẹta, ilé ẹlẹ́ẹ̀kejì tẹ́ kó wà yín tẹ́ aṣọ pé rẹ́ǹtì yẹn. Ìyàwó yín ló kọ́ o, ǹgbẹ́ ìyàwó òun kọ́ ẹ kó ń bí jàre. Ẹ wo ilé ẹlẹ́ẹ̀kejì tẹ́ wà yìí, ìyàwó yín náà ló kọ́. Èmi tẹ́ ń sanwó fún, èmi ń sanwó fún ìyàwó yín padà. Mọ́tò ẹlẹ́ẹ̀kejì tẹ́ ń wà yín, ìyàwó yín lọ́ra lákọ̀ọ́kọ́ tọ́dọ́gbọ́n gbé fáwọn kan pé kí wọ́n tà fún yín. Ẹlẹ́ẹ̀kejì ìyàwó yín náà ni náà ló rà. Ṣé wàá fẹ́ gbọ́ ọmọ ẹlẹ́ẹ̀kẹta tẹ́ ẹ bí? Èmi mẹ́ntọ́ bá ìyàwó yín ní nǹkan pọ̀ láàsì kó tó di pé wá bá yín lé kẹ́yìn náà tó rọ́ọ̀lù. Kẹ́ ẹ ṣe díẹ̀ nì fún ọmọ yẹn, ẹ dákun ẹ ṣàánú mi, ẹ ṣàdúà fún mi kọ́rọ̀ ọ̀hún mọ́ bá a dàrú mọ́. Mo lérò pé ìgbádùn Ọlọ́run lára mi ni máyìn bá ní bàbá ṣe ń ṣe ti sọ ìṣó sì dá yín lójú. Ó dá lójú bí ìyàwó yín bá ti dé, ẹ wá gbogbo ọ̀nà kẹ kó láyà jẹ kẹ dẹ́rù bá yóò jẹ́wọ́ fún yín. Éjẹ̀ǹtì bá lọ, ìyàwó náà bá dé láti ṣọ́ọ̀bù bíi títí ń ta fúláwà àbàmì tí ń ta káàkiri, ó ń fúláwà àbàmì. lo ba de o e ku le ka bo oko titi le kun leyin oko ba fada ganran yo he loni won pa won so para hun eyin ile bi ta ngbe yin ta ni yawo ba je opun lo nko ile bi ati koko ka to de bi nko olon lo nko ha oko alakoko to nlo tele tanra emi mura mu wa ni kankan dogbon ta fun yin igba te fe ta para won yen na le ta fun mi na na pada gbe fun mi na le ta fun oko elekeji to wa nta nko emi na mo di bagin pe lawon to ta fun yin ah ki lo de to se bayin iyun wa dun won omo eleketa hun ta won bi hun ta n kokko bo si nkan po tele ko to de pon de ya ba ta ku ni ah loni lohun o gi ori e ibe ni yawo ti jewo oko wa ni oso men to so asiri e agent to le di apopọ pelu e lo wa jewo ni bi oya o ba ni rara wa se pe agent lori phone legend ba jewo nti e seyin le gbaru e to ba je pe yin lokunrin ki le ma se lokunrin ba ni ah obirin le se kini on le pa yan yin si oju opo le ni isin alemi na re return of Gbenga Adeboye alaye mi je ngbe ti ede baba mi agbalagba to alisa akuku ma ju ese mi o ni wa eti gbogbo tin je tolohun ami olohun ami olohun gbogbo enikeni to ba nbinu e omode ni agba ni okunrin obirin ni olohun ma ma fi ku pa won danu ni yala ki bi bi ki bi ti ba wa mo ni ami olohun ese yesi.

0: ẹgbẹ́ epo pamọ́, ẹgbẹ́ náírà pamọ́, a máa dìbò.
1: A máa wọlé.
0: A máa dìbò.
2: Ẹni.
0: A máa wọlé. Ẹ bá pààrọ̀ ìgì ara náírà. Ẹ lè náwó náwó kẹjọ ní gbèsè. Ibi tẹ́ bá gbójú sí, ọ̀nà ò ní gba bẹ̀.
3: Olóore ìlú.
4: Ẹ̀yin èèyàn wa, ẹ kú sùúrù látàárọ̀. Ntọ́ wà ń bẹ̀ ni pé kábíyèsí lòun ti mọ ntọ́ ẹ fẹ́, ó sì ní gbogbo ẹ̀ lowó ṣe. Kí kálukú yín lọ sọ agbẹ́jẹ́ mọ́wọ́ o, ó dàbọ̀.
3: Olóore ìlú.
0: Ọmọ ilé ni mí. Mi ti dé. Ojú òní tì yín, a máa gbọ́ àjọba yìí lọ́wọ́ wọn. Àwọn ọlọ́tẹ̀ náà fẹ́ bá wa dùú. Wọ́n ṣe kan rí.
3: Olóore ìlú.
5: Onílé tó ń fowó lé ni wọ́n lára.
6: Landlord and landlady that is secreting rents every day.
5: Ìnira ó ba olúwa.
6: Owners are bí ọyọ ṣe ìdàlọ́.
3: Bàbá olóore ìlú.
7: Àtọ́tọ́ rere pàkó yí bá bá mọ gánà. Bájò gbárò ẹyọkọ kì í ké ẹyọkọ àmọ́ ọgbà kọrin kìsì ni. Kẹ́yẹ má kì í mọ ẹyẹ àìjẹ́gbòde.
3: Bàbá olóore ìlú.
8: Ọmọ mi Báyọ̀ Adélábù, orí. You are my son. I love you. What you need to become governor is in my hand. Come and take it. Try it. Let APC, let them put you there. If you don't take it, you will lose. Then wugaga bi woli to ba wole Olorun si mo. Nkan to ba ti wole nbe lowo mi.
3: Baba olóore ìlú.
9: Tójú wa rí lóko ti wa ń kọjá àfaradà o. Apá àwọn baálé yín ọ̀ka. Àwọn tí wọ́n gbógun ti wà ń wá tibọ̀ntibọ̀n ni o.
5: Tibọ́n-tibọ́n.
9: Bẹ́ẹ̀ni.
5: Àwọn ọlọ́pàá ń kọ́.
10: Àwọn ọlọ́pàá ọ̀kárí, apá àwọn òsìka. Ṣùgbọ́n kábíyèsí, a fẹ́ kẹ fún wa láṣẹ láti kó ìbọn àti nǹkan ìjà mìíràn wọlé láti òkè òkun. Kí àwọn òṣìṣẹ́ wa náà lè máa rí nǹkan fi dáàbò bo ara wọn.
5: Eyín ilẹ̀ wulẹ̀ tó ń tẹ̀sẹ̀ ń tọrọ àṣẹ fún.
9: Gbogbo ohun tẹ́ ẹ bá lè ṣe láti fi dáàbò bo ara yín ni mo fọwọ́ sí.
5: Ẹ gbọ́.
9: Bẹ́ẹ̀ bá kó àwọn ọ̀bọ̀n dé, ẹ bèmi náà wá díẹ̀ bẹ́ẹ̀.
3: Olóore ìlú.
9: Tójú wa ń rí lóko ti wa ń kọjá àfaradà o. Apá àwọn baálé yín ọ̀ka. Àwọn tí wọ́n ń gbógun ti wa ń wá tibọ̀ntibọ̀n ni o.
5: Tibọ̀ntibọ̀n.
9: Bẹ́ẹ̀ni.
5: Àwọn ọlọ́pàá ń kọ́.
10: Àwọn ọlọ́pàá ọ̀kárí, apá àwọn òsìka. Ṣùgbọ́n kábíyèsí, a fẹ́ kẹ fún wa láṣẹ láti kó ìbọn àti nǹkan ìjà mìíràn wọlé láti òkè òkun. Kí àwọn òṣìṣẹ́ wa náà lè máa rí nǹkan fi dáàbò bo ara wọn.
5: Eyín ilẹ̀ wulẹ̀ tó ń tẹ̀sẹ̀ ń tọrọ àṣẹ fún.
9: Gbogbo ohun tẹ́ ẹ bá lè ṣe láti fi dáàbò bo ara yín ni mo fọwọ́ sí.
5: Ẹ gbọ́.
9: Bẹ́ẹ̀ bá kó àwọn ọ̀bọ̀n dé, ẹ bèmi náà wá díẹ̀ bẹ́ẹ̀.
3: Olóore ìlú.
8: Èmi mo sọ bẹ́ẹ̀, Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún mi. Na God talk am for me. Let anybody call it anything. I'm just challenging that. To become a governor, what you need to become a governor is in my pocket. If you win, there's no God. I challenge you.
3: Bàbá olóore ìlú.
8: Mi ò lè ṣe gẹ́gẹ́ kí ṣèyí Mákindé máa mọ̀ sí ẹ̀rọ béèrè. Ọ̀gá mi ni. Mo gbà fún ọ̀gá mi ni. Mo gbà fún ọ̀gá mi ni. Mo gbà fún òun ló sọ ọ̀rọ̀ tó sì sọ ni mò ń tẹ̀lé. Mo rí lọ́dún kan, rí lọ́dún kan, mo rí lóṣù kan, rí lóṣù kan. Ìní ilẹ̀ lórí ọ̀rọ̀ tẹ̀mí àti gómìnà Ṣèyí Mákindé bá jọ sọ. Ìní ilẹ̀ lórí ọ̀rọ̀ tẹ̀mí àti gómìnà Ṣèyí Mákindé bá jọ sọ. Ìní ilẹ̀ lórí ọ̀rọ̀ tẹ̀mí àti gómìnà Ṣèyí Mákindé bá jọ sọ. Ọ̀rọ̀ tí gómìnà Ṣèyí Mákindé sọ ni pé ìbò 2027 láàrin aráàlú àti olóṣèlú ni. Láàrin aráàlú àti olóṣèlú ni.
3: Bàbá olóore ìlú.
8: Má intimidate any other person tó bá jáde kẹ́ni tó fàkalẹ̀ yẹn lè wọlé. Tí interest ẹ bá ti pọ̀ jù lórí ẹ̀, nkankan bẹ lábẹ́ nkan nìyẹn. Àbábọ̀ máa ní.
2: Àbábọ̀ máa ní.
3: Bàbá olóore ìlú.
11: Ìwé ìròyìn bójúrin ni èmi ti wá. Ẹ jọ̀wọ́ kábíyèsí, ṣé ẹ lè ṣàlàyé fún wa ọgbọ́n tí ẹ̀ ń lò tí ìlú tí ó ti dojú rí tẹ́lẹ̀? ṣe wá ń tòrò báyìí.
3: Olóore ìlú.
8: Ẹ jẹ́ kálukú ojúwe Impact Fest ní lára masses. Enough of this ìjọba òkè wà lẹ́yìn ẹnìkan, wọ́n ti sì jọba òkè. Enough of this incumbency wà lẹ́yìn ẹnìkan, wọ́n ti sì meaning of that. It's like we are depriving the masses to choose the person of their hearts.
2: Agbábọ́mọ́lẹ́.
3: Bàbá olóore ìlú.
8: So there's nothing bad in me coming out. Kona jade. And they should stop using achievement Seyi Makinde lori Adekanbi. It is not proper.
2: Agbábọ́mọ́lẹ́.
3: Bàbá olóore ìlú.
12: Senator Bola Ahmed Tinubu òun ni candidate tiwa lákọ̀ọ́dù. Senator Bola Ahmed Tinubu òun ni candidate tiwa lákọ̀ọ́dù. Òun náà làwọn òde ṣiṣẹ́ fún. Ẹgbẹ́ tèèyàn ní ogbó wá, òun náà làwọn òde ṣiṣẹ́ fún. Ẹgbẹ́ tèèyàn ní ogbó wá, Bola Ahmed Tinubu làwọn àwòtẹ́lẹ̀ ilé ẹgbẹ́ àkọ́ọ̀dù fẹ́ lò.
2: Agbábọ́mọ́lẹ́.
3: Bàbá olóore ìlú.
13: Ṣé mà pọ́ ẹwà lọ́rọ̀ tó lọ́gbọ́n bá sọ? Ẹnu kẹ́mí kan wá ti mọ̀.
14: Ẹnìkan lè rán aṣọ mínísì kòkòrò aláta.
13: Ṣó ẹni tó gbé jáde yẹn ní ìsìn aṣèrè ni.
14: Ẹnìkan lè rán aṣọ mínísì kòkòrò aláta.
13: Ọgbẹ́ni ó kéjì orí ìwádìí tó gbẹ́ni ó kéjì àkọ́pẹ́.
14: Ẹnìkan lè rán aṣọ mínísì kòkòrò aláta.
13: Ṣé ìlú àkáyè kankan.
14: Ẹnìkan lè rán aṣọ mínísì kòkòrò aláta.
13: Ṣó ọfẹ́ jẹ́gbà tí kórí ẹ tó kó padà ni.
14: Ẹnìkan lè rán aṣọ mínísì kòkòrò aláta.
13: Kò sí ọpọlọ lórí ẹ, kò sọ ọpọlọ lórí ẹ, ètò ìbéèrè ẹnu gbogbo owó.
14: Ẹnìkan lè rán aṣọ mínísì kòkòrò aláta.
13: Láti jọ wọn ti gbé ọ káàkiri, ṣé ti gbé ọ lórí bí ìgèlè báyìí.
14: Ẹnìkan lè rán aṣọ mínísì kòkòrò aláta.
13: Tọ́tọ́ sì wá bí ìtọ́gbẹ́nu bọ̀pọ̀ rẹ̀ tó gbé wá bí njó ní ìjẹ́ fi àdírẹ́sì ẹ sí pọ́bílìkì.
14: Ẹnìkan lè rán aṣọ mínísì kòkòrò aláta.
13: Gbogbo ajé ń mumu kú mọ tí wọ́n ṣe àmọ́ mumu kú mi ń ta gbangba yín kò yín papọ̀ mọ́ wọn.
2: Agbábọ́mọ́lẹ́.
11: Agbábọ́mọ́lẹ́.

ẹ káàbọ̀ ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéhùsì lorúkọ tí mò ń jẹ́ ọ̀kan ṣoṣo àjànà òkútẹ́gbà agbòjẹ́ ẹ̀fọ̀n papọ̀jọ elephant solo g square arco sky gíran global radio king of scorer continental and intercontinental.

0: mai bine!
1: Mila! Mila! Mila!
0: Ami, ami, opolo chino, ni lo, ko ni joba, ko ni lo bi omi, opolo yo, ni lo bi wagbo.
1: Pomi, oni wata.
0: Opolo yo, ni lo bi ajota, lota, fe fumi, nu e jade o.
1: Kompani, yidi fe.
0: Opolo yo, ni lo bi e joto, lo mogi. Hello!
2: Ma isa li to kako.
0: Babanje, okwe ni obo do fo hun.
2: Amo, kwa karo.
0: Awa mani ye.
2: Eta ko suru, e kwa nda mora.
0: Tọ́.
2: Ọ̀gbìn yóò dà kò fún bàjẹ́.
0: Àmì o.
2: Olúwa ṣẹ́gun afọlájú látọ̀mí àjẹ́ alájẹ́.
0: Ok.
2: Tí ò bá ní bá bá ti sọ ni, àwọn tí ọba bàjẹ́ òní ìgbè bá ti sọ.
0: Nyẹ́wà.
2: Èmi bẹ bàbá mọ́rọ̀ bàbá. Tí wọ́n dà kò mọ́ wá sí tẹ́lẹ̀. Ọ̀rọ̀ àwọn ni mínísà ń sọ ọ̀rọ̀ èkó. Tí wọ́n dà kò mọ́ sí àwọn èèyàn mọ́ra. Gbogbo ọ̀nà tí wọ́n kà gbé gbà. Lárọ́bà fi di àwọn ohun tí ìjẹ̀mẹ̀ ìfúnnú. Tí ó sì di àwọn tí wọ́n kólówó láwọn àwọn ń lo káàkiri ó fi máa rówó lóko. Orí tí ń bẹ̀rẹ̀ kò kẹ́ni sí ọ̀kan. Ó ṣe kan lówó lọ́kan mẹ̀kúnnù lọ́kan bọ̀rọ̀ kẹ́ni. Ó sì ka àwọn tọ́jà bí òkú wọ́n wà lẹ́sẹ̀kù. Ní Yorùbá fi lẹ́yìn tí ọba níjọba lápá. Kò lè dá sáà mo fi ọ̀fẹ́ ọ. Ọ̀rọ̀ ilé ayé ò sì dágbá o. Ìyẹ mú ka yín má ra àwọn ìnáwó. Ẹ tọ́lọ́ ń bá kẹ́ ọmọ rògbò máa ń òun. Àbóhùn lòun máa ṣe ọwọ́ ọlọ́run lọ́dá kálukú ọlá. Àgùntàn kò sì jẹ́ lábẹ́ gàásì. Kálukú ọ̀jẹ́ lábẹ́ nìkan. Ọlọ́run ní bá kálukú bọ́mọ rẹ̀ àtìyàwó rẹ̀ ní ilé. Tantawa ń sọ ni pé kí Nàìjíríà ọ̀dà. Àtẹ́ tó dìbò. Àtẹ́ tí ó dìbò. Ìjọba bá ṣe nǹkan yóò wúlò. Àtẹ́ tó dìbò. Àtẹ́ tí ó dìbò. Tí wọ́n bá da gbogbo alówúlò. Ó dé ọ̀nà bá da gbogbo alówúlò. Ó wúlò fáwọn tí tún ìjọba lórí. Onígbà wọn bá kó lórí ìjọba lọ́la. Mọ́tò tí wọ́n bá kà ń lò lọ́tọ̀ títí tí wọ́n bá ṣe. Iná tí wọ́n ṣe tọ́jà wọ́n já àǹfààní ẹ̀. Omi tó wà ń lò sílẹ̀ fún ní já àǹfààní. Ọlọ́mọ ọlọ́run ní kò tó ní bàá náà yọ máa fara dẹ̀ wọ́n. Bá bàbá sọ̀rọ̀ kí wọ́n fi gbogbo àwọn èèyàn. Wọ́n bẹ̀rẹ̀ látòrí gómìnà sẹ́nitọ́ àti rẹ́sì. Kí lórí mínísítà. Kí lórí sẹ́tọ̀ náà rígbù. Alága gan lókà gọ́mẹ̀ntì ọ̀kan. Kí wọ́n pawọ́ pọ̀. Kí wọ́n wá nǹkan ṣe sọ́rọ̀ ilé. Kí wọ́n wá nǹkan ṣe sọ́rọ̀ ilé fún yìí. Àwọn ọkọ̀ tí wọ́n ti.
0: A ti gbọ́.
2: Ẹ̀ka àwọn ọkọ̀ tí wọ́n sì ni wọ́n mọ lo gáàsì. Àtọ̀kadà àti mọ sínú àti mọ bí wá. Kí wọ́n wá gáràjì fún wọn lọ́tọ̀. Ọmọ ìpéjọ ilé epo bá ń gbé àwọn náà mọ̀ gbé. Orí ìtawà mi fún láti fẹ́ wa lọ́pọ̀. Nàìjíríà ọ̀dà kò ní bàjẹ́ o.
0: Àmì o, ẹ ṣe gan o. Alàgbà Olúwa Ṣẹ́gun láti Ọmí Àdìo Alágbẹ̀dẹ.
3: Ṣé mọ̀ pé wọ́n lọ́rọ̀ tó lọ́gbọ́n bá sọ ẹnu kinní kan wọ́n ti mọ̀.
4: Ẹnìkan lè wọ́n á ṣe mínísítírì kòkòrò aláàtẹ.
5: Ṣó ẹni tó gbé jáde yẹn ní ìsìn á sì èrè ni.
4: Ẹnìkan lè wọ́n á ṣe mínísítírì kòkòrò aláàtẹ.
5: Ọgbẹ́ni òkè ń jò ní ìráyè tó gbẹ́ni òkè bí akọ̀pẹ.
4: Ẹnìkan lè wọ́n á ṣe mínísítírì kòkòrò aláàtẹ.
6: O ò ní láàkáyè kankan.
4: Ẹnìkan lè wọ́n á ṣe mínísítírì kòkòrò aláàtẹ.
6: Ṣó ọfẹ́ jẹ́ gbà tí kò rí ẹ tó pé padà ni.
4: Ẹnìkan lè wọ́n á ṣe mínísítírì kòkòrò aláàtẹ.
5: Kò sí ọpọlọ lórí ẹ, kò sọpọlọ lórí ẹ. Ètè gbèrè ẹnu gbojú owó.
4: Ẹnìkan lè wọ́n á ṣe mínísítírì kòkòrò aláàtẹ.
5: Láti jọ wọn ti ń gbé ọ káàkiri. Ṣé ti gbé ọ lórí bí gèlè báyìí?
4: Ẹnìkan lè wọ́n á ṣe mínísítírì kòkòrò aláàtẹ.
5: Tọ́tọ́ sì wá bí tọ́ gbẹ́nu bọ̀ parẹ́. Tó gbé wá bí ń jò ní ti ń fi àdírẹ́sì ẹ sí pọ́bílíkì.
4: Ẹnìkan lè wọ́n á ṣe mínísítírì kòkòrò aláàtẹ.
5: Gbogbo àti ẹ̀mú mú kú mọ tí wọ́n tí wọ́n mọ mú kú yín ta gbangba yín kò yín papọ̀ mọ́ wọn.
7: Àbákò mọ̀ dé.
8: Àbákò mọ̀ dé.
9: Bàbá olóore ìlú.
10: Ìwé ìròyìn Bojúrí ni èmi ti wá. Ẹ jọ̀wọ́ kábíyèsí, ṣé ẹ lè ṣàlàyé fún wa ọgbọ́n tí ẹ̀ ń lò tí ìlú tí ó ti dojúrí tẹ́lẹ̀ ṣe wá ń tòrò báyìí?

0: tour l'éléi. T'as l'éléi? Hello? Ok, in fact, Timoni, that's an Ovadic Academy. VOA Victor Oakomu, Kilo Shelley. Tani suffering me, Catalo, that I didn't follow Kokoruko. And I Ramo Karisikato Seni. E se ogba e kaabo sori eto ami ateyin na awon ara e se gan ni o oju oni tin oju ki tinu ale oju ti money baba court koni baje hello hello
1: hello
0: hello
1: baba lere ilu
0: baba nje ope ni ogbodo fohun.
1: Okay,
0: every
1: lorukọ mi
0: aboduri lati apẹtẹ. Baba o
1: karale o. Ami. O ni e need lati change style yi o.
0: Ewo nbe.
1: Iru ore ilu te n se fawon eyan yi. Ore ilera yen ti poju.
0: Ko ye mi o.
1: Iru ore bayi e ma ni lati change e. O ti loju.
0: Ore lile ni. Se ka de ore le nso bayi ka de.
1: No e yi ko.
0: Yipo ba wo ma bo sodi niyan.
1: No se ri. O da bi pe kini ko ye eyin te wa loke.
0: E ko wa o.
1: Mo pe. Tin to ba ti affect eko. O ti affect gbogbo nkan parapata. Ni lọlẹ ti mo lati wo okada kan. Enikan lo sanwo mi lori okada yen. Ki to bonu wahala. So tori owo okada won, owo oko won, owo maruwa won. Eni ba wa fe ko nkan. Lati bi room ayawa sibadan yi ni eyin na ma fi ori siro oye ti o ti je to lo bi je pe te ba mu ye kan lo soja bayi se ti diro pe nkan kan le bira emi ni mo so fun yin e lo to ba raju daji n te fe ra yen lo e congratulate ara yin so kini e ti affect gbogbo everything ko si nkan kan to na yin baba olore mi. Tẹ bá ní òótọ́ Dangote epo dọ́là mélòó la nídìí nǹkan ẹ fi yọ ọ́ how many barrels ló ṣe ẹ dín iye yẹn kù kẹ ẹ wá sọ fún pé iye báyìí kò máa ta iṣẹ pé kí ó pé epo kan sá máa wọn lọ sáláìní ní gbèdéke kan pé ibi tí ó dúró sí rè wàhálà yẹn ti ó fi sọ pé ẹ láti change style o. Torí ẹ kàn rò pé àwọn ọmọ Nàìjíríà gbogbo ṣe bá rí ẹ fi ṣe wọ́n ìyẹn ò pé kán má dìbò fún yín eré ẹ̀ka ń bẹ́ẹ̀ fún yàn kankan o.
0: Ok.
1: Ṣùgbọ́n mo mọ̀ pé ẹni ebi ń pa òní lọ́rọ̀ rẹ lẹ́nu o. So ẹ jẹ́ ó ní ìdíkẹ́ ronú lẹ́ẹ̀mejì o. Lọ́rọ̀ mi ṣọ́rọ̀ mi understand yín.
0: Omi understand me. Àgbáyé ṣùgbọ́n. Ok, ẹ jẹ́ kí n fi yín sílẹ̀ kí n máa joyin lówó. Ẹ má jẹ́ ń joyin. Gbogbo ohun tí mo fẹ́ sọ ẹ máa gbọ́ nígbà tẹ́ bá ti pa fóònù.
1: Ọ̀dà mo ti pa.
0: Ẹ ṣeun gbà. Ìdí tí mi ṣe rí kí wọ́n pa ni pé torí ọ̀rọ̀ tí mi fẹ́ sọ yìí. Kò ní dùn mélòó mi nínú bẹ́ẹ̀dẹ̀ rẹ̀ òdodo ọ̀rọ̀ ọlọgbọ́n gbáà ni. Mírákù ti ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ epo. Àfi tá a bá fẹ́ ṣàbòsí. In fact, lónìí nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní rí àwọn ilé epo kan, ṣe ni mo kọ́ lọ́yọ́ pé irọ́ ni. Kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Kábíyèsí rẹ̀ ló dùn mẹ́rin. Àṣé ìwọ lọba tí máa ṣe tó wù lásìkò tó wù. Jẹ́ nǹkan kan gba ìpè kí n tó sọ. Hello.
2: Hello ma.
0: ọkùnrin lẹ́sẹ̀ rẹ̀ ń bí o. ọkùnrin lẹ́sẹ̀ rẹ̀ ń bí.
2: ẹ kalẹ̀ sà.
0: yẹ́s bá a la ṣe lè ràn yín lọ́wọ́.
2: ẹ jọ mo ìsàlẹ̀ inú kan mi ni.
0: ẹ lọ lo oògùn sí tàbí ká ẹwọ́ mi gbóná àtòrò òǹbo náà ní lórí ọ̀rọ̀ tí mi ń sọ lọ. ìsàlẹ̀ inú ṣé mi fún yín lóyún náà. mo bó yóyún ni o. kì í tẹ irọ́ kì í ṣe kankan nú àwọn tí wọ́n pè ń jọ. ìlọ́mọ irọ́ àsìkò yìí kò sówó ńta. ẹ̀lọ́.
2: ẹ̀lọ́ ẹ̀ka lẹ́ sà.
0: ẹ̀ka lẹ́ o orí afẹ́fẹ́ lẹ wà o.
2: òkè sà. ẹ jọ ìsàlẹ̀ èèyàn kan fún mi nọ́mbà yìí ni sà.
0: kì í ṣe mi èmi ò mọ̀ nípa tewé tegbò. Ok, all right, I should say.
1: Lẹ́ẹ̀kan sí
0: àbúrò àbúmàbùmí.
1: Èké ṣáájò kéèyàn má ṣe sì ké ṣáájò fún wa. Mẹ̀kúnù ni kó wá kan nìkan àfiẹ́tẹ̀ lóṣèlú. Olóṣèlú ń gbádùn ó ń dágbádábolẹ̀ ìwọ ń ṣe bí ẹrú.
0: ẹ pẹ̀lẹ́. ẹ ṣe nǹkan kan fẹ́mi kẹ́ ẹ tó sùn ẹ wá àrò kan kẹ́ ẹ tọ́ bẹ́ẹ̀. ẹ̀lọ́. ẹ̀lọ́.
3: ẹ̀kalẹ̀ ẹ̀fíkẹ́ ẹ̀fọ́.
0: ẹ̀kalẹ̀
3: ẹ̀fíkẹ́ ẹ̀fíkẹ́ ẹ̀fíkẹ́ ẹ̀fíkẹ́ ẹ̀fíkẹ́ ẹ̀fíkẹ́ tí mo fẹ́ wí náà sí
0: wa. ọlọ́run ló yọ mí.
3: ẹ̀fíkẹ́ ẹ̀yàn lè yí nínú gbogbo tá a ti ń wí bàbá olóore
0: mi. ọlọ́run ló tiẹ̀ yọ mí. ọlọ́run ló ní dèdè kílí ara mi kó tó dà kó bá. àwọn mẹ́fà àtààbọ̀ kan sì ń lọ mọ́ mi ń ṣòkòtò tí mò ń sọ pé irọ́ ni kò sí tó jọ.
3: ẹ bá wa ọ̀dàmú kọjọ fẹ́ sàmọ́ bínú ńlẹ̀ o.
0: bára
3: bá mo kí wáyé bẹ́ẹ̀ o mo kí lèèyàn mi bẹ́ẹ̀ o màdàmú ẹ mọ́ bínú o.
0: tí ẹ̀yìn bá ti rọ̀ ẹ̀yìn rọ̀ tẹ́yìn bá tiẹ̀ ti rọ̀ kò sí iye ọmọ téèyàn lè kúlù sọ kúlù sọ àbí àmọ́ fẹ̀yìn sọ kúlù sọ àbí àṣẹ ọ̀tọ̀ tí wọ́n mọ̀
3: sí. òṣìdá yín lọ́bẹ̀ òṣìdá bá ẹ
0: ṣiṣẹ́. ẹ ṣeun àmì o àmì o ẹ ṣeun adúpẹ́ o tọ́ ok. Victor Akanmu, why you no wan. Èmi ò jápo. Bàbá rí fáínàlì bá ọmọjọ́ Dangote ni. Ìjọ wo gan lẹ́gbẹ́ pé bàbá yẹn wà nù scandal. Bàbá oníbàbá. À ń ṣètò ẹ̀ out of public eye ni o kò jù bẹ́ẹ̀ lọ. Náà kí ni tí mi fẹ́ sáré sọ kí tó lọ fún side hustle ni pé jíjí tí mi jí báyìí inú mi dùn látàárọ̀ ànámọ́ ni one four láti rí ẹ̀yìn iléepo ẹ ṣé o mo ní àtàárọ̀ àná lọ dàárọ̀ yìí mo ti rí 1390 mo gbogbo àwọn tó rò pé ní ní lọ síwájú tó fẹ́ bàjọba yìí jẹ́ yègèdè yín ojú tìyín 140 dí 10 náírà kẹrẹkẹrẹ bó ṣe máa ma lo náà nìyẹn kò yé bẹ́ẹ̀ yẹn títí ọ̀tún là ń sìn àdí 2 náírà títí ọ̀sẹ̀ tó ń bọ̀ àdí 3 náírà èyàn máa mú eré tẹ̀lé èjì tẹ̀lé tá a bá máa fi mú ìparí ọdún yìí ó gbọ́dọ̀ dín bí 20 náírà ẹ̀jẹ̀ lọ fún side hustle náà mò ń bá o ẹ kú kalẹ̀ o.
4: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Soakley, it's your time to shine.
5: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
6: God sent me because of you, and until you are blessed, heaven will not rest.
7: Are you believing God for a miracle, healing, restoration, breakthrough, or divine intervention? Then don't miss the Ibadan Miracle Crusade with the great
8: servant
7: of the Most High God,
8: Pastor
7: David Ibiaume of Salvation Ministries, home of Sussex. Join thousands of worshippers that will come to God with faith and expect the supernatural. Jesus Christ is still healing the sick, restoring broken lives, and performing miracles today. Invite your family, friends, neighbors, and loved ones to Ibadan Miracle Crusade on Friday, 25th September 2026, time 5 p.m. at Liberty Stadium, Ibadan. Don't miss your day of divine visitation. Jesus is waiting for you.
9: Himself took your diabetes. Himself took your cancer. Himself took your pains. In the name of Jesus, your joy shall not be cut off. In the name of Jesus.
10: Hello, superstars.
11: Are you ready for the smartest showdown of the year?
10: Kellogg's Superstars Quiz Show is back for Season 5, where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg Superstar? The countdown begins. Don't miss a single moment.
12: Superstar Quiz Show!
13: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ lẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí, káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan-an lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Lágelú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stadium Ibod ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
14: It's where we find comfort in hearts that love. Love that's shared.
15: Shared meals like delicious jollof and chicken.
14: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo riro, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
16: That's why we say, let's go home.
8: There's food at home.
12: Enjoy the taste of home with a newly proved Onga Chicken Flavor Cube.
16: The taste of home.
17: Ite meji omi orombo lemoni, sugar eduko ati iyo.
18: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
17: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
18: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
19: With Glow New Welcome Bonus, we don't have to settle for less, because we are a welcoming people. When you arrive, we don't give you small. We make you feel like you belong. So with Glow, a welcome starts with more.

0: Splash FM 105.5.
1: Ìwé ìròyìn bójúrí ni èmi ti wá. Ẹ jọ̀wọ́ kábíyèsí, ṣé ẹ lè ṣàlàyé fún wa ọgbọ́n tí ẹ̀ ń lò tí ìlú tí ó ti dojú rí tẹ́lẹ̀ ṣe wá ń tòrò báyìí?
2: Olóore ìlú.
3: Má intimidate any other person tó bá jáde kẹ́ni tó fàkalẹ̀ yẹn lè wọlé. Tí interest ẹ bá ti pọ̀ jù lórí ẹ̀, ìkẹ́kẹ́ ń bẹ lábẹ́ nǹkan nìyẹn.
4: Wọ́n máa lo, wọ́n máa lo, àwọn ìjòyè yìí máa lo.
5: Ajá ń tí ilé.
4: Wọ́n máa lo.
5: Ajá ń tí ilé.
4: Wọ́n sọ fara ìlú.
5: Ajá ń tí ilé.
4: Pé tí wọ́n làwọn ó ṣe.
5: Ajá ń tí ilé.
4: Wọ́n jàgbára tán.
5: Ajá ń tí ilé.
4: Wọ́n dúró olórí.
5: Ajá ń tí ilé.
4: Wọ́n dúró aláta.
5: Ajá ń tí ilé.
4: Wọ́n tó gbẹ̀yìn gbàrìbá.
5: Ajá ń tí ilé.
4: Ìyá ń jara ìlú.
5: Ajá ń tí ilé.
4: Yóò máa lẹ́yìn, yóò máa lẹ́yìn. Ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn.
5: Ajá ń tí ilé.
4: Yóò máa lẹ́yìn, yóò máa lẹ́yìn.
5: Ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn. Ajá ń tí ilé.

0: ká máa fẹlẹ́ ṣe ìyọ̀tọ̀ mi gbáradì pọpọ ṣinṣin. Bẹ́ẹ̀ ni kí a tó mú ọjọ́ kìíní oṣù kẹwàá o. Ẹ̀mí wá ṣọ̀pọ̀ lókè èpè. Inú mi dùn fún nǹkan tí mi bẹ̀rẹ̀ sí ní rí látàrọ tó ẹyẹ èèyàn ìgbàgbọ́ la nílò. Ṣé iná ti rí báyìí? Ẹ ti rí bó ṣe ń lọ, ó ti já ₦10. Hello.
1: Hello, ẹ kalẹ́ o.
0: Ẹ kalẹ́, ẹ káàbọ̀ sórí ètò.
1: À ń gbádùn gan.
0: Ẹ ṣe, orúkọ yín láti bò?
1: Orúkọ mi ni Kọ́ládé láti Báṣọrun.
0: Báṣọrun Àgbáòye. Ẹ ṣe gan.
1: Mo kàn fẹ́ bèrè lọ́wọ́ wípé tí ẹ bá fẹ́ campaign fún next election, kí làwọn kan tó bá fi campaign bẹ̀rẹ̀?
0: Ẹ ti ní iná lọ́dọ̀ yín àbí ẹ̀ níná?
1: Iná ti wó.
0: Iná lè láì ni.
1: Àṣé máa kándù àbí iná àtùpà?
0: Ṣé lójú 24?
1: Dọ́kítà Lọ́sùn.
0: Ẹ káre, ojúlówó ọmọ ilẹ̀ yìí ni yín. Ẹ káre, èwo lẹ́yìn lò ń bẹ̀?
1: Àwọn olójúmọ́ ìgbógun, olójúmọ́ sàràfẹ́lò.
0: Àbí náà mú ìmúná lẹ́yìn lò?
1: Ibi lọ bàbá ẹ àárín ìlú.
0: Ẹ rí mi wò kẹ̀?
1: Àárín nílù, àárín yín.
0: Ẹ rí mi ńlù, ẹ dẹ̀ ń dárin.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo wà ń lù. Bí ìbá sí ìlú ẹ máa bá mi. Ṣé yẹn ọ̀rọ̀ ìlú náà là ń bá kiri la fi ń tìlú délu?
1: Igbákejì náà tẹ́.
0: Àlàáfíà ló wà, ó ní máa kí yín.
1: Ilé ìtùtù ìlú o.
0: Ẹni pé.
1: Igbákejì náà àti ilé ìlú o.
0: Ó jẹ yín lówó.
1: Bẹ́ẹ̀ ni.
0: Lóòótọ́. Tẹ lè gbọ́rọ̀
1: ìdí kó. Ẹni kẹta náà àti nígbà yìí.
0: Ṣé bá ṣe ń kí? Ṣé bí ìyàwó là ń kí? Ṣé bí aya máì lìdà là ń kí pé wọ́n ṣe ayẹyẹ ọjọ́òbí lónìí? Ẹ ti ẹ̀ kí wa, kẹ ẹ yọ̀ mọ́ wa, kínú yín dùn sí wa.
1: Ìbò láti fẹ́ yọ̀ níbi ìlú ní ipò níbi gbogbo nǹkan wọn gbogbo.
0: Epo lẹ fẹ́ mú kẹ tó sọ̀rọ̀ àbí? Ẹ sọ̀rọ̀ tẹ́ ẹ bá mú fún ẹ lè sọ̀rọ̀
1: àbí?
0: Ẹni.
1: Omi.
0: Omi lẹ ń mu.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ máa mú dáadáa, ó da fágò ara.
1: Ẹ̀yà àádì òde yìí o, ẹ bá wá sàlùmí wa. Bí ọ̀rọ̀ tàlá fi lé padà.
0: Ojú iná kọ́ lè wùrà ń hurùn.
1: Àwọn obì mọ yín.
0: Ẹnu dùn rò fún agadá, ó dùn bẹ́gi.
1: Ẹ mọ̀ láti kángun pẹ̀lú akángun síbì kan.
0: Ẹ múra sí i, èmi lè fẹ́ máa pòwe mọ́. Ẹ ń ṣeré ni o. You must be joking.
1: Ẹ ti ìbò sísìn lójú sọ lóbi sí gbogbo sọ na fast motion.
0: Ok o, ẹ máa mọ̀ pé Fast and Furious wà, ibi tí màá pẹ́ wà níbi tí màá gbà ẹ wà. Ẹ lásùn jọ ilẹ̀ ti ṣú. Kẹ́ni nice day
1: anyway.
0: A parí ẹ̀. Bá a ṣe parí ìtọ̀sẹ̀ tó kọjá, kò dẹ̀ sí nǹkan tẹ máa ṣe sí. Ọlọ́run làwa bá dúró. Táwà kálítù làwa.
1: May 20 Adédèyìn.
0: Ẹni pé.
1: Ṣọlá ti Adédèyìn.
0: Kí ló fẹ́ ṣẹlẹ̀?
1: Ààrẹ máa yẹ yín.
0: Ó
1: lè lọ inú yàrá yín lọ máa láàmì.
0: Ẹni bá ní ká máa. Ẹ má jẹ ń pọ̀ fọ̀. Àìsí búburú lẹ́nu abọ́ rẹ̀.
1: Ẹ lérí pagan.
0: Ẹ
1: wò ó dàárọ̀.
0: Kẹ́sùn.
1: Àti yín ni yín fẹ́gbọ́.
0: Ẹ sùn láyọ̀. Mo fẹ́ kí yín náà ní àdúrà mo fẹ́ ṣe, ṣùgbọ́n ọ̀tọ̀ ni tẹ máa yí sí. Mi ò ní sọ ẹnu mi.
1: Ẹ ṣàgbéà.
0: Irọ́ o, kí n sọ fún yín pé kẹ́sùn rè é, kẹ́ wá sọ pé mo mí nìkan tí ò dáa. Ẹ sùn láyọ̀.
1: Gbogbo wa là á sùn rè é.
0: Bí a kẹ́ ẹ lọ́jọ́ rere, ẹ tọ̀ sáàrò, ó dàbọ̀.
2: Àwọn JM Sansin lọ́jọ́ sí. Tọ́fílọ̀.
0: ti gbà wá nímọ̀ràn. Ẹ yé jẹ́ ká fojú ẹ ṣòfò mọ́. Ebi pa wá òun lẹ ti gbọ́ yẹn o. Ẹyin èèyàn ń fi oúnjẹ ṣòfò ńlẹ̀ yìí. Hello.
1: Hello.
0: Ẹ
1: kàlẹ́ o.
0: Ẹ máa wọlé.
1: Ìṣe olúwa láti orí.
0: Mi ò gbọ́.
1: Ìṣe olúwa láti orí.
0: Ìfẹ́ olúwa láti orí. How can I help you?
1: Yes, Mr. Very Kobe látọ̀dọ̀ ìyàwó my leader.
0: Oh, thank you. Ẹ fẹ́ bá mi kí wọn àbí?
1: Ẹ bá wa bèrè.
0: Ṣé ẹ fẹ́ kí wọn ni?
1: Ẹ bá wa bèrè lọ. Ṣé ni kíkí wọn lóúnjẹ tí ń wéṣì? Àbò oúnjẹ tí ò sọ nígboro lọ wéṣì.
0: Kò sáà lè jẹ oúnjẹ ojú oorun.
1: Ṣé rí àwọn leaders àyè. Àwọn kan tó máa ń sọ nígbà mi, látàṣe bíi pé wọ́n ń hallucinate sọ́run, tí wọ́n bá ń hallucinate.
0: Wọ́n ń ṣìrànràn lẹ́ ń sọ yẹn lẹ́nu yín, àgbàlagbà, adarí yín ṣìrànràn.
1: Bákan náà, ẹnìkan sọ pé à ń bẹ́ ohun kan paná sí freezer. Ó dà pé òun náà ń gbọ̀gbọ̀ fúgbọ̀ torí ọ̀rọ̀ ohun òyìnbó ni. Bí a sólà kan ṣe náà gẹ̀ẹ́ kọ́ pẹ̀lú truth kò sí ná. Ṣé irú ṣe rí gbé ní tẹ̀sẹ̀ múrò lọ ní ọ̀rọ̀ báwọn leaders àṣẹ máa ń tàn lọ sọmọ jáde.
0: Kọ́kàn tẹ̀dí mọ́lẹ̀ lásán jókòó sílé àwo
1: ìlà ẹ̀kídì náà. Ìṣòkí wà lẹ́fẹ̀ẹ́
0: kí.
1: Kọ́ máa fi owó tiwa. Má fi máa jáde òun ni ìtì lọ́rọ̀.
0: Kọ́ fi ti yín jáde. Ṣé bàtà yín lọ fẹ́ ya ni àbò mọ́tò yín lọ fẹ́ gbé lọ?
1: Kí ló wà lọ́dọ̀ wa? Tọ́nà lè máa ṣe lọ́dọ̀ wa, tọ́nà fẹ́ kí lọ́ máa lọ vacation.
0: Kí lọ́
1: máa lọ lọ sí ìdùnnú lọ ṣe vacation fún. Wọ́n máa fi owó tiwa, wọ́n máa fi travel.
0: Wọ́n fowó yín travel. Ẹ wà pọ̀ yín owó yín sọnù àbí?
1: Ọlọ́run wà o.
0: Ọlọ́run wà.
1: Àtàyẹ̀lù ń gbọ̀. Àlú ìmọ̀ nìkan ni ilé ìjọrin.
0: Oúnjẹ ṣòfò ẹ pípù yẹn bẹ̀rù ọlọ́run. Ó dàárọ̀ kankan la máa ju. Ẹ bẹ̀rù ọlọ́run kankan. Wọ́n ń fi oúnjẹ ṣe òfò. A rẹ̀ kékeré ayanyanyan. Asọsọsọ títí. Ta lè yé o. Ẹ lo.
2: Ẹ ká lẹ́ o.
0: Ẹ ká.
2: Ìjà ni bọ́dẹ̀.
0: Ìjà ní kínni.
2: Ó ṣe ara mi tó bá wù.
0: Lọ́nà ò ẹ
2: tẹ́ ò yí. Ẹ náà fẹ́ jẹ́ pẹ̀lú. Aróńjẹ òun ga jẹ.
0: Ẹ rí jẹ. Ẹ sọ pé wà láì.
2: Ẹ
0: jẹun lálẹ́
2: yìí. Ẹ jẹ́ tó pọ̀ lọ́dún yìí. Ẹ jẹ́ tó pọ̀.
0: Ẹ tí ìjọ oúnjẹ mélòó lèèyàn fẹ́ jẹ.
2: Ẹ ní òkè òkú káyọ̀ ló jẹ́ sí ẹ̀rọ àmọ́ ju sí. Ó má lọ fẹ́ ti mọ́tò kọ́ o. Ó má tó ọ
0: ẹ má ti gbàjọ lọ ẹ lọ ti ẹgbẹ́ àrò lọ ẹ gbádùn gan lọ síbẹ̀ dandan kọ́ ni ọ̀ ní kí wọ́n. Ẹ gbádùn gan lọ síbẹ̀ ẹ lọ máa dáná ń bẹ̀.
2: Ká gbádùn gan lọ.
0: Ṣé dandan ni kọ́ máa kó oúnjẹ wá látọ̀hún ni. Ṣé tí
2: ẹ
0: ṣe eré yẹn ara àgbòrò yìí ìgbéra gáyì ti pọ̀ jù. Ìyá. Mi ò gbọ́ yín mọ́ tààrà òkè ní ẹ̀ ń break o. Ìyá kí lẹ pé ẹ̀hẹ́. Ok. Ẹ ṣe àdúpẹ́ o.
2: Bẹ́ẹ̀ tó gbọ́ Yorùbá lẹ́nu.
0: Ìyá dé. Nẹ́tíwọ̀kì yẹn ló ń lọ mọ́ mi létí.
2: Ọlọ́run ṣàánú wa.
0: Àmì o. Ẹ jẹ́ ká ṣe bí mo ṣe sọ yẹn. Èyí náà gbé àdògan lọ sọ́wọ́n àtàgbàdà. Tó ti yé ọ̀rọ̀ yàn náà kọ́ gbogbo ìgbà náà kọ́ lẹ́ẹ̀ máa retí pé kán máa kó nǹkan wá látòkè ògùn. Ṣé nàá tún là sí.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì ṣúgà èdú kan àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: God sent me because of you, and until you are blessed, heaven will not rest.
3: Ìjẹ́ ìwọ ń retí iṣẹ́ ìyanu Ọlọ́run àbí ò ń gbàdúrà fún ìwòsàn ìtúsílẹ̀? Gbìyànjú kó o wà níbi ìsọjí àgbáyanu ìta gbangba tó máa wáyé nílùú Ìbàdàn pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run àlàyé ni
4: Pastor
3: David Ibiyome láti Salvation Ministry Hope of Success. Ìpàdé yìí máa wáyé lọ́jọ́ Ẹtì ọjọ́ 25 oṣù kẹsàn-án ọdún 2026 ní aago 5 ìrọ̀lẹ́ ní Liberty Stadium tó wà nílùú Ìbàdàn. Máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ rẹ nítorí Ọlọ́run ṣì ṣiṣẹ́ ìyanu. Ó ń wo àrùnsàn, ó sì yí ayé ènìyàn padà. Pé àwọn ẹbí rẹ, ọ̀rẹ́ rẹ àti gbogbo àwọn olólùfẹ́ rẹ pátá. Ìsọjí àgbáyanu ìta gbangba tó máa wáyé nílùú Ìbàdàn. Àràgbá yamuyamu ìyanu dúró dì ọ́. Jésù lolúwa.
2: God will make sure every force in heaven backs the words I've spoken just to bless you in the name of Jesus.
5: Yes, I decree from today, all tears will wipe away from your eyes. Your joy shall not be cut off.
2: Into the name of Jesus.
6: Nǹkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yìn ẹlẹ́dàá tí wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni double winning cash pot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Lágelú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
7: In a fast-paced world,
8: Funke
7: is always prepared. Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Soakley, it's your time to shine.
9: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Bóyá ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbí ò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwùmí Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ìkẹjà nílùú Èkó. Pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria. West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga, kó o dẹni ìyìtáyé ń wárí fún láwùjọ.
10: The Goldberg back-to-back promo is here again, and it's bigger.
4: Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.

A tun ti dandan niyan iyen fun igbadun eyin ti ajake jado le agbalaye ta ba so nipa eto yin eto wa idan idan gaga leleyi eleyi to yato si dokido a du gbogbo akasi iyen lasale teni tori ati ko gbogbo ede lolokan ojokan loni tutun tutun a dupe lowo olohun eleyi to fun ani anfani alailegbe lati lo fun tose to koja a tun ti de pada lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ọ̀sẹ̀ ìdùnnú ọ̀sẹ̀ ìgbéga ni ó jẹ́ fún gbogbo wa lápapọ̀. Ìtùnú Dixon ló máa jẹ́ kẹ́ láǹfààní láti jẹ́ pé kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápẹ́ ọ̀dọ̀ ti yín bẹ̀yẹ. Ọ̀gá wa Túndé Ọláwúwo lolóòtú ètò yìí Alex Ferguson Tìjání olóko dáná ló kọ mi. Olóko ilé tó ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ lédè Yorùbá ti anti the sport actor. Actor ilé tó wà active. Ẹ wò wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ wa ń bí. Ẹ wò wá ní Facebook Splash 105.5 tàbí ní TikTok at Tìjání olóko dáná sport actor ní TikTok náà. Ẹ lè wò wá ń bẹ̀ yẹn náà kẹ́ tún láǹfààní àti máa bá wa double tap ẹ bá wa ṣíà ẹ̀. Ṣé ẹ̀ tún gbàgbé lálẹ́ yìí a tún máa láǹfààní àti yí koto koto ti káàṣì ẹ̀ fáwọn tí ó gbọ́ pẹ́ káàṣì ẹ̀ káàṣì ẹ̀ ẹ̀ ń bá winning gallon lápẹ́lẹ́ yìí láti oṣù kẹsàn-án tí èwo oṣù kejìlá 100 million òlá láǹfààní àti pín 25 million lóṣù kọ̀ọ̀kan. Ẹ̀ tún mọ́ gbàgbé Independence Day Cashport ilé tí ó mọ láǹfààní àti wáyé ọgbọ̀njọ́ oṣù tá a wà yìí nù ọgbọ̀njọ́ oṣù tá a wà yìí september 30 òní ò láǹfààní àti wáyé kò yọ̀wọ́ náà lè láti gbẹ́nu sí káàṣì ẹ̀ tí ń pè káàṣì ẹ̀ tipẹ́tipẹ́ ẹ̀ tí ì jẹ́ káàṣì àbí ogun káàṣì ẹ̀ náà ni pé tẹ́ ẹ̀ bá ti relent yóò kẹ̀yìn náà jọ̀kan láti gbẹ́nu sí káàṣì ẹ̀ play 3 tickets get 30 náà òun náà tún wà nínú ẹ̀ńbá winni gàlọ́ yìí lójoojúmọ́ láti gbẹ́nu sí káàṣì ẹ̀ ẹ̀ bá play mẹ́ta lẹ́ẹ̀kan náà 15-30 lẹ́ẹ̀fi gba 30 tickets ó wá ku nọ́mbà tó lè gbé gẹ̀ sí nọ́mbà yín láti gbẹ́nu sí ta bá ń sọ nípa ti bàbá ń sọ nípa ti káàṣì ẹ̀ lálẹ́ yìí a tún láǹfààní àti yí ẹ mọ̀ pé owó ojoojúmọ́ yẹn ti pọ̀ sí owó ojoojúmọ́ ti pọ̀ sí o nínú oṣù 25 million *347*1004*#*347*1004*#tàbí www.cashier.ng

www.cashshare.ng ẹ gba bẹ̀ yẹn náà wọlé kò síbi tẹ́ gbà wọlé láti yin cashshare ẹ bá lo kóòdì bóyá network àdúgbò tí yín tó bá fẹ́ mọ̀ ṣe bákan.

bí nkan ṣe rí lápá abẹyẹ nìyẹn ẹ jẹ abẹrẹ ni tó ní ṣe pẹlú orílẹèdè wa nàìjíríà pàápàá jùlọ ìdíje afcon qualifier 2027 afcon qualifier ilé tí ó láǹfààní àti wáyé ẹ mọ̀ pé àkọ́ gbàlejò madagascar ká tó lọ kojú guinea bizabiza ọjọ́ jimọ̀ làwa àti madagascar ti kalẹ̀ sí ìpínlẹ̀ akwa ibom nílùú uyo wọn ti dé ṣáájú ìfigagbága tí ó mọ wáyé lọ́jọ́ jimọ̀ bàbá kojú madagascar tán 25 september 29 òun lálọ kojú guinea bizabiza bàbá ń sọ nípa 2027 afcon qualification ilé tí kọ super eagles yóò mọ láǹfààní àti gbá bí nǹkan ṣe rí lápá abẹyẹ nìyẹn o bàbá ń sọ nípa ìmúrasílẹ̀ de ìdíje ọ̀hún wọn láwọn fẹ́ tètè dé ni káwọn lè kí ojú ọjọ́ orílẹ̀-èdè wa nàìjíríà wẹ́dà wá ń bì í kó lè bá wọn láàmú torí àwọn wá bí láti wá fi nǹkan ṣe super eagles ni o àwọn wá bí láti wá ta omi bí nǹkan ṣe rí lápá abẹyẹ nìyẹn o agbábọ́ọ̀lù nígbà kan fún ikọ̀ ti arsenal bàbá ń sọ nípa granisaka bóyá ṣe ìsàsìkò yìí ó kọ́ ni adémọ́lá asís yóò yí ó kọ padà báyìí tí ó lóun ò jẹ́ granisaka mọ́ ìkànnú àwọn studio manager wa ń bí ni ṣe ìsàsìkò yìí ni ó lóun ò jẹ́ ọlọ́mọdé arógun ẹ̀wọ̀n granisaka ó ṣeéṣe kí granisaka lu ẹ̀wọ̀n o ó súnmọ́ kí granisaka kó lu ẹ̀wọ̀n ẹ̀wọ̀n òjọlé ọlọ́mọ fi ẹ̀wọ̀n wọ́n fi kẹ́yìn ọ̀rọ̀ wa kó mọ̀ fi sáàrin kó mọ̀ fi sí bẹ̀rẹ̀ náà ọlọ́run ní járe ogun ẹ̀wọ̀n kí ni granisaka ṣe tó fẹ́ gbé granisaka dẹ́wọ̀n agbábọ́ọ̀lù ọmọ ibi orílẹ̀-èdè ti switzerland ilé tó ti gbá bọ́ọ̀lù fún ikọ̀ ti arsenal inú kan ti sunderland ló wà báyìí bá a bá ń sọ nípa ti granisaka wọ́n ní granisaka wọ́n ní ó ti jẹ́wọ́ ó ti gbà pé àṣìṣe tán lòun ṣe kì í ṣe àṣìṣe o òun ṣe gangan ni òun dìídì ṣe ni jẹ́ kí ni granisaka ṣe láì gba abẹ́rẹ́ covid-19 ó sì ní sàtífíkẹ́ẹ̀tì lọ́wọ́ pé òun gba abẹ́rẹ́ covid-19 kò gba abẹ́rẹ́ kankan bàbá ń sọ nípa covid-19 vaccine eléyìí tí wọ́n fún wọn lórílẹ̀-èdè ti orílẹ̀-èdè switzerland wọ́n ní granisaka kò gba abẹ́rẹ́ covid-19 kò gba vaccine ó sì ní sàtífíkẹ́ẹ̀tì lọ́wọ́ gbígbà tó jẹ́ pé ó gba vaccine ká ní nàìjíríà ló ti wáyé nísìnyí wọ́n mọ̀ ní àwọn èbó wọ́n ní data wọ́n ní rẹ́kọ̀dù kódà wọ́n tún lè ní wọ́n lábọ́ọ̀mù èbó àwọn òjẹ́ ṣe tiẹn báwọn tàwa aláwọ̀ dúdú ní mọ̀ ń yọ yẹ́ ònu o ta ní switzerland á ní wọn lájú tó ta bá ń sọ nípa orílẹ̀-èdè tó jẹ́ pé ó ní ètò tó létò jákèjádò lè àgbáláyé a lè ka 1-5 ká mọ̀ fi switzerland sí torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan àkọ́kọ́ headquarter àwọn nǹkan lágbàáyé switzerland ló wà kódà olùléèṣẹ́ àjọ fifa gan switzerland ló wà gbogbo nǹkan àkọ́kọ́ àwọn iléeṣẹ́ jàkàn gbogbo olùléèṣẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ switzerland ni olùléèṣẹ́ wọn wà táwa níwọ̀n lájú tó ń bẹ̀rùn tó fi mú granisaka tí ó gba covid-19 vaccine kò gba vaccine ọmọ ọlọ́mọ ó sì ní sàtífíkẹ́ẹ̀tì lọ́wọ́ ó ti jẹ́wọ́ ó ní ìdí tí yóò jẹ́ kó gba abẹ́rẹ́ ni pé tóun sí ní sàtífíkẹ́ẹ̀tì òun budan rẹ̀ ní tòótọ́ kó mọ́ parẹ́ kó mọ́ jalè ó lóun budan vaccine sàtífíkẹ́ẹ̀tì ni bó o lẹ ṣe ṣe kí ló dé tẹ́ fi gba vaccine onímọ̀já gbòòsí ń bẹ̀ vaccine yẹn òun ò ní gbàgbọ́ ń bẹ̀ òun ò ní gbàgbọ́ nú ẹ̀ pé bó o bá ti gba vaccine o covid-19 ò lè mú ọ ó lóun ò ní gbàgbọ́ ń bẹ̀ ń tòun ìdínà tóun ò sì gba vaccine gẹ́gẹ́ bí ta gbọ́ nù pé ẹ wò àìnígbàgbọ́ ń bẹ̀ nígbà tó sì ti jẹ́ pé dandan ni láti gba vaccine lòun ṣe wò pé nígbà tóun ò ti nígbàgbọ́ ń bẹ̀ òun lè budan sàtífíkẹ́ẹ̀tì náà ó sì budan sàtífíkẹ́ẹ̀tì ká ní nàìjá ni òun ní nàìjá kò lẹ́tọ̀ kankan àwa ò jiyàn pé ètò wa dúró déédéé ṣùgbọ́n kò síbi tá ẹ̀ ti kí kádìí alẹ́
kò sí bẹ náà ó ti ṣẹlẹ̀ sí Ganisakano iṣẹ́ ìwádìí ti bẹ̀rẹ̀ báyìí láti mọ gbogbo àwọn tí wọ́n jọ mọ everybody wọ́n ní ó lè ṣeéṣe kó jẹ́ pé yóò san fáìnì àbí kó lọ ẹ̀wọ̀n ọdún márùn lórílẹ̀‐èdè Switzerland bí nǹkan ṣe rí nù *347*1004*#. Kóòdù Splash FM nu láti gbẹnu sí cash ẹ̀. Bó o bá yin tíkẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà bí ìgbà tí o bá play 30 tíkẹ́ẹ̀tì ni ó wá ku nọ́mbà tí ó bá nọ́mbà yín fi gabaga láti jẹ cash ẹ̀ lálẹ́ yìí. Ember winning gallon la pè é 100 million láǹfààní àti pín fáwọn èèyàn. Bí nǹkan ṣe rí lápá abẹ́nu ẹjẹ́ àtẹ̀sọwọ́ iwájú olùkọ́ni kan Manchester United nígbà kan bàbá sọ nípa olùkọ́ni Ruben Amorim jẹ́ odi mímọ̀ pé kámọ̀kọ́ kámọ̀ jalè òun ṣe àwọn àṣìṣe kan nù kọ́ máa yò pé kò dáa kí ẹ̀dá ya ilé tí ikún tinú mi ni wọ́n ṣe gẹ́gẹ́ bí olùkọ́ni ikọ̀ AC Milan lásìkò yìí tó jẹ́ olùkọ́ni ikọ̀ ti Manchester United nígbà kan ìyẹn bá sọ nípa Ruben Amorim ló sọ bẹ́ẹ̀ ó láwọn nǹkan kan wà tóun ṣe nù kọ́ máa yò tó yẹ pé òun ṣe rí gẹ́gẹ́ bí àṣìṣe báyìí ni pé láti dúó lé pé mẹ́ta lòun ò mọ̀ lò lọ́wọ́ ẹ̀yìn ẹ mọ́ gbàgbé ńgbà náà nígbà tí ìyá ń jẹ máa yò lójú méjèèjì ǹjẹ́ olùkọ́ni kí lẹ fẹ́ ṣe sí tí ìṣẹ̀lẹ̀ ó ní style tóun gbé wá òun ò lè yí padà kódà kí pope gan pope kí wọ́n ṣe wàásí fóun àbí ká ní wàásù àbí sámọ̀ ò ẹ pé alaye ó yí kiní ìpadà ni o olóhùn ò lè gbọ́ láéláé pé àwọn agbábọ́ọ̀lù ikọ̀ máa yù ni wọn ò lè gbá style yẹn kì í ṣe pé style yẹn ò dáa gẹ́gẹ́ bí n tó sọ ńgbà náà ó wá jẹ́ odi mímọ̀ pé inú kọ́ AC Milan tóun wà yìí ibẹ̀ lòun ti padà wo bí n tó ṣẹlẹ̀ sóhun inú kọ́ máa yù yẹn òun ṣe àṣìṣe láti dúró lórí 343 àbí 352 torí inú kọ́ AC Milan yìí style yẹn òun ló kó yàjẹ́ against Benfica nínú ìdíje ti UEFA style yẹn gangan wá ló fi bẹ̀rẹ̀ ìfigagbága tó gbá ìyẹn lópin ọ̀sẹ̀ kojú kan ti léche ìfigagbága yẹn ò tí ì tẹnubodò tí olùkọ́ni ọ̀hún tó fi yí style yẹn padà tó sọ di mẹ́rin lọ́wọ́ ẹ̀yìn yẹn ó wá ran ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù AC Milan ó ràn wọ́n lọ́wọ́ dáadáa láti pa léche ilẹ̀ bí ẹran pàápàá jùlọ láti dín ọwọ́ agbára ilé tí kan ti léche ilé tí wọ́n ná nínú ìfigagbága yẹn pé wọ́n lu àwọn tactics kan ìgbà tó ń switch padà sí mẹ́rin lọ́wọ́ ẹ̀yìn ó ran ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù AC Milan lọ́wọ́ ibẹ̀ ló ti á jóde mọ́ pé kálóhun sì wàá mọ̀ kálóhun wá yí ìṣọwọ́ gbá bọ́ọ̀lù padà kúrò ní mẹ́ta lọ́wọ́ ẹ̀yìn inú kan máa yù àbámọ̀ ni máa ń kẹ́yìn gbogbo ẹ̀ olùkọ́ni Ruben Amorim ló sọ bẹ́ẹ̀ ó lóhun kábàámọ̀ pé òun ò yí ìṣọwọ́ gbá bọ́ọ̀lù òun padà nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Manchester United gẹ́gẹ́ bá a ṣe ń sọ pé òun ò ní pẹ́ yí koto lálẹ́ yìí owó ojoojúmọ́ yẹn náà ti yàtọ̀ o fẹ́ tẹ kóòdù yẹn òun dáòtú pé so ò sì lè jẹsà ó mọ̀ pé káàṣì ẹ̀ kò sí nǹkan tó kan káàṣì ẹ̀ pẹ̀lẹ́ nìkan ti play ti pẹ́ ọ̀pọ̀lọpọ̀ amọ̀ ni à tí wọ́n bá ti fẹ́ yí koto yẹn mo máa ń fẹ́ play ìyẹn ò túmọ̀ sí pé ẹni tó ti play ti pẹ́ àbẹ́yìn tẹ́sẹ̀ play ò lè jẹ káàṣì ẹ̀ kò sí nǹkan tó kan kọ̀ǹpútà pé ẹnìkan ti play ti pẹ́ ẹnìkan ṣẹ̀ṣẹ̀ ń play ni ìgbà tí wọ́n ṣètò lọ́wọ́ lẹ́nìkan ṣẹ̀ play bàbá sọ nípa ti káàṣì ẹ̀ 347*1004*#. Tàbí www.cashier.ng ẹ̀wò wá ẹ̀yìn káàṣì ẹ̀ ń bẹ̀ yẹn náà ẹ bá lo ussg tí nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ́ tí yín bá fẹ́ máa ṣe bákan ẹ máa bọ̀ ní wẹ́bsáìtì kẹ wá yín káàṣì ẹ̀ ń bẹ̀ www.cashier.ng kóòdù yẹn nìyẹn àti ussg àti wẹ́bsáìtì méjèèjì nù ní mẹ́ta lẹ́ẹ̀kan náà kó o gba 30 slot nígbà tó bá play 30 ticket wá ku nọ́mbà tí ó gbígẹ̀ sí láti bá nọ́mbà yín fà á. Iṣẹ́ ń bẹ́ ń bí òun ni ó jẹ́ kẹ́ ẹ wò wá Facebook ìkan lára àwọn ọmọọṣẹ́ ṣe wọn bá lánàá ni ṣe wọn bá lánàá ọmọọṣẹ́ ọ̀gá wa kúùs gbogbo social media ní pẹ́ yí koto lálẹ́ yìí bàbá sọ nípa ti káàṣì ẹ̀ ikọ̀ AC Milan àti Inter Milan
awon mejeji won ti jo gba sira won lenu o lori owo ti a fe na fun papa isere tuntun owo ti lo bi 2.302 billion euro ni won fe na